0: fast.
1: Bàbá mi Jésù Olùgbàlagán kò fi eléyìí ṣeré.
0: My father Jesus did not joke with this.
1: Ọ̀pọ̀ ìgbà ni mo sọ náà wàásù àti ọ̀rọ̀ mi.
0: Many times I've spoken about this in my words and in my preaching.
1: Kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́.
0: Before he commenced his own ministry.
1: Lẹ́yìn àwẹ̀ ogójì ọ̀sán àti ogójì òru.
0: After he had fasted 40 days and 9.
1: Tọ́nà mo fẹ́ Ọlọ́run bẹ gbogbo ẹni tẹ́ ń gbọ́ mi.
0: Because of this I plead with you all that are hearing my voice.
1: Àwẹ̀ kì í pààyàn, ayọ̀ ló ń pààyàn.
0: Fasting don't kill except joy that kills.
1: Àkókò tó.
0: It is time.
1: Ẹdí dey.
0: Arise family.
1: Ẹ dáàbò bo ilé yín.
0: Protect your family.
1: Ẹ gba ọkànlá.
0: Save souls.
1: Ẹ gba àwọn èèyàn yín.
0: Save your people.
1: Inú àwẹ̀ àti àdúrà.
0: In fasting and in prayer.
1: Tọ́nà mo fọlọ́n bẹ yín.
0: Because of this I'm pleading with you in God's name.
1: Ní ọjọ́ kẹsàn-án.
0: On 9.
1: Ọjọ́ kẹwàá.
0: On 10.
1: Saturday.
0: Saturday.
1: Ní àárọ̀ Sunday.
0: Until Sunday morning.
1: Ìpàdé yóò gba gbogbo ayé kankan.
0: This meeting will go viral.
1: Omimi agbára Ọlọ́run yóò mọ̀ mí níbẹ̀.
0: The power of God will shake everywhere.
1: Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tó ní agbára sì máa ṣe.
0: An unprecedented miracle will emerge.
1: Ọ̀rọ̀ tí mo dì mú ni pé.
0: The word that I'm holding on to.
1: Mi bá gbọ́ òun gbọ́.
0: If I believe in him.
1: Iṣẹ́ tó ń ṣe ni màá ṣe.
0: The work he did I will do.
1: Kódà màá ṣe jù bẹ́ẹ̀.
0: Greater works will I do.
1: Ní prayer center church of God.
0: In prayer center church of God.
1: Kilometer 7 ní ìdánrẹ́
0: road. Kilometer 7 ìdánrẹ́ road.
1: Ní ìlú Àkúrẹ́.
0: In Akure.
1: Gbogbo ìpínlẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi.
0: In every state that you are hearing my voice.
1: Ẹyẹ Èkìtì ẹsẹ̀ eré tètè.
0: Èkìtì run for your dear life.
1: Ẹyin Ọ̀sun state.
0: Ọ̀sun state run for your dear life. All of your state.
1: Ṣé Lagos state.
0: Ti Lagos state.
1: Gbogbo ibi tí mo ti ń sọ̀rọ̀.
0: Everywhere my voice can reach.
1: Ṣé ẹ bá ti gbọ́ mi?
0: As you can hear my voice.
1: Lagos state.
0: Lagos state.
1: Gbogbo ẹyin tí ẹ ti bá mi pàdé rí.
0: All of that have met with me in one time or the other.
1: Ẹyin tí ẹ ti gbàgbé nípa ìpàdé yìí.
0: Those that have forgotten about this meeting.
1: Kì í ṣe tó ṣe fọ ọrọ sẹyìn kì í ṣe nǹkan tó ṣe dọọbò.
0: It's a meeting that one suppose not to play with.
1: So ọjọ́ kẹsàn-án.
0: On 9.
1: Ní oṣù kẹwàá yìí.
0: In this month of October.
1: Friday ló bá tó bẹ̀rẹ̀.
0: It start on Friday.
1: Saturday.
0: On Saturday.
1: Ọjọ́ kẹwàá.
0: The 10th day.
1: Àti ìkọkànlá.
0: And 11.
1: Mo retí yín.
0: I am expecting you.
1: Àwẹ̀ yìí.
0: This fasting.
1: Inú ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ìtúsílẹ̀ ti
0: dé. Indeed God will do diverse works and miracles.
1: Àlàáfíà yóò bá ń gbé.
0: Peace be with you.
1: Lórúkọ Jésù la wa.
0: In Jesus' mighty name.
2: Bàbá wa ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ ẹ sì kú iṣẹ́ Olúwa. A ní àwọn ìbéèrè kan ń béèrè lọ́wọ́ yín. Àkọ́kọ́ ni
1: pé
2: ìpàdé àdúrà tí ẹ sọ pé yóò wáyé ní ọjọ́ kẹsàn-án ìkẹwàá àti ìkọkànlá oṣù táwa yìí. Ohun tí a fẹ́ bèèrè náà ni wípé ìpàdé àdúrà lágbàyípo yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìkẹrin irú rẹ̀ rí nínú ọdún yìí.
1: Yes.
2: Àti pé lẹ́yìn náà ló jẹ́ èyí tí a ó fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní ọdún
1: yìí. Bẹ́ẹ̀ni.
2: Kí ni kí àwọn ènìyàn máa retí bí wọ́n ti ń bọ̀ wá sínú ìpàdé yìí.
1: Kò sí tí wọ́n rẹ̀ ju ohun tí wọ́n retí tẹ́lẹ̀ náà lọ. Iṣẹ́ ìyanu. Ní ìgbà tí Jésù tó kù ní Jerusalem. Ní kó tó dé Capernaum, ó lọ ìlú ẹ̀. Iṣẹ́ díẹ̀ ló lè ṣe ń bẹ̀. Gbọ́n nígbà tí wọ́n gbọ́ ń bọ̀ àwọn àgbà bí ó sọ pé wọ́n tẹ́wọ́ gbà níbẹ̀. Ó ní tí àwọn èèyàn yóò bá rí sí àmì àti ẹ̀yánu wọn ò ní gbàgbọ́. Iṣẹ́ tí Ọlọ́run pè mí lọ ní iṣẹ́ ìgbàlà ọkàn ìjẹ́rìí ọkàn. Ṣùgbọ́n tí àwọn èèyàn bá rí sí ẹ̀yánu wọn ò ní gbàgbọ́ ohun tí ayé sì ń wá kiri nìyẹn. Ó tí wọ́n mọ rírì náà ni ọwọ́ agbára Ọlọ́run. Ẹni tó ń wọ ẹ̀yìn dá mi lójú ó fi rọ̀ mí lọ́rùn púpọ̀. Ní ti àwọn aláìsàn kéré àwọn ilé rédíò wọn ò gbà kí èèyàn máa ṣe tẹ́símọ́nì ká máa jẹ́ ìlórí ẹni ẹ bá gbọ́ nǹkan tí ẹ lọ mọ bèrè pé sóòótọ́ ni nǹkan yìí. Sóhun tí wọ́n máa retí náà ni ìyanu.
2: Kí wọ́n máa retí ìyanu àti ọwọ́ Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
2: Kejì bàbá wa fẹ́ bèrè lọ́yìn pé tí wọ́n bá wá ń bọ̀ kí ni ohun tí wọ́n ní láti mú dání.
1: Ohun tí wọ́n mú dání. Ẹ gbọ́ mi gbogbo ẹni tẹ́ ń bọ̀ wá sínú ìpàdé. Ibẹ̀rẹ̀ sọ pé oníyèméjì kò ní rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Àkọ́kọ́ ẹ máa mú ìgbàgbọ́ yín. Ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn ẹ máa bọ̀ pẹ̀lú kété omi yín. Bẹ́ẹ̀ni ìgbàgbọ́ yìí ní kẹ́kọ̀ọ́ máa ń bọ̀.
2: Ike omi kan ṣàrọ̀ mi sí kan gbómi dání.
1: Gbómi wọn bọ̀. Inú ẹ̀ ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn aláìsàn àwọn tó ń wọ́mọ àwọn tọ́nà wọn dàrú títẹ wọn dàrú ẹlòmíì ọ̀sẹ̀ àìsàn ṣùgbọ́n gbogbo ọ̀nà ẹ̀ ló ti dàrú. Gbogbo ẹni tí wọ́n fi àlàkalà bá jà ẹni ìdí àdúrà yìí. Ẹyin tí àwọn àgbà ẹlẹ́yìí àwọn àjẹ tí wọ́n bá jà tí wọ́n fi ìtàkùn bá yín jà ẹni ìdí àdúrà yìí. Ẹyin tẹ́ ẹ kọ́ ẹ tó lajú kẹ́ ẹ tó di ojú yín ẹ ti rí àwọn òkú ẹ ti ń gbẹrẹgbẹrẹ ẹni ìdí àdúrà yìí ibẹ̀ ni Ọlọ́run ti tún sílẹ̀ pátápátá.
2: Jésù yóò tún wọn sílẹ̀ nínú ìpàdé.
1: Bẹ́ẹ̀ni
2: ó dájú.
1: Gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ gbèsè ẹni ìdí àdúrà yìí. Gbogbo ẹni tẹ́ ẹ ń wá ọkọ ẹni ìdí àdúrà yìí. Ẹni tẹ́ ẹ ń wá ẹsẹ̀ ẹni ìdí àdúrà yìí. Ẹ máa bọ̀ ní prayer center church of God kilometer 7 ní ìdánrò ní Adófure ní Àkúrẹ́.
2: Ẹ ṣeun bàbá wa. Mo wá fẹ́ bèèrè wípé báwo ni ti ètò ààbò kini awon ti e se sile se awon olopa ma wa nbe awon wo le fe ko wa lati ri pe eto abo yi pe
1: when awon ti o tin wa ipade yi won mo nkan ti o sele ni akoko olorun ni alabo gbogbo igba tawon eyan sa leti won lo church mo awon onigbagbo bente awa o fujo kan ma se izoru olorun ni alabo wa sugbon at the same time a gbodo je ope awon to wa won mo ki si olopa to wo so nikan awon soja mebe awon ds awon ti won wo so
2: okay
1: tori pe awon eyan need lati da bobo dukia ati emi awon eniyan so abon eni to fi phone on phone sere gan won gbe ko to mo nkan to sele o ti bo o ti o ga regret so abon ye o dam loju pe jesu ni alabo sugbon o tun ra awon kan gege bi agbofero gbogbo e ni ati pese sile ki jesu gbala ko wa pelu wa
2: ese le kan si e ba wa daruko ibi ta o ti se ipade yi ati
1: ojo na o ni mo so gbogbo eyan eyan te ngbo mi
0: all of you that are hearing me
1: ipade yi
0: this meeting
1: mo fi olodum ari be yin
0: I beg you in God's name
1: oba wa nu moto ko ma
0: gbo you are inside your car you are hearing my voice
1: o le wa nu moto
0: you can be inside your car
1: o le wa nu oja
0: in the market
1: o le wa nu le
0: in your house
1: yo wa ye ni prayer center to God.
0: This meeting will come in prayer center to God.
1: International headquarter.
0: International headquarter.
1: Kilometer 7 near Adofure Idare Road, nilu Akure.
0: Kilometer 7 Adofure Idare Road, Akure.
1: Tona Jesu Olugbala, o reti yin.
0: Jesus the Savior is expecting.
1: Ye ba de ti wa gbo mi, ibi to ba ti gbo mi.
0: Anywhere you are hearing my voice.
1: Oba je gbe no taxi.
0: Maybe inside a taxi.
1: Iba je moto e.
0: Or in your own car.
1: Iba je nu oja.
0: Or in the marketplace.
1: Ni po so fun awon oko opo eyan ki ma so pe
0: yan. Ensure you invite and you tell a whole lot of people. I don't want to say 10 people.
1: Ma Sam so pe so ngbo ikede ti pe prayer of God. Marathon fasting pe mo nbo.
0: Tell people that can you hear that there is a marathon fasting that comes up in prayer.
1: To ba ti se leyi
0: as you are doing this.
1: Be Olorun ma gbo ti.
0: And God will continue to help you.
1: Mo pa se lowo lowo.
0: I decree right now.
1: Agbara Olorun.
0: The power of the Almighty.
1: Mo kan ni bi to tin gba mi yen.
0: Meet you wherever you are hearing me.
1: Aye re yo de tara.
0: Your life will change for better.
1: Alaabi omo ba nge.
0: Peace of God reign in your life.
1: Emi woli Samson Ade.
0: I prophet Samson Olu Amodele.
1: Woli ati aji rere.
0: The prophet and evangelist.
1: Mo nbe gbogbo eyan bayi.
0: I am pleading with everybody.
1: Jesus Olugbala reti yin.
0: Jesus the Savior is expecting.
1: God bless you.
0: Olorun wa bukun.

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Òkèyìn ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kẹ́lá wà nígbọ̀n Ṣátẹ́gàn Fọlájìn Oyetayo ló níròyìn yín ṣáájú náà. Ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Oyè bá ń jípè fún ìdàgbàsókè tí ìmọ̀ ẹ̀rọ níbi ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ń ṣe ayẹyẹ 30 ọdún rẹ̀. Ìjọba àpapọ̀ san àwọn owó àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ni láwọn iléèwé gíga lè yìí. Àjọ sẹ́rà péjọ lòdì sí ìpinnu ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí Àbújá lórí ọ̀ràn ìbanilórúkọ jẹ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùdásílẹ̀ iléèwé fásitì Elizade tó wà nílùú Laramọ̀kín olóyè Michael Adéòjò ló ti gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ akẹ́kọ̀ọ́ tuntun tó jẹ́ nọ́ọ̀sì nímọ̀ràn láti lè jẹ́ kí wọ́n di ìwà rere òpó mu lẹ́nu bí wọ́n ti ṣe ń kẹ́kọ̀ọ́ jáde báyìí nínú iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò. Olóyè Adéòjò ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ lédè níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ àti ìbúra ẹlẹ́kẹta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ akẹ́kọ̀ọ́ tuntun tó jẹ́ nọ́ọ̀sì níléèwé ọ̀hún. Ó ṣe lálàyé pé àfojúsùn rẹ̀ nípa ṣíṣe ìdásílẹ̀ fásitì ọ̀hún ó ní láti pèsè àwọn ọ̀dọ́langba eléyìí tí ó ní ìmọ̀ ẹ̀kọ́ tó yanrantí àti ìwà ọmọlúàbí tó ń ti ìmọ̀ láti lè jẹ́ kí àwọn náà wúlò fún ara wọn àti àwùjọ lápapọ̀. Olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò ọ̀hún ọ̀jọ̀gbọ́n Christiana Ọláréwájú Sowumi nígbà tó ń gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ló sọ pàtàkì àti ìṣe kókó láti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tuntun náà láti lè dẹ́kun dúró ṣinṣin lórí iṣẹ́ eléyìí tí wọ́n ti yàn láàyò eléyìí tí wọ́n ti kọ́ nílé ìwé náà. Tó sì sọ fún wọn wípé iṣẹ́ nọ́ọ̀sì nìkan kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tó dá lórí ilé ìwòsàn nìkan. Bákan náà ló tún rọ̀ wọ́n láti pa kítímọ́lẹ̀ nípa mímọ lílo ìmọ̀ ẹ̀rọ ayé òde òní lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò eléyìí tí wọ́n kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ lójú náà àti lè jẹ́ káwọn náà lè dúró gbangba gidigba láwùjọ. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gá àgbà iléèwé fásitì Elizade ọ̀jọ̀gbọ́n Philip Oguntunde ló wá rọ àwọn akẹ́kọ̀ọ́ tuntun akẹ́kọ̀ọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ nọ́ọ̀sì ọ̀hún láti lè jẹ́ kí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn àti gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti kọ́ nílé ìwé náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀ alákòóso ṣíṣe àkọsílẹ̀ ti ìgbìmọ̀ àwọn nọ́ọ̀sì àti agbègbè nílẹ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà dókítà Ndagi Aliazam ẹni tí mo dúpẹ́ Kristana sojú fún níbi ìkẹ́kọ̀ọ́jáde ọ̀hún ló wá rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti lè jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n kọ́ nílé ìwé ọ̀hún àti láti lè jẹ́ kí wọ́n ṣàmójútó wọ́n ṣe ìdámọ̀ àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ tó ń ti ìmọ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tí ó tún lè jẹ́ kí wọ́n ní ipa rere sí ẹ̀ka ètò ìlera nílẹ̀ Nàìjíríà. Àpapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń lọ bíi 280 níye òun ni wọ́n kẹ́kọ̀ọ́ jáde báyìí tí wọ́n sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ akẹ́kọ̀ọ́ tuntun tó jẹ́ nọ́ọ̀sì níléèwé náà níbi tí àwọn 8 ti kẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú ìpele àkọ́kọ́. Àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ṣíṣe ìtanijí fún àwọn olùgbé tó wà ní apá àríwá Ondo lórí gbígba káàdì ètò káàdì ìdìbò alálòpẹ́ pẹ́pẹ́ wọn tó sì fi dá wọn lójú wípé àjọ ọ̀hún ló ti múra sílẹ̀ digbí de ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tó ń ti ìtanijí ọ̀hún ló wáyé nílùú ọ̀wọ̀ níbi tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn níbi tí a ti rí orí adé ọ̀rùnlẹ̀kẹ̀ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àwọn ọ̀dọ́ tó ń ti àwọn adarí ẹ̀sìn tí àwọn àkàndá ẹ̀dá ti péjúpẹ́sẹ̀ síbi ètò náà. Níbi ètò ọ̀hún ẹni tó jẹ́ alákòóso àjọ ENEC ní ìpínlẹ̀ yìí dókítà Mutiu Agboke ló ṣe lálàyé pé gbígba káàdì alálòpẹ́ pẹpẹ wọn eléyìí tí wọ́n fi dìbò ló jẹ́ ojúṣe wọn tó lórí tẹlẹmù lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ àwọn tọrọ bákan láti ṣe ojúṣe ọ̀hún pàápàá jùlọ níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbígba káàdì ìdìbò tí ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ ta wà yìí dókítà Agboke ló wá ṣe lálàyé pé àwọn aṣojú àjọ elétò ìdìbò ni yóò máa wà ní àrọ́wọ́tó wọn bẹ̀rẹ̀ láti òwúrọ̀ títí di ọ̀sán ní ojoojúmọ́. Níbi tí a ti rí ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi náà lójú náà a ti lè jẹ́ kí àwọn èèyàn kó máa gba káàdì ìdìbò alálòpẹ́ pẹpẹ wọn lásìkò ta wà yìí. Gomina ipinle ikiti biodun oye banji lo ti kesi awon ara ipinle ohun lati yero pada kuro ninu oruko ti won pe ipinle ohun gege bi orisun imo yen Fountain of Knowledge ki won si ipinle ohun ko si di ibudo fun idasile ogbon atinuda to nti dagbasoke oro aje oye banji lasiko eto kan ele ti won fi se ami ayeye ogbon odun idasile ekiti nibi ti won tin se idamo awon akoni tele ri to se to ja fun idasile ipinle na lo ti se lalaye pe ipinle ekiti lo je ipinle ele to ti se aseyori olokan ojokan bayi laiwo awon ipenija ele to ti koju re to ti mura sile fun alakale ojo waju rere bakan na lo bola fun awon baba to ntiya

0: ẹ káàbọ̀ padà ìròyìn tẹ̀ síwájú. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti san àwọn owó àjẹmọ́nú tó jẹ́ ti àwọn tí kì í ṣe olùkọ́ni láwọn iléèwé gíga ilẹ̀ yìí lásìkò tá a wà yìí àti àwọn àjẹmọ́nú kọ̀ọ̀kan mìíràn eléyìí tó jẹ́ ti oṣù kínní títí di oṣù kẹjọ ọdún tá a wà nínú ẹ̀. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Túnjí Aláúsá ló ṣe lálàyé pé sísan àwọn owó àjẹmọ́nú náà ló wà lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ tí kì í ṣe onìkọ́ olùkọ́ni láwọn iléèwé gíga ọ̀hún lọ́kùnkúndùn lásìkò tá a wà yìí. Ó ṣe lálàyé pé ìgbésẹ̀ ń kò sẹ́yìn akitiyan ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lójú náà tilẹ̀ jẹ́ kí ìgbáyégbádùn àwọn tí kì í ṣe olùkọ́ni láwọn iléèwé gíga ilẹ̀ yìí kí wọ́n mú lọ́kùnkúndùn. Ó ṣe lálàyé pé bí wọ́n ṣe san owó ọ̀hún ò ní ó tún jẹ́ kí nǹkan máa lọ gerege báyìí ní àwọn iléèwé gíga lọ́wọ́ tá a wà yìí. Aláwùsá ló wá sí lálàyé pé iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni yóò tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn tọ́rọ̀ kàn àti àwọn ìkànnì lójú náà àti lè jẹ́ kí wọ́n yanjú àwọn gbọ́ngbọ̀ngbọ́n tó ń ti àwọn owó àjẹmọ́nú eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lójú náà àti lè jẹ́ kí ìdàgbàsókè kó túbọ̀ máa bá àwọn ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà. Wáyé o, mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde nílẹ̀ yìí David Umahi ló ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn kangilá agbaṣẹ́ṣe eléyìí tí wọ́n ti gba iṣẹ́ tó ń ti owó lọ́wọ́ ìjọba ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti lè jẹ́ kí wọ́n kó àwọn èèyàn lọ sí ibi iṣẹ́ ọ̀hún tàbí kí wọ́n ṣe àwọn iṣẹ́ náà ló ṣe lálàyé pé ó ṣeéṣe kí olúgbóǹgbò tìrìgbò kó dún lórí wọn àti wípé ìwádìí eléyìí tí àjọ EFCC àti ICPC ń ṣe nípa iṣẹ́ náà ni ó sì máa tẹ̀wájú. Umahi ló sọ̀rọ̀ ìkìlọ̀ nílùú Àbújá tó ṣe lálàyé pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni kò ní lajúlẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ pàápàá jùlọ lórí àwọn kangilá agbaṣẹ́ṣe eléyìí tí wọ́n gba àwọn iṣẹ́ ọ̀hún tó ń ti owó ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti lè jẹ́ kí wọ́n ṣe àwọn iṣẹ́ náà. Ó ṣe lálàyé pé kò ní sí irúfẹ́ kangilá tàbí agbaṣẹ́ṣe ọ̀hún tó bá kọ̀ láti ṣe ojúṣe rẹ̀ tí àdóyà ò ní dún lórí ẹ̀ láì ní wo ọ̀rọ̀ kankan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú bó ti wulẹ̀ kó mọ. Mínísítà ló tún wá ṣe lálàyé pé wọ́n ti ṣe àgbéǹde tó lórin báyìí láti lè jẹ́ kí àjọ EFCC àti àjọ ICPC tó ń ti ẹgbẹ́ àwọn àwùjọ kan kó máa ṣe àmójútó tó fi mọ àwọn ìkàn tó rọ̀ kàn lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n ṣe àtẹ̀lé àwọn iṣẹ́ náà. Umahi ló wá ṣe lálàyé pé ó jẹ́ ojúṣe ìjọba láti rí dájú wípé àwọn kangilá tọ́rọ̀ kàn ọ̀hún kí wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí òtítọ́ lọ́wọ́ tá a wà yìí. Ǹjẹ́ ibi láòrì nínú ìròyìn eléyìí tó tún wà níwájú mi lóòrọ̀ tòní ilé ẹjọ́ kò tẹ́nilọ́rùn tó fìkàlẹ̀ sí ìlú Àbújá òun ni yóò gbọ́ ẹ̀sùn kan eléyìí tí àjọ SERAP eléyìí tó pè tako ẹ̀sùn ìbanilórúkọjẹ́ eléyìí tí ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí gbé kalẹ̀ tí ó sì gbọ́ ẹjọ́ ọ̀hún tó bá ti di ọjọ́ jimọ̀. Adájọ́ Aliu Yusuf ló ti ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí ló ti pa láṣẹ fún àjọ SERAP àti igbákejì ọ̀gá àgbà àjọ ọ̀hún Kọ́láwọlé Olúwadáre láti lọ san ₦100,000 fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ méjì látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbanilórúkọjẹ́. Ilé ẹjọ́ ló ṣe lálàyé pé àjọ SERAP ló wùwà kò tọ́ nígbà tó ṣe lálàyé pé ó ń ṣe ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lè yìí ní oṣù kẹsàn-án ọdún 2024 ni wọ́n wá wùwà kò tọ́ sí àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ṣe pé kò sí òótọ́ lọ́kàn nínú ìròyìn náà. Ilé ẹjọ́ gíga ló tún wá pàṣẹ fún àjọ SERAP láti lè jẹ́ kí wọ́n tọrọ àforíjì lóní gbangba wálíà tó fi mọ́ lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára ti àjọ ọ̀hún àti àwọn ìròyìn iléèwé ìròyìn àwọn ìwé ìròyìn ti ilẹ̀ yìí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ àwọn ilé ìgbóhùnsátẹ́gùn mìíràn. Ẹjọ́ ò ní wọ́n wá gbọ́ tó bá ti di ọjọ́ jimọ̀. Adéyẹmí Lawal lólóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mọ́ sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ o a kú àjọdé.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, màtí sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, ayé ò kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn nílẹ̀ táwọn.

0: ọ̀nà ìwà mímọ́ onímọ̀jẹ̀mú sí Anex Church Nigeria Novices.
1: Àgbàlá ìyanu Àkúrẹ́.
0: Gbogbo ènìyàn sí òkè ìmúṣẹ Annual Covenant Celebration 2026. Ọlọ́run ní ọ̀nà ìwà mímọ́ màtún ti gbéṣẹ́ rẹ̀ débi ṣe máa ń ṣe o. 2026 òkè ìmúṣẹ Annual Covenant Celebration. Team New Name. Gbogbo ẹni tó gbórúkọ ẹjọ́ ti ń jẹ́ ti sùn tó fẹ́ gbórúkọ tuntun ní ìwà tuntun ní ìṣe tuntun àti ògo tuntun tó fẹ́ rúgọ tuntun lò láyé. Àwọn là ń pè o. Síbi Annual Covenant Celebration lọ́jọ́ mẹ́ta yìí. Ètò wáyé ní October 9, 10 and 11. Morning session 9 a.m. to 12 noon. Afternoon session 2 p.m. to 5 p.m. Evening session 9 p.m. to dawn. Ní October 9 and 10. Tó bá di Sunday, October 11 ní Thanksgiving ní 10 a.m. Nínú ìjọ wa. Ní ọ̀nà ìwà mímọ́ onímọ̀jẹ̀mú CNS Church. Àgbàlá ìyanu ti ń bẹ lẹ́yìn Showboy Plaza. Alágbàká Àkúrẹ́. Senior Prophet Àdìgún Adélẹ́yẹ. Minister in charge. Her Majesty Queen Captain Dr. Comfort Adéniran. Tí wọ́n jẹ́ Chief Host yóò wá ń kalẹ̀ o. Láti mọ̀ rọ̀jọ̀ àdúrà sórí onígbòjípò. Fún gbogbo ẹni tó nílò orúkọ tí yóò bẹ̀ sí.

0: sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: Àti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Kéè ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Ó kéréké o, ikòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtíjàtì.
1: Àti sílẹ̀tì.
0: Káṣù.
1: Àtẹ̀ràn yé máa nekù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó. Ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi.
1: Aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹni bá tàpá sófin yìí.
0: Ìgádà bá gbé.
1: Alága gbọ́lé kòkó pele.
0: Ẹ̀dà Solomon.
1: Akíròtì mi.
0: Àti Sẹ́kìtì.
1: Ṣífọ́ Olúpọ̀nà máa ti wá kí ọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀wọn mẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí 081-0232-7340.
2: Yẹmi, o le gbagbọ nkan o. Mo lọ lo eto ilera san pon mi ledungbe ti a fi owo kekeke se.
3: Se looto, mo mo ro wi pe iro ni ijoba npa.
2: O to ma ni bi mo se debe ti mo fun won ni number mi, won fun mi ni iwe pelebe, won wa se mi bi eniyan pataki.
3: O ti de eniyan pataki niyan o.
2: Eto ilera pon mi ledungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center. Lai nilo lati mu owo dani nigbati a ba nilo lati gba ilera. Koda o le fi oruko molebi re sin.
3: Emi na yo lo foruko sile. Ki emi ati awon molebi mi le ma janfani. Eto ilera onipon mi ledungbe.
4: Eto ilera pon mi ledungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye.
5: Iwo na se bi iyemi ile ewosan awon ese koko health center sumo oju bi o ti lero lo o se pataki ki o ma awon ile ewosan na nigbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese koko to sumo e
6: nigbagbo ninu won ki o si lo sibe.
7: Ikede yi wa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA.
8: To dara ni ka dagba ka dogun laye ka waro mo.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápátá yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngbọ̀n.
2: oya ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iléeṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station lọ́ba déṣìdà ròdù àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jì jọ ta warawara. fún ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.

0: gbogbo ẹni fẹ́ ìrànlọ́wọ́ lórí iṣẹ́ lórí ọmọ pẹ̀lú èyíkéyìí ibi tó ti nílò ìrànlọ́wọ́ ẹ kú oríire o torí ọlọ́run ìrànlọ́wọ́ tó ṣèlérí tó rán wòlíì torí ìran tí ò ṣe báyìí tó ń gbọ́ wọn ọlọ́run ketekete prophet Abel Taiwo Ojo ti CAC Covenant of Mercy aka Májẹ̀mú Anúbọ̀ wá sílùú Àkúrẹ́ the apostolic visitation to the city of Àkúrẹ́ October edition wo ògbúdọ̀ míì sí ẹ̀ ọjọ́ tó lápẹrẹ ni October 10, 10:10 7 a.m. to 11:30 a.m. láàárọ̀ ní St. Thomas's Event Center Bypass Junction opposite NNPC filling station Ondo Road Àkúrẹ́ wòlíì kì í ṣàdédé wọ̀lú láì jẹ́ pé ọlọ́run ràn ó rán wòlíì Elisha sílùú Jericho owó ilẹ̀ wọn sàn the team I will help you máa ràn ọ́ lọ́wọ́ lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ kó máa múṣẹ́ o lè rí wa wò lórí ìkànnì prophet Taiwo Ojo lórí gbogbo social media handles CAC Covenant of Mercy .com àti Covenant of Mercy TV lórí Fritoya TV channel fún ìbéèrè ẹ pé 0902-965-6110 wá o ríran lọ́wọ́ gbà.
1: Your Nescafe is not just a drink, it's your

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
2: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
3: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253 0916062-6253. Orúkọ ọmọ ni ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
9: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: You. Yes, you with the hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: gẹ́gẹ́ bí ààrẹ bóyá sọ wípé láti ọjọ́ kìíní o oṣù kẹwàá ọdún tá a wà yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípínlẹ̀ Ondo òun náà náà sì ń kiri pé orí ń tà wọ́n lórí ọ̀rọ̀ owó ọkọ̀ nípínlẹ̀ Ondo ṣé kò yẹ kíjọba ó ti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá tílé yóò bá tiẹ̀ tí ì parí ṣé kò yẹ kíjọba ìpínlẹ̀ Ondo ti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti wo ọ̀nà tí nǹkan fi gbẹdẹmukẹ fáwọn èèyàn lórí ọ̀rọ̀ ni kìíní kò lu ọkọ̀.
1: Ẹ jẹ́ ká sọ̀tọ̀rọ̀ fún ìjọba iṣẹ́ ìjọba kì í ṣe kíjọba wọn sọ pé àwọn ń ṣe business. Ìjọba kí wọ́n fi ààyè tó dá nílẹ̀ kí wọ́n dẹ̀ ṣe àwọn ètò tó máa mú nǹkan àwọn tó bá fẹ́ ṣe business kí wọ́n ṣe business wọn. Nǹkan tí mo sọ fún yín báyìí pé àwọn infrastructure tí ó yẹ ká ṣe tó yẹ ká partner pẹ̀lú àwọn companies just like nǹkan tí mo sọ fún yín báyìí pé èyí tó ti ṣe mo ti sọ fún yín kì í sọ kì í sí CNG rárá ní Ondo State ó wà ń bẹ ṣùgbọ́n kì í ṣe pé kí CNG wà kí í ṣe CNG yẹn ṣé wọn pé àwọn driver wọn náà because gbogbo ẹ̀ náà láti ń ṣèpàdé pẹ̀lú wọn because even wọn ìpàdé àti lábùjá pẹ̀lú àwọn other commissioners náà ni pé ẹlòmíín wà tó yẹ pé lára àwọn driver wọn wọn lóòótọ́ wọn ń sòótọ́ ẹlòmíín a máa lo CNG láti máa wàá rí epo tó cheap wàá tún máa chaají oye tí àwọn tó ń lo petrol náà ń chaají. Ṣé o pé àwa gbọ́dọ̀ fúnra là ń fẹ́ ara nira lára báyìí. So o fẹ́ jẹ èrè àjẹpajúdé so kì í ṣe pé kí CNG wà ohun gangan ló tún mátà o bí o ṣe pé ǹjẹ́ ṣé àwọn èèyàn tí wọ́n ń wọkọ̀ ǹjẹ́ ṣé wọ́n rí reduction nínú oye owó tí wọ́n ń wọkọ̀ àbí bó ìṣeré yẹn náà ṣe ni ẹ rí i pé gbogbo àwọn driver wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn ò lóòótọ́ wọn ò ń sòótọ́ so tó di pé àwọn èèyàn á tún máa fi ara máa gbá nǹkan tí èèyàn kan fara gbá pé kìíní bẹ́ẹ̀ wọn ò ní sọ pé CNG làwọn ń lo oye yẹn náà wọ́n tún ń ṣe so àwọn area tí ìjọba tí a fi ń wo òkè kí nìkan tí a lè ṣe tí nìkan bá àwọn ìbá ń ṣẹlẹ̀ so ibẹ̀ yẹn ni àwa ti máa mẹ́ṣọ̀ pé ẹ ò lè máa ra ìjọba ò lè máa sọ fún wọn fún yín ní ààyè láti máa lo CNG kí máa lo CNG tán ẹ tún máa di pé ẹ tún máa ṣáàgì dì sí màmá ti pé kí ní báyìí kí wá ní àǹfààní pé ẹ lo CNG what is the essence of that so the essence has been defeated. So àwọn gbogbo àwọn ìlànà wọn àwọn ètò wọn là ń ṣe onímọ̀ sọ fún mi pé àwa àtàwọn NSW à ń ṣèpàdé lóòrèkóòrè because tí wọ́n bẹ̀rẹ̀ kínní yìí a ti jẹ́ kí wọ́n mọ̀ pẹ́kẹ́pẹ́ ìtumọ̀ CNG yìí kì í ṣe fún àǹfààní ẹ̀yẹ driver nìkan o fún àǹfààní àwọn èrò tí ẹ̀ ń kó gbọngbọngbọngbọn ni pé so that ara ò ní máa ní àwọn èèyàn lórí oye owó tí wọ́n fi ń wọkọ̀.
0: Ọ̀dà ibi tẹ́ ẹ dé yìí náà ni ó jẹ́ kí n béèrè yìí wípé ẹ ti ń ṣèpàdé pẹ̀lú àwọn tó jẹ́ ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Ondo pẹ̀lú ìpàdé tẹ̀ ń ṣe ǹjẹ́ ẹ ti fi àwọn ìlànà àtẹ̀lé kalẹ̀ torí pé gbogbo ọkọ̀ tó jẹ́ pé wọ́n ń ná bóyá tí wọ́n ná ìgboro àbí tí wọ́n ná àwọn ìpínlẹ̀ míì òun náà kọ́ ló máa jẹ́ bí CNG tá à ń sọ yìí àwọn míì wà tí ó sì tún jẹ́ pé wọ́n mọ̀ lo epo petro ǹjẹ́ ìlànà ti wà láti wò wípé bóyá ibùdó kan o ni àwọn kan ó ti máa wọ ọkọ̀ àwọn tó bá fẹ́ tí wọ́n mọ̀ wọ ọkọ̀ CNG ń bẹ̀ àbí àwọn tí wọ́n jẹ́ pé ọkọ̀ àbí bó lẹ́ni fẹ́ ṣe gan ǹjẹ́ fa àwọn ọkọ̀ ilé àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ àwọn onímọ́tò lọ́wọ́ láti mójútó ni àbí bó lẹ́ni fẹ́ ṣìlànà.
1: Ṣé rí ọ̀rọ̀ yìí ìbéèrè tẹ̀ bèrè yìí ó sì mò ń tajà ẹ̀yin náà ń tajà ok ẹyin tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin ọjà ti reduce price tẹ̀ ẹ̀yin tajà ti mú
0: èmi ń tà 150 ẹnìkan ń tà 200.
1: Tó ṣe mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń tà ní 150 yẹn ẹ̀wọ̀n kọ́dọ̀ yín náà oúnjẹ máa ṣù sí. Tí ẹni tí ó ń ta ti ẹ̀yin tó rẹ̀ yẹn ó yẹ kó náwájú òkú àwòkúra kí ni báwo lẹ́ni ṣe ń ṣe tí ó fi di pé ó ń rí ọjà ń tà tó dẹ̀ ń jèrè kí ni kan tó ń ṣe tèmi ò ṣe ṣe ẹgbẹ́ báyìí.
0: Àgbọ́yé.
1: Wọ́n ń sọ yẹn fún yàn kí yàn án fi sáré lọ sí pé òun fẹ́ lọ convert mọ́tò òun àti private náà ni kì í tẹ́ ṣe commercial nìkan torí pé ẹ̀yìn private car tí wọ́n wá private car báyìí ti bá rí pé à ń mú un rí po yóò rà báyìí lóṣù ní ọ̀sẹ̀ ilu ni salary ti mo ngba ile bi o ise joba mo o pe ah je lo se kini e le ma pe mi ma reduce cost oye wo ti mo tu fi le ko so bo se ni yen sa
0: oda lori oro conversion yi ijoba apapo na n gbe awon igbese kan lori riran awon ti won se eto pe ka ma convert oko si CNG nje igbese wo ni ijoba ipinle ondo fe gbe lati seranwo fun awon to ba fe se pe a fe ji epo a fe yi ku lepo a fe yi si a fe fe gas nje o ni be se ba won se ti e pe adeku o de ba owo tan fi se tori pe opolopo na so wi pe owo tan fi se conversion igan oda ipo fe po ju emi won lo
1: ben eto wa fun yen
0: ki le to to wa
1: eto wa ben pe o na so bi pa pe a fe a so pe a ma se training fun awon eyan a ma sha awon yan ka kere local government ni Ondo State so a kon se training fun won so kire se pe a ko ma le se training fun awon eyan awon yan to wa ti ni technical kini o ma easy fun wa for instance now e ma se mechanic le mechanic wo lo nse se rewire lo nse ni abi kini awon to wa sise rewire awon yen se mo ba yen
0: be ni agboye
1: awon eyan ba won ton ti ni knowledge rewire because ise kini CNG commercial of CNG is something mechanical kini se mechanical kini ni that's it so it's more or less of pe awon to mo nipa ise rewire to fun lo to pe won ma computer ton ton ko le so ke bye bye bye

0: knowledge náà kò time tó kọ máa take láti tètè jẹ kó láti mọ kí nìyẹn wàá pẹ ju ẹni tí ó ti ní knowledge rewire àbí kí ló máa ń pè wọn ní kìnìún ẹ̀ báyìí àwọn tó ń ṣiṣẹ́ báwọn yẹn so àwọn kan bẹ́ẹ̀ ni àwọn wò so tó bá ti train àwọn wọn yẹn ìjọba train wọn láti bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣe ń gbọ́ bẹ́ẹ̀.
1: Agbóyè.
0: Àwọn náà ló tún máa rí train àwọn èèyàn. Now at the end of the day so torí pé tí nǹkan bá pọ̀ sí gbòòrò òun ló máa ń fà á tí ó fi máa dàbí pẹ́pẹ́ owó nǹkan ẹ̀ máa wọ́n. Bẹ́ẹ̀ wá ti ní àwọn èèyàn pọ̀ tá a ti train. So àwọn náà rí pé wọ́n ti ní ọ̀nà tí wọ́n náà fi máa jẹun nìyẹn pé àwọn náà. So ẹ rí i pé so tí wọ́n pè láti rí tí Oládé rà orí ẹni tó ṣe fẹ́ jì. So price máa ó máa wálẹ̀ immediately ni. So these are the efforts tí government ń play. Then àwọn tools tó máa lò náà. So àwọn wo náà bá ṣe máa socialize yẹn fún wọn. Tí kò fi ní pọ̀ jù fún wọn láti san owó ẹ̀. So that kò ní ṣe pẹ́ pé a tún train àwọn èèyàn tán tó di pé àwọn fúnra wọn tún lọ ń wá ọ̀nà àti wá owó tó yẹ pé the millions láti ẹgbẹ́ àwọn ra àwọn irinṣẹ́ tó máa lò láti fi iná yẹn. So gbogbo àwọn ètò wọ̀nyí ń polówó sọ pé kì í ṣe pé kàkàn sọ pé àkàn ra CNG bus ká máa wò ó lójú bí gold pé wọ́n pàtó wọn sílẹ̀ pé CNG nítorí pé wọ́n ra CNG sí state. Ok ṣé CNG wọ̀nyí ṣe wọ́n ṣiṣẹ́.
1: Ọ̀dà Commissioner, gẹ́gẹ́ bí Commissioner fọ́rọ̀ ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Ondo, kí ni gbèdéke àsìkò tí àwọn èèyàn mọ̀ ń retí pé n táwọn èèyàn míì ti ń gbádùn láwọn ìpínlẹ̀ míì o lórí ọ̀rọ̀ ọkọ̀ CNG yìí, kí ni gbèdéke àsìkò táwọn èèyàn ìpínlẹ̀ Ondo náà tí wọ́n mọ̀ ń retí tiwọn wípé àwa náà a fẹ́ mọ wọkọ̀ CNG àti àwọn ọkọ̀ tó ń lò náà ìgbà wo?
0: Òun náà láti bẹ̀rẹ̀ yìí ṣé wọ́n pé gbogbo gíní wọ̀nyí ó ní stages ṣé wọ́n báyìí ó ní stages ohun ní sára yìí báyìí pé gbogbo stages wọ́n ní báyìí òun àti dé peak ẹ̀ àti dé final stage wọ́n fún wọ̀nyí. Wọ́n sọ pé kí a sọ pé a fẹ́ tó ìyẹn ti parí nílà kúrẹ́ báyìí tó pé command center wọ́n everything ti wà ń bẹ̀ tó pé a fẹ́ commissioner ni in fact lẹ́gbẹ̀ẹ́ sọ pé ẹni tó ní company yẹn gan ọmọ ló ṣe ti ní. So and a lè ti discuss pé à ń wá date tàbí fix tí ó máa ràn wọ́n lọ́rùn tó máa dẹ̀ ran ìjọba tó máa ran gómìnà lọ́rùn láti wà available láti wá pé commission ibẹ̀ yẹn. So any one from now no normal commission tó máa ti commission iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn.
1: Ọ̀dà ẹ ṣeun commissioner fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ondo. Àwọn náà ni ẹ ti ń láǹfààní láti gbọ́ láti ẹ̀kan tí a ti jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ á fún àwọn aráalé náà bóyá bí èèyàn bíi mẹ́rin márùn-ún láǹfààní kí wọ́n kọ́kọ́ pè wá kó tó di pé á lọ sójú ọjà 0816251991 0816251991 kí àwọn náà kí wọ́n ní bóyá bá ní ìbéèrè kan tàbí mi. Hello, ẹ káàárọ̀. Ẹ bá wa gbóhùn sókè dáadáa ẹjọ́. Ẹ ṣeun, ó yà ń gbọ́ yín, kí ni ìbéèrè yín?
2: Mo fẹ́ kí kọmíṣánná wá o. Ìkọ́ tí mo kọ́ fẹ́ sọ ni wípé gbogbo nǹkan tẹ́ ń sọ wọ̀nyí ó falẹ̀ jù. Kí ló fà á tí gbogbo tó nǹkan gbogbo tó máa ń falẹ̀ lọ́ọ̀kì ní ẹ̀rọ ti pa? Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ kíákíá. Ká bá gbé ìgbésẹ̀ kíákíá ìgbanyẹnu aráàlú máa jàǹfààní. Ọ̀nà falẹ̀, ilé falẹ̀, ọ̀hún falẹ̀. Ẹ wo àwọn Èkìtì. Ẹ sọ pé ẹ ṣe ìjọ wo lẹ fẹ́ commission kínní. Ẹ kí ló dé?
0: Ẹyin ni wọn bọ wọn ẹbí bọ wọn.
2: Ẹjọ ẹja ṣàtúnṣe o.
0: Ẹyin ni wọn ẹbí bọ wọn.
1: Wọ́n láwọn ọ̀gbọ́n yín dáadáa. Nítorí sọ ìbéèrè tí wọ́n béèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ kódà bí ìpínlẹ̀ Èkìtì wípé àwọn ìpínlẹ̀ Ondo dàbí pé nǹkan ti ń falẹ̀ jù. Ìbéèrè tí wọ́n ń béèrè ni pé kí ló dé tí ó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ondo náà ò tètè mójútó bí àwọn ìpínlẹ̀ yòókù náà sì mójútó.
0: Ẹ̀yin lẹ́yìn ṣe journalist ẹ lọ sí Èkìtì ọ̀hún kẹ́lọ fún mi ní Oye stations tó ní CNG ní Èkìtì tẹ̀ ń sọ yìí. ẹ̀rọ mi ṣe calculation.
1: Láìpẹ́ yìí ni ìjọba ìpínlẹ̀ Ondo.

0: ìpínlẹ̀ Èkìtì náà gbé ọkọ̀ 15 tó jẹ́ CNG ló gbé ta fáwọn
1: ọ̀rẹ́. sọ pé wọn ò ra CNG buses. Wọ́n sọ kọ́ fún yín pé títí wá àwa ní ètò táwa ti ṣe. Ètò táwa ti ṣe ni pé sustainability òun ni the first thing tí àwa ń wò. Pé ìkíní o táwa bẹ̀rẹ̀ kíní yìí kò ní sí ṣé mọ̀ pé àwọn ọkọ̀ tó ń kọjá ní ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ nìkan. Ṣé ń gbọ́ ibà yẹn?
0: À ń gbọ́ yín.
1: Ó ju oyin ọkọ̀ tó ń kọjá ní state mi lọ. Ọmọ kan sọ pé àwọn ọkọ̀ tó ń gba ajú ọ̀nà Iléṣà kọjá lọ sí Benin lọ sí Benin Abuja àbí kí n kọ bẹ́ẹ̀ yẹn. So but à ń wo because a lot of things ni n gbọ́dọ̀ wo. Nínú because state ó wà peculiar ju ra wọn lọ.
0: Ọ̀dà
1: ṣe gbọ́ ibà yẹn.
0: Ẹ ṣeun.
1: So àwa ti ṣètò wa. Ẹ rí pé ọ̀nà fúta yẹn ó wà strategic that is why that one was there.
0: Ọ̀dà hello ẹ káàárọ̀ o.
1: Ok.
0: Hello ẹnìkan ti wà ń bẹ̀ ni. Hello ẹ káàárọ̀ o. Ẹ ṣeun o.
2: Nínú ọgbà ìṣòjọ́ láti ìlú ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
2: Nípa ọ̀rọ̀ change bọ̀ tẹ́ ẹ sọ mi. Báwo ló ti jẹ́ pé òǹdó ń tètè nìkan ló máa ń kẹ́yìn. Ṣé lọ sí wí ó lé dà? Ṣé kì í tẹ̀yà lẹ́fẹ́ kó di àwọn aráàlú báyìí pẹ̀lú change bọ̀ tẹ́ ẹ̀ ń bá káàkiri?
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣe ẹ gbọ́ ìbéèrè tí wọ́n béèrè.
1: Mi ò gbọ́ wá dá
0: wọn. Wọ́n ní ọ̀rọ̀ CNG ṣé kò tún ní mú ìnira báwọn aráàlú? Hello ṣe ń gbọ́ wa?
1: Hello.
0: Wọ́n ní ṣé ọ̀rọ̀ CNG ṣé kò tún ní kó ìnira báwọn aráàlú? Ọjọ́ ìbéèrè tán béèrè.
1: That is it, that's the point. Nǹkan tí mò ń sọ gbọ́ nìyẹn pé àwa ti wo kinní wọ̀nyí pé a ò fẹ́ kan tó máa kó nira. Ó bẹ́tà pé kí a ti ṣe gbogbo àwọn ètò sílẹ̀ tí infrastructure ti wà ńlẹ̀. And infrastructure náà sọ ni pé converting center yìí ó wà very very important. Àti àwọn stations kì í ṣe àwọn company tá a bá sọ̀rọ̀ nìkan a tún bá àwọn kí náà sọ̀rọ̀ matrix oil náà sọ̀rọ̀ because àwọn ti ní filling stations káàkiri already so wọ́n kàn máa kó àwọn kí ni wọ̀nyí wá kọ́wọ́ sí àwọn filling stations wọ́n ní. Ṣé kí ni àǹfààní pé CNG wà tó ń ra àwọn buses sílùú kó wá jẹ́ pé ibì kan ṣoṣo péré ni wọ́n ti ń ṣe kí ni yẹn dàkúrẹ́ àbí ní kíní so kí ni àǹfààní yẹn. Ìnira nìyẹn. Àwọn tó fẹ́ convert ẹlòmíì àádọ́fún lóṣù kan oṣù méjì a ṣì wà lórí láyìn pé wọn ti pè pé kó wá convert mọ́tò rẹ̀. We don't want to do that.
0: Ọ̀dà hello ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ John Látàkúrẹ́.
0: Ọ̀gbẹ́ni John Látàkúrẹ́ ọ̀yà ń gbọ́ yín.
3: Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀nà pé kí ọ̀nà bá dáa mọ́tò wọn a máa bàjẹ́. Ọ̀nà ram ìdàrè sí ọbàjàre. Wọ́n ṣe dídì kan wọn ò parí ẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ kọmíṣánná tó fà á tí wọ́n fi parí ọ̀nà ìdàrè sí ọbàjàre.
0: Ọ̀dà ẹ ṣe wọ́n ní tí ọ̀nà ọba dáa wípé yóò tó mọ ṣàkóbá fáwọn ọkọ̀ wọn ní ọ̀nà ọbàjàre sí ìdàrè pé ó ti dúró wá pé wípé irú àwọn ojú ọ̀nà báyìí tí ọba dáa bó làwọn ọkọ̀ yìí ṣe fẹ́ gbabẹ̀.
1: Gbogbo ọ̀nà wa ni à ń ṣe. Ẹ rí i pé gómìnà ní Ondo State tí a wà yìí ẹ yẹ ká sòtọ́ rẹ̀ fúnra wa. Àwọn investment tí gómìnà wa ń ṣe sí ọ̀nà sí àwọn púpọ̀ ọ̀nà wa kò tí ṣẹlẹ̀ rí ní Ondo State ní sí Ondo State. Kò tí ṣẹlẹ̀ rí. Ondo State ti pé ní ó ti lé ní àádọ́ta ọdún. Ṣé àkúrẹ́ tí àkúrẹ́ yìí for a case study ṣé àkúrẹ́ àwọn nǹkan tí gómìnà ń ṣe ní ẹnu ọdún méjì sẹ́yìn sí táwa yìí sí ní ọ̀nà àwọn ọ̀nà wa ǹjẹ́ ti rúrẹ̀ lọ́dún ṣe ti gbà rí? Ó ti ṣẹlẹ̀ rí àkọ́kọ́ rẹ̀ rí. Ó ti ṣẹlẹ̀ rí. Gbogbo àwọn traffic lights tó jẹ́ pé standards tó jẹ́ pé nǹkan tí ó wà of international standards tó jẹ́ pé àyè wà fún àwọn tó fẹsẹ̀ rìn àyè wà fún àwọn tí ó fẹ́ kọjá títí aye wa gbogbo ina yen gbogbo e won ti se gbogbo e sile gbogbo wa lati bi so pe kini be so everything wa won se flyover ti o sile ri won se si obade se la nbe yen so ona e don now ise lo nbe pe se mo pe construction of roads as ko jo o ba slow down ki se o lo se ti fun gbogbo na gbogbo abaye ni ati lo ingba ti everywhere as jo yi as ko jo jo o man je ki ise construction o ba le go slow so e lo gbo awon na won ni ko si bi ti contractor ti sise nbe ko si bi ti won ti sise ni gbo awon na ten so ti pe ma de be ni ba won ona kare wa nbe na gbo akungba me won ise nbe
0: oda e je ki mi fun enikan lanfani si
1: kawo yin wa ni suru wa ni suru ko je ko je kanle won ma ri an ba won ise ma fast
0: oda hello e karo
4: Nagba Kalo.
0: E seun o.
4: E se atoku. Mo dupe lowo commissioner wa. Sugbon o se ni laanu. Ekiti ta ge kuro lara Odo State. Owo ni gbogbo eyan tin se awoko se. Ko ye ko ri be. Gbogbo a mbere dere lowo commissioner. Commissioner of Wani is down to 10 years long. I talk to the lower commissioner, King is the JK, Fuani time. Kosovo Abayo, Ejo, Elo 2, Elo, go back to the drawing board. Kajaka Mo, what we are expecting, Eshe.
0: Ẹ ṣe ṣe gbọ́n tí ẹn tí wọ́n bèèrè náà ni wípé àwọn gbèdéke pé ìbéèrè ta bèèrè lẹ́ẹ̀kan pé gbèdéke ìrètí tí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo mọ̀ retí pé ṣé ìparí ọdún yìí nìkan ṣe mọ̀ retí pé àwọn ọkọ̀ yìí àti CNGO àti ilé tó ń loná ni o pé iṣẹ́ parí ọdún yìí ni àbí ká tún àbó tún tẹ̀síwájú bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ ni.
1: Báwo ṣe máa jẹ́ parí ọdún yìí gbogbo nǹkan táwọn sọ wọ̀nyí báyìí a ti dé Fanastic wọ́n sọ fún báyìí pé wọ́n sábà ti commission Tawati commission àwọn ibi tí a sọ wọ̀nyí ó parí even èyí tó wà lọ́rẹ̀ náà ìyẹn báyìí ó ti wọ 90% or 95% so gbogbo táwọn sọ báyìí inú oṣù táwà ẹ̀ náà ni gbogbo àwọn kìnnì wọ̀nyí tó bá ní pé àwọn kìnnì wọ̀nyí bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ so once ṣé bá ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ that is all then àwọn èèyàn máa ṣe conversion center àwọn èèyàn máa nà pété ẹsẹ̀ pé CND ti wà kí wọ́n ti ń ṣe conversion so it's not about pé oye buses àbóyé bẹ́ẹ̀ kú ti government rà èyí tí existing one tí ó lo petrol á lè wà easy láti convert wọn tó dẹ̀ wọ́n pé pé gas dẹ̀ wà fún wọn láti rà ìyẹn gbọ́ngbọ́n ní municipality availability of gas.
0: ọ̀dà ẹ ṣeun láàrin ìṣẹ́jú àyá kí ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: ìmọ̀ràn mi náà fara ìlú pé kán jọ fún ní sùúrù fún ìjọba kán dẹ̀ ní sùúrù pé ìjọba tó wà lóde tó wà nílẹ̀ yìí ìjọba gọ́vnà Lucky Olumisan Ayédátiwa wọ́n ní ìpinnu dáadáa fún àwọn ọmọ Ondo State wọ́n dẹ̀ ní plan tó dáa fún wa tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe tó bá gbogbo nǹkan tí wọ́n ń ṣe sustainability ni tó yẹ pé kì í ṣe nǹkan tó yẹ pé wọ́n máa ṣe tó pé máa di pé fún ọ̀sẹ̀ kan àbí fún oṣù kan àbí fún oṣù mẹ́jọ kan tó yẹ pé àwọn kìnnì wọ̀nyẹn kò ní ṣe kínní so àwọn ń fẹ́ nǹkan tó máa mú ìlọsíwájú bá Ondo State nǹkan tí wọ́n fi dojúmọ́ ròyìn tó dẹ̀ ń ṣe so àwọn òun ṣe gómìnà tó yẹ pé wọ́n máa ṣe nǹkan window dressing tó yẹ pé nǹkan tó kàn máa ṣe tó yẹ pé after ọdún kan tó yẹ pé wọ́n máa bèèrè pé ok CNG tá a lọ pé a ṣe kí ni success wà nbẹ so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni àwọn ètò tí wọ́n ń là káàkiri tó dẹ̀ ń ṣe so ẹ rí i pé àwọn fúnra wọn àwọn nǹkan tó wọ́n ń ṣe especially máa fi àsìkò yìí èrò àwọn tó wọ́n cross the line iná ní títì kọ́ńṣọ́ra ẹ̀mí ò láàárọ̀ kọ́ńṣọ́ra especially àwọn ọlọ́kadà àtàwọn onímárúwá ẹ máa dé bí iná wọ́n ti fi zebra crossing síbì kan tó pé ẹ gbọ́dọ̀ kọjá ibẹ̀ yẹn ṣé bó àwọn ṣe rò pé àwọn ṣe ń lo títì àwọn èèyàn mìíràn ń lo títì ìjọba ti pèsè àyè fún àwọn tí wọn fẹsẹ kọjá ẹ máa block mi tí wọn tún máa kọjá iná àwọn ẹlẹsẹ.
0: ọ̀dà ẹ ṣeun a jẹ́ pé kí àwọn èèyàn ìpínlẹ̀ Ondo kí wọ́n mọ retí pé dídùn òun náà lọ san oṣù láìpẹ́.
1: dábàá náà.
0: ẹṣeun on commissioner fun oro igbokegbodo oko ni ipele Ondo awon na ni e tin gbo late kan onobu muyiwa Ogunyemi Eyitayo ẹṣe adupe o ta pe yin ti eje wa.
5: Thank you sir.
0: Ẹṣeun to bo se je na leleyi e je ka sare doke lohun
6: o da mi loju pe o ti gbo nipa IPO ti ile ise Dangote Petroleum Refinery and Petrochemicals o si ti mo pe o le ra ipin idokowo ti e pelu Meritrade ti ile ise Meristem Securities nipa gbigba app Meritrade loju opo Dangote IPO.meristemng.com lati je anfani na ogoro awon oludokowo lo ti n darapo meto yi ma je ki anfani bantabanta yo fun oru o le bere pelu ipin idokowo mewa iye 5250 naira gba app Meritrade bayi sori ero banisoro re tabi ki o kan soju opo Dangote IPO.meristemng.com ng.com o si le pe 0703-185-3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
7: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University. Knowledge, integrity, and leadership.
8: Your Nescafe is not just a drink, it's your

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Daddy, bring your phone. Let me teach how to use Opay.
4: Teach me?
3: Yes, open the app store.
4: My son, I've been there since. I was here since year one.
3: Wait, you already have it?
4: Before you started forming tech experts.
5: See you. He has been using it since your admission days.
3: So, I'm the new user here.
6: Eight years of Opay is also the story of first users who tried, trusted, and stayed. Opay at 8, still okay. Opay is okay.
7: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
8: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
9: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
12: Tó mọ̀ gírí mọ̀ dé mọ̀ gẹ̀ ìpé ìpéjú báyìí òun náà ni àlàáfilà ibi tí a ti gé pètèrè láàárọ̀ tòní lórí ètò ojúmọ́ayọ̀ ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ tààtùmọ̀ pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọpẹ́ yẹmí jọ ọ̀dá òun náà ló kọ tí mi jẹ ò eré o.
13: Wow, mommy, today's golden morning is milky.
14: Mine too.
15: Mother of the year, well done. But please, he's been managing the milk small now.
16: It's not me, oh. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
15: Milk already inside? Since when?
17: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
18: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
19: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
20: Mukka,
19: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
21: In a fast-paced world,
22: Funke
21: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
12: Tó ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín.
14: ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò nọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀ lù ú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
20: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
22: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide.
14: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Aba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53. Ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé.

ọmọ aláṣẹ jẹ Fọlájì Oyetayo Owórí ọmọ aláṣẹ là iṣẹ́ mo mọ̀ ṣe mo tẹpá mọ̀ pẹ̀lú gbàgbọ́ àti ìbẹ́lọ́n tó ga yàtà mo sì nígbàgbọ́ pé màá jẹ lọ màá sì ṣe láṣẹ là iṣẹ́ ìyówù tí wọn náà tẹpá mọ́ tó mọ̀ ṣe yẹ eléyìí tó tọ́ ni o tó mọ̀ ṣe ìwọ náà kún fún ìbẹ́lọ́n ọjọ́ kan ìwọ náà wá di àwòkọ́ṣe àpè wá wò torí ọ̀rọ̀ lọ́rọ̀ ọmọ bàbá mi wọ́n ní iṣẹ́ tó bá gbà kókó ẹni tó bá tún gbòógùn ẹni irú iṣẹ́ bẹ́ẹ̀ tó bá pèsè ń tẹ̀yìn ó jẹ fún yàn kò tí ì lẹ́jọ́ nù o ọlọ́run dákun wá wọlá aṣẹ́ tí mo yàn láyò tí ń gbà kókó mi tí ń gbà á gùn mi ohun tí màá fi jẹ́yàn nídìí ẹ̀ wá ṣe fún mi o àmì àti àmì ìyẹn gángan mo fi ń kíyìn láàárọ̀ tò nípa kó ojúmọ̀ àtúnkó ojúmọ̀ kó ojúmọ̀ níbi gbogbo tí a tún ṣe láǹfààní èyí tẹ́yìn náà dáwọ́lé ní ṣíṣe hun ìyẹn tẹ́ fi láǹdì ẹ̀ ọlọ́ọ̀ba mi ó pèsè ẹ̀ fún yín o àmì àti àmì ọ̀ní ni ọjọ́ Thursday ọjọ́ bọ́ni ọjọ́ àlàmísì òní ó là fún wa àmì àti àmì láì ní dẹ́ni pẹ́nu láti ní fọlọ́lọ́fọ́n ẹja bẹ̀rẹ̀ sẹ́yẹ láti lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wà nìyẹn gbogbo léèpo wọ́n ti yín òkè lálálá àdàbànángbọ́ ẹ ṣe gan ni a mọ̀ lóore gbogbonú ọkọ̀ aládàáni gbogbonú ọkọ̀ èrò láti ìpínlẹ̀ dé ìpínlẹ̀ ẹ ṣe o thank you very much gbogbo ẹ̀yin ọlọ́kadà ẹni kàkẹ́nà pẹ̀ a mọ̀ lóore àjọ ń ṣe ni èmi a mọ̀ sọ pé iye olóko tẹ́ rí yẹn ń bẹ lára àmọ̀tẹ́kùn iye àmọ̀tẹ́kùn ó ń bẹ lára olóko gbogbo yín pátá ẹ̀yin ìyálọ́jà babalájẹ́ tẹ́ ẹ lè ṣàì má gbọ́ fàkáọ́spọ̀t tẹ́ ẹ sì lè ṣàì má gbọ́ ètò ìròyìn eré ìdárayá pàápàá jùlọ tẹ́ ẹ lè ṣàì má gbọ́ ìkànnì àdàbà àbùdíńtọ́lókun àbùdíńtọ́lọ́sà iná ò ní táwọn oyin o yóò mọ pọ̀ sí lọ́wọ́ yín ni àmì àti àmì ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Anthony Joshua Anthony Joshua bẹ́ẹ̀ bá gbàgbé bọ́ ọlọ́run sọ mi wa December 11 yóò gà á yàtà ní Cardiff ní Wales nìyẹn torí bá méjì kọ́ yóò dúró kakaraka yóò fà láǹtàdá ni ó ní tí mo ṣe nígbà tí wọ́n kojú Christian Prenger ní ìníjọ́ ṣe mímọ́ ìjà lórí kíni bẹ́ẹ̀ bá gbàgbé ní ìpele àkọ́kọ́ Christian Prenger ó gbé Anthony Joshua ṣubú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó wá di wípé ará àbí náà wá gẹ̀ẹ́tì ara rẹ̀ padà ó ní against Tansy Fury ní ìníjẹ́rú ẹ ṣe mí o torí ìbá méjì kọ́ àfojúdi tẹ́ rí yẹ ó sábà máa ń pa àyàn ní òní ó jáfojúdi ó pa mí o ọpẹlọpẹ pọwa náà ti wà ń diṣẹ yìí ó tọjọ mẹta òun gangan lórí fi kó mi yọ nígbà tí wọn ń kojú Christian Prenger ṣe nígbà tí ń bá kojú Anthony Joshua ìgbà tí ń bá kojú Tyson Fury màá dúró tán ni o màá dúró tán gàgà gẹgẹ bí Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ ní Joshua gẹgẹ bó ṣe gbé wa débẹ̀ òun lèmi náà gbé wa débẹ̀ tán fáínálì ẹkún ti mọ̀ pé December 11 yóò gà yàtà pẹ́pẹ́ yóò pọn mọ aláre ojú àgbà níbi tí nǹkan ti máa láǹfààní àti gbé nǹkan ánú ni láti ibẹ̀ ẹjẹ́ nǹkan sínú rẹ̀ torí ibá méjì kọ́ ìdíje eléyìí Rachel Family Foundation gbé kalẹ̀ fáwọn iléèwé girama eléré ìdíje eléré ìdárayá ni àwọn onírúurú eré ìdárayá tí ó wáyé ń bẹ̀ 100 meter boys and girls 200 meters 400 meter relay race long jump high jump sack race egg race choreography singing dancing àti gbogbo ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ òní gangan ni dídá gbogbo fọ́ọ̀mù yín padà òní ló máa dópin o comrade adeniyide coach ló fi sọwọ́ sí mi abẹ́ ìṣàkóso ceo rachel family foundation comrade alabana tanẹ pẹ̀lú ìbáṣepọ̀ ceo lilian family care foundation comrade adeboye gbadebo labẹ́ ìṣàkóso ade abe care foundation comrade adeniyide joshua yóò bẹ̀rẹ̀ tó bá ti dijọ́ wednesday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà nínú ẹ̀ gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn ẹjẹ́ kó ń bẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọ gẹ́dẹ́gbẹ́ nìyẹn tó ń gbọ́ mi olúmi dí alẹ́ gbogbo lára mọ̀ kí àwọn manchester united ó ní bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ẹnu ẹ̀ẹ́dùn pọ̀ ẹjẹ́ ń kúrò mẹ́ kí ń balẹ̀ sọ́dọ̀ àwọn da 17 obìnrin orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè morocco ní ìgbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tọ́jú orin wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàdínlógún ni àwọn flamingo kọ́ yìí akeem buzari ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbà wọn ó ní gbogbo ètò ti tò
láti lè jẹ́ kí nàìjíríà ó ṣe dáadáa nínú ìdíje yìí o eléyìí tí yóò gbéra sọ ẹ má sì gbàgbé orílẹ̀-èdè wa nàìjíríà á máa wákò pẹ̀lú orílẹ̀-èdè poland orílẹ̀-èdè puerto rico àti orílẹ̀-èdè dr congo ẹnu omi àgò orílẹ̀-èdè korea republic òun gangan ni ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wa yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù tá a wà yìí saturday ló bọ́ sí o àkójọ orílẹ̀-èdè poland under 17 tó bá di october 20 àkójọ orílẹ̀-èdè puerto rico petorico a máa kojú wọn o kó tó wá di pé october 23 a kojú orílẹ̀-èdè korea republic gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn wọn lèmi náà ti farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ wọn ti balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè morocco eléyìí tí ìdíje ó ti gbáyé tí ó ti wáyé ẹ mọ́ gbàgbé pé last edition eléyìí tó wáyé lọ́dún 2022 ipò kẹta lórílẹ̀-èdè wa nàìjíríà under 17 lágbárin tóbìnrin ipò kẹta la ṣe o tọdún iná yóò gà á yàtà yóò dùn gbọgbọ òsì kan sí o ẹ jẹ ń bọ sọdọ austin egun afán adele mú fún ikọ̀ super falcons nìyẹn ó ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ òótọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù super falcons wọ́n ti yọwọ́ láwo pé wọn ò ní sojú orílẹ̀-èdè wa nàìjíríà ó ní ṣùgbọ́n pẹ̀lú ohun tó wà ńlẹ̀ báyìí náà

0: pẹ̀lú tó wà ńlẹ̀ àtàwọn agbábọ́ọ̀lù eléyìí tó wà ń kámpù lọ́wọ́ tá a wà yìí ẹ fọkànbalẹ̀ nàìjíríà máa ṣe dáadáa nígbà tá a bá ń kojú Comoros ní múra sílẹ̀ fún ìdíje ti olympic tọdún 2028 yóò ṣe dáadáa a sì jẹ yóò àjàgbé olúborí ẹ mọ́ gbàgbé back to back ni òun gangan lákòjọ orílẹ̀-èdè Comoros pọ́n lọ́wọ́ tá a wà yìí ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ ogun òun gangan ni ó ti wáyé o ìgbésẹ̀ àkọ́kọ́ wáyé ní ọjọ́ kẹsàn-án ìgbésẹ̀ kejì ó wà wáyé ní ọjọ́ kẹtàlá nínú oṣù tá a wà yìí kan náà ni austin egun avon ó ní ẹfọ kan balẹ̀ kò sí fọ torí pé 44-440 ni nàìjíríà a ṣe dáadáa kí ni tá a lè sọ pé ṣubú tẹ orílẹ̀-èdè wa nàìjíríà bóbí dáadáa lọ́sẹ̀ kíyèsí àmì gbogbo kàrí àkókò nìyẹn up gunners ẹ̀yìn ẹ kú oríire ń tiyín o oríire kíni ìgbà ń bá débẹ̀ màá já yín tẹ́ kalẹ̀ kalẹ̀ bóbí dáadáa déwọlé màá sá gbogbo òlú àjọ ẹ̀ bá mí nìyẹn agbára gunners kí ni tá a lè sọ pé ṣubú tẹ orílẹ̀-èdè wa nàìjíríà òótọ́ ni o kò sà ìyàmí lẹ́nu pé ngbà tí orílẹ̀-èdè guinea bissau ti fún ọ sí wa lára pẹ̀lú àmì ayò mẹ́ta tó wú tatata ní ìmúra sílẹ̀ fún ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ tọdún 2027 wọ́n ti mọ̀ pé yóò ní ipa tí ò da nínú àgbéjáde àjọ fifa ìyẹn latest fifa ranking ti jáde kàṣàǹgbà nírọ̀lẹ́ àná ẹ̀ ń tẹ́tí ilẹ̀ ẹ̀ pọ̀ tó ń gbọ́ mi ọ̀túnba láre fálànà gbogbo olówó mi ò ní wá etí bàmí tó gáláǹtì tán ó ga yàtà ẹ̀ jẹ́ ń sọ fún wa pé nàìjíríà nàìjíríà a ti já ní ẹ̀mẹ́rin o ní ìgbà mẹ́rin la fi jáde lẹ̀ báyìí torí pé latest fifa ranking lè tí wọ́n gbé jáde lọ́hùn-ún nọmba 26 la wà káàkiri àgbà ńláyé a ti bọ́ sí nọmba 30 káàkiri àgbà ńláyé báyìí nọmba 4 la wà tẹ́lẹ̀ a ti wà ní nọmba 6 nílẹ̀ adúláwọ̀ a mọ̀ wá bẹ́ẹ̀ èmi a mọ̀ sọ pé ọ̀ràn kan mẹ́nìkan máa yọ bó ṣogún ọdún láyé tolúwa rè ó bá gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn kò sólúwà ẹ̀ nàìjíríà já wálẹ̀ ni o nínú latest fifa ranking lè tí wọ́n gbé ta eléyìí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n nítorí ìjọba àsìkò ẹkújẹ́rì ẹ̀ ń tẹ̀ ni bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkàwọ́ sport ànódé carilas mo sọ pé ẹ̀yìn asẹ́nà ẹ kú oríire oríire kíni mikel arteta ó ti tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún mìíràn pẹ̀lú kọ́ arsenal báyìí pẹ̀lú àdéhùn eléyìí tó wá tọ́bọ̀ pẹ̀lú kọ́ gunners ó di oṣù kẹfà ọdún 2030 àdéhùn rẹ̀ eléyìí tó ṣe ẹ̀tọ́ owó tí ó tán pẹ̀lú kọ́ arsenal o wọ́n ní kó mọ báṣẹ́ rẹ̀ lọ torí ibà méjì kọ́ mikel arteta iṣẹ́ yíye tánu kò gbé agbábọ́ọ̀lù gunners ẹ̀yin gunners tó tó ń sẹ́ń celebrate ẹ̀ sí wọ́n ló tó bẹ́ẹ̀ gbọ́mí dáadáa ọpẹ́yẹmí jẹ́ ọ̀dá mi ò ní wáìtì up gunners gunners lẹ́yìn no trophy kò sí wàhálà ẹja tó fi yẹ́ lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn tó ń lọ bí ẹwọ gédéńgbé nìyẹn agbábọ́ọ̀lù manchester city nígbà kan rí david silva ọmọ ogójì ọdún ni bàbá tún ti padà wá nínú retirement ó tún ti fẹ́ máa lo dáúlà inú ìdíje ti líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè ti hong kong òun ni ó ti máa lo dáúlà bẹ́ẹ̀ bá rí david silva padà inú ọkọ̀ satin fc ibẹ̀ ni ó ti máa lo dáúlà òótọ́ ni pé pedro rodriguez agbábọ́ọ̀lù barcelona tẹ́lẹ̀ agbábọ́ọ̀lù chelsea ẹ ti mọ̀ eléré eré ehoro orí ọ̀dàn ni ló máa ń sáré bí ehoro pedro ẹ̀yin chelsea ẹ ti rántí ó ti rìtáyà lánàá o ó lè lè ta ṣètò nínú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbà ńlá ayé ẹjẹ́ àfọ̀dàgbà ètò ọ̀rọ̀ síbì kan náà agbábọ́ọ̀lù chelsea tẹ́lẹ̀ náà rí fabio borini òun náà ti kéde ìfẹ̀yìntì ẹ̀ èyí sọ̀rọ̀yìn mọ́ ẹ̀yin olólùfẹ́ messi òun náà lè tó ń ṣètò fórílẹ̀-èdè baba ńlá babọ̀ ọ̀hún a máa wá bẹ́ẹ̀ gbàjọ bá ń yẹni lójú agbolẹ̀ yẹn fi òde ilẹ̀ ọ̀rọ̀ àwọn àgbà ni ẹjẹ́ dójú ọjà náà gbẹ́mí dáadáa olúbáyọ̀ michael gbogbo ọjà pọ̀ extension up chelsea ẹ̀yìn tún ga yátọ̀yàtọ̀ michael dasọfọ̀ tó gbogbo lára mọ̀kàn up chelsea ẹjẹ́ dójú ọjà kálọ̀ polówó bí n bá dé ẹ tí ì gbọ́n nǹkan kan màá já síyìn lára fún síyìn lára tán pàínálì gbẹ́mí dáadáa honorable olúwa tó yin victor jafẹ̀ mi ò ní wá bàbá tí up manchester united ọ̀túnba immigration tẹ́tí ilẹ̀ pọ̀ ẹjẹ́ dójú ọjà mò ń lọ wá fọlájì òye táyọ̀ mò ń bọ̀ wá gbogbo ara ní fi ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Ìfọlọ́kọ́mọ́ yes na fọlọ́kọ́ as you dey buy your DSTV eh? Remember say 1 month DSTV yanga subscription follow the decoder wey you just buy so and for GoTV the tori na the same o as you buy the GoTV decoder the thing carry 1 month GoTV jolly subscription join body bẹẹni o má jẹ kẹnikẹni ó gbé ọmọ ra wòran ayọ ọjẹ gbádùn ayọ pẹlú DSTV àti GoTV tó ṣíìpù bàjẹ́ 15,000 naira péré ni DSTV kan báyìí àtagbádá àti decoder àtẹlẹmbì rẹ papọ̀ papọ̀ ni tó sì fọṣù kan wòran ayọ lórí ìkànnì yanga láìsàn kọ́bọ̀ GoTV náà p pẹ̀lú ìdíkọ́dẹ̀ rẹ̀ àti antenna rẹ̀ 15,000 naira péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ̀ fóṣù kan láìsan sílé kan. Tètè lọ gba tiẹ̀ báyìí. Fọ́tò tán. Because tí wọ́n bá jà tó wà nílẹ̀ bá ti tán. Promo dọ́pin nù wo. Àwọn ibi tó ti lè rí re. Number 120 Hospital Road, adjacent Akunas College, Akure. Signal Strength House, Number 93 Ajilosun Street, Adoekiti, Ademuleku Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3 Sweet Mother Shopping Complex, Legba UBA Bank, Ore nípínlẹ̀ Ondo. Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ. DSTV àti GoTV, ìgbádùn tí ò ní pẹ̀kú.
2: Your Nescafe is not just a drink, it's your

0: don't put one finger down. Now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi ask charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash. Now by Airtel.
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
3: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba mission koranjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te lugba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abomination gbugbu iga ija wa ija o si always guide me
4: gẹ́gẹ́ bí tani gẹ́gẹ́ bí ẹni tí ó wọlé gẹ́gẹ́ bí àjẹ́ àjọ fifa bá sì gbàgbé gianni infantino gangan ni ojúlówó ààrẹ lọ́wọ́ ta wà yìí ètò ìdìbò míì tí ó wáyé raymond vega agbábọ́ọ̀lù tottenham hotspur nígbàkanrí ó lájọ díje nupò ni ẹ ń bá jámọ́ lọ́wọ́ tọ́ bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn ó lè mí náà farabalẹ̀ jẹ́kẹ́yìn tí wọ́n mọ̀ àwọn dókítà nínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray sóun gbọ́ mi àfọ́ àyọrìndé ọ̀bá ọ̀rọ̀ gbogbo làrámọ̀ kí n tẹ́tílẹ̀ pọ̀ up manchester united wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ lọ ni ó láwọn tó fi rán wọ́n ló ṣeéṣe o ṣùgbọ́n wọn tí ì fi gbogbo ogun rẹ̀ gbárí o pé victor james osimi ó padà wá lọ́la o nígbà tí ikọ̀ galatasaray bá ń kojú kọ kassim pasa ṣùgbọ́n wọ́n ní 80% fitness ó ti wà lára victor osimi gẹ́gẹ́ bí àwọn dókítà inú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti galatasaray gẹ́gẹ́ bó ṣe fi tó wa létí ló ní tuntun ajá àbalẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ bẹ́yìn bá mẹ́mú kọ́lọ́kọ́ ń lu ìbàdàn ajá àbalẹ̀ ni bó ṣe ń balẹ̀ látorí ọ̀pẹ pẹ̀pẹ̀pẹ̀ ló mọ̀ gbẹlura ohun yẹn gangan nìyẹn 80% fitness wọn ló ti wà lára victor james osimhen àdúrà wa náà ni torí ibà méjì kọ́ gbiriba ìlọlọgọ jẹ àìbọkùnrin ẹyẹ lórí ìtẹ ẹ jẹ kó ń bẹ kí n máa fi eré lọ sí abala bóyá lẹmọ abala tí mo ti máa ń fẹyìn tèmi jẹ lóun gbọ́ mi ọ̀túnba immigration gbogbo manchester united mi ò ní wá etí abala tá ẹ ti máa ń gbọ́ tuntun ni torí ìpèsè tuntun sèmi náà ń sọ o mr oranda sèmi ìṣe tuntun engineer abdulrahman broda mi nìyẹn adéwálé onímọ̀ẹ̀rọ gbogbo liverpool nìyẹn o ẹ bá ń kí dortmund ọkọ ìyàwó tù bí nìyẹn nǹkan ò ní ṣe gbogbo yín abala bóyá lẹmọ òótọ́ ni pé record are meant to be broken àwọn ọ̀tàn ó wà láti lè jẹ́ káwọn kan ó parẹ́ ni ṣùgbọ́n àwọn ọ̀tàn kan wà nílẹ̀ nínú ìdíje ti english premier league àfi tọ́lọ̀ ń bá fẹ́ ló kù ó nira gidigidi o láti lè jẹ́ kí wọ́n parẹ́ ṣùgbọ́n kò sí ní tí ò lè ṣẹlẹ̀ record are meant to be broken àwọn àtàwọ́ gangan ni mo tún mú wá sétí gbọ́ yín láàárọ̀ tòní ẹ̀yin gunners nǹkan ò ní ṣe yín arsenal kéré nú ayé sẹ̀ 49 consecutive league matches níbi tí arsenal ti fìdí rẹmi ẹsẹ lẹ́nì kẹ́yìn ẹgbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ mọ́kàndínláàádọ́ta léraléra kó má fìdí rẹmi àti invisible tọdún 2004 203-204 àwọn rẹ́kọ̀dù yìí wọ́n ló ṣeéṣe kámọ́ tó rẹ̀ tí ó parẹ́ o ṣùgbọ́n ríro ń tẹnìyàn ṣíṣe ń tọ́lọ́hún àwọn àkọọ́lẹ̀ tó ṣeéṣe kó nira láti lè jẹ́ kí wọ́n parẹ́ ni arsenal ẹ̀yìn náà dì kan mú ń bẹ̀ less goals conceded in a league season. Goal to kere julo ti won concede ni sa idije English Premier League. Owo Chelsea lo wa e ti gbagbe ni la besa ko si osi mori olodun 2004-2005. 15 goals ipere oni Chelsea concede lo didi sa kan. Won concede goal mefa nile won, won concede mesan loketa. Ah! Goal to ma kere julo ni odidi sa kan niyan o. Ti eko egbe agbabolu to ma concede ninu idije ti English Premier League. Egba akole owo Chelsea lo wa saatu re nti o pare si wahala eja ma won to ma sele longest home unbeaten run iyen ni leyan ti won mo nayan Chelsea gba 86 game ti o se nto na won bere lati osu keta odun 2004 titi di osu kewa odun 2008 abesa ko se ozi morio home game ni mi so ewe game o 86 home unbeaten game o ni Chelsea gba laarin odun merin yi iyen ni le won ko se nto na won o ko to wa di wipe olorun fi pasan wa sowo ko Liverpool gbogbo Liverpool eyin sa mo ba se un se je ni eyin nu olona lara awon akole ti won lo se se ko nira lati je ki are nti o break eniyan je je mo agba bolu to gba ife eye to poju lo Ryan Giggs ni o gba 13 Premier League o soluwa e sa ti re le nti o gba 13 Premier League mo si wahala awon akole wo gangan lo tun se se ko nira kare nti o break e je je to mo point eleyi to kere ju ti ko egbe agbabolu oni ni sa kan dondo ni oni gbagbe Derby County lodun 2007-2008 elewun point oni point ti won gbe lo si relegation point on lo kere ju ninu idije ti English Premier League ninu itan re ti ko egbe agbabolu oni o jeje mo consecutive appearances keyan mo farahan lera played fede e ti ranti asole ko Tottenham Hotspur ni only 310 consecutive appearances 310 consecutive appearances ye Brad Friday keyan mo farahan lera ah baba ilo daula seyin awon akole kokan ti won so po se se kamoren ti o break e ni o sugbon ranti oro ti mo kokko so pe record are meant to be broken si wahala mo so yi mo tu dale na folajin oye ta eyin temi e tun gbo tuntun lola ori pe se tuntun na so temi se tuntun 09021077719 number mi gangan niyan fun ikede ati ipolongo oja yin e ja ma gbiyanju ka ma sere idaraya odun lo pin werewere emi wa oni lo sopin o e sami abe BC folajin oye tayo oruko mi lo nje be omo won lu ragbeji e ja ma gbiyanju ka ma sere idaraya mo kiyin o e ku kale
5: awọn ti ẹri ẹni gboro lẹnu ọjọ mẹta yìí o bẹẹ la bi ni ìṣòro isara iná mọ ni bí o bá jí gbogbo ara máa romi tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ ni ó máa romi gógó débi pé mi ò lè bẹrẹ mú nǹkan lẹ ìṣèlọwọ mi máa ń kúrìrì àti ẹsẹ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé o ọrẹ mo ti gbìyànjú corona báyọjẹ ayé ọhún tiẹ wá sú mi agbóhun ìṣelọsì jẹ lọbẹ tí wò ó nípa bàbá òkè ògùn ni ògbólùgbọ ọdẹ tó ń fi wí àtẹgò ń sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460-6419 0706460-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́ bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 64.

0: finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí.

0: ló di òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn kan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
1: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDCare there for you.
4: My people, make sure you get enough sleep. There's a reason for it.
5: But why?
4: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
6: Sleep better, Mooka.
4: Mooka, adding comfort to life.
3: You. Yes, you wouldn't hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,

0: Find way to carry your money go. From MMM to CBEX and others, Nigerians don't lose over 2 trillion naira to fraudsters and Ponzi schemes. Hey, if them promise to double your money, not dull yourself. If them say bring only 2 people, not dull yourself. Oh, if too many people they do them, not dull yourself. If them ask for your PIN, password, BVN or OTP, not dull yourself. Even if it's a celebrity endorser, if you're not there sure, call your banky. Ask them. No lose guard. Protect your money.
1: This message now from Bankers Committee.
2: Ladies and gentlemen, she's headed into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
3: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
4: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o. Káàárín ọmọ dáadáa. Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
6: Iye náà dáa. Àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
5: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
7: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 02094613333.
7: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
9: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
10: Pàdé mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
11: Ẹ jọ̀ ọ́, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
12: Payment received in
9: okay. Mo ti wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
13: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà Opay ti wà lárọ̀ọ́wọ́tó gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
14: Opay is okay.
15: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
16: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
17: Kí ló ṣẹlẹ̀?
16: Kí wọ́n tó so wápọ̀, ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìrí ìjì ń kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìjà ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
15: 2026. Ní tòótọ́.
16: Kájà sọ pé
15: ò tí
16: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
15: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
18: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
19: 0707-484-3351.
20: As we take part in the Million Text and Win promo.
21: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack. And you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
22: You. Yes, you will hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
2: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
5: Wow, mommy, today's golden morning is milky.
6: Mine too.
7: One vow of the year. Well done. But please, let's be managing the milk small, small now.
6: It's not me, oh. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
7: Milk already inside? Since when?
8: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden. Golden.
9: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tíṣẹ́ ìyanu kàǹkàkàǹkà bàǹbàbàǹbà fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbédé o. Marathon Fasting and Prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdì ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro tí ń bọ́ mọ́ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbítà Àṣíà ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyè ìrẹni kò tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ̀ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lo ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omijó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Lolúwabọ́dẹdẹ tún ti gbáradì. Pẹ̀lú àgbà àràgbà agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9, 10, and 11.

0: kó ojúmọ́ nlẹ̀ yìí o gbogbo ẹ̀yin alára wa.
1: Ní gbogbo ibi tá a ti ń láǹfààní àti máa gbọ́ lóòrọ̀ ilà tí kì í pé ojúre mọ yín lónìí o.
0: Ẹ kó ojúmọ́ o.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa lọ lánàá tó tún máa padà lónìí inú àánú ẹ̀. Adúpẹ́ wa yàn lógun torí pé ìwọ náà ló ń ṣe ribiribi inú ayé wa.
0: Ṣé wa Ọlọ́run.
1: Ohun tẹ́nìkan ò lè ṣe tí ìyá àti bàbá gan ò lè ṣe ìwọ ló ń ṣe inú ayé wa Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o.
1: Ìtọ́rẹ́ ò lè ṣe tọ́mọ ìyá ò lè ṣe tọ́kọ àtayà ò tiẹ̀ lè ṣe inú ayé kó wá wa. Ìwọ ló mọ̀ ń ṣe.
0: Bẹ́ẹ̀ni o.
1: Torí tó bá lẹ́ni tó ń ṣọ́ wa ni bàbá tètè sanwó ọdẹ. Yọmọ yarí pọ̀ mọ̀ ní sọyún mọ́ ládùúgbò yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbí inú ilé yìí ní sọyún mọ́ wa. Ẹ bó oṣù jẹmi ní yàkẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àráyè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni o.
1: Kò sí pa àbò rẹ̀ mọ́ lórí wa.
0: Ṣé o bàbá
1: Ọlọ́run ṣe àgbẹ̀ ọ̀gá o.
0: Orúkọ rẹ̀ ga o.
1: Ẹ̀yìn ọ̀hún torí gbogbo àwọn orin tó ń ṣe fún wa. Àwọn orin tá a lẹ́tọ̀ sí tó ń ṣe fún wa. Àwọn èyí gan tó jẹ́ pé a tiẹ̀ ti gbé ọmọ tuntun ni ó ṣàyọ sí ìyá rẹ̀ lára tó ṣe gbọ̀nsẹ̀ sí síbẹ̀síbẹ̀ ìyá tó ń gbé mọ́ Ọlọ́run ò ṣe àdúpẹ́ o wọ́n wàá padà lẹ́yìn wa o
0: wọ́n
1: fipá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan
0: o
1: wọ́n jẹ́ kẹ́nu bọ́ sọ wá lẹ́sẹ̀
0: o
1: ǹjẹ́ kí iṣẹ́ wa ó tó wàá jẹ o kàjẹ́ kó tó ṣẹ́kù. A ti dé láàárọ̀ tòní lórí ètò yín ètò wa tajú máa mú àwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa wá sí etí gbọ̀ yín a tún ti rọ àwọn ìwé ìròyìn ọ̀hún dé láàárọ̀ yìí ká máa mú lọ́lọ́kan òjò kan ká tún máa ṣe láwẹ́láwẹ́ ṣùgbọ́n torí àkókò wa kún bàdí wípé àbàlà owó na àròjọ ọ̀hún mùsùlùkùn
0: yọdún
1: ó ṣe mí bíi kí n dá tọ́mì lórí kejìlá ọ̀hún ná.
0: Àdá tọ́mì.
2: Are you looking for a school where learning meets excellence, where comfort meets class? Welcome to Aina Awa International College. At Aina Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers, and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS 2 and SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form, just 10,000 Naira. Give your child the Aina Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabu, Akure North Local Government Area, or call 0905-112-3372 or 0912-176-7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. Aina Awa International College, where future leaders are raised.
3: God is set to do wonders at Akure Night of Wonders, organized by Bible Church of Reconciliation, 15th and 16th October 2026. God of Wonders with Tabernacle at BFA Event Center, 4 p.m. every day, except for the anointing service, slated for Sunday, 18th October 2026. At 4 p.m., many spirit-filled gospel artists are billed to perform on those days. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ó tún wà lójú ìṣe àti iṣẹ́ rẹ̀ láti túdé jáde Sunday Dominira níbi ìpàdé àdúrà. Akure Night of Wonders, àṣálẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Jésù wo ọ̀pọ̀ ìrosàn nílùú Kapanamu. BFA Event Center besides on Yarugole Market opposite NNPC filling station ló fẹ́ lò lákòókò yìí 15th àti 16th October 4 p.m. lójoojúmọ́ Sunday 18th ní anointing service láago
4: mẹ́rin ìrọ̀lẹ́
3: Adéyinka Láṣeyọrí.
5: Bami Ọlọ́run Bami
3: Reverend Sola Rotimi Olanike Akinlapa àti Blessing Lopez ni wọ́n forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ tí Bishop Jeki Ọ̀páyínká òṣìṣẹ́ ìrànṣẹ́ ń bẹ̀. Màmá wa nínú Olúwa Apostle Dr. Beatrice Arowolaju lólùgbàlejò.

0: Káyọ̀dé.
1: Ayé iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú náà ti gbé ìgbìmọ̀ atọ́pinpin kan dìde láti ṣe ìwádìí. Ohun tó ṣe okùnfà ọkọ̀ bàálùú ara bàǹdẹ̀dẹ̀ lèyí tí ó jẹ́ ti ọmọ ogun ojú òfurufú tó já sí agbègbè ìgbọ́kọ̀dá ní inú ìrà kan nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ kẹ̀ ni àwọn ikọ̀ tí ó ń ṣe àwárí ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń tẹ̀síwájú lórí iṣẹ́ wọn. Wọ́n tún gbé ìgbìmọ̀ míì dìde pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ṣáájú àti àwọn ìwádìí tí wọ́n ṣe lọ lọ́wọ́ pẹ̀lú gbogbo ohun tí wọ́n kó jọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìwádìí ọ̀hún àti bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́, ìròyìn láti iléeṣẹ́ ológun ọ̀hún ló fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ olùtọpinpin ọ̀hún ni wọ́n ti gbé jáde òlé yìí tó jẹ́ wípé ẹnìkan ni yóò ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ alága wọn ní ti ẹ̀ka ti ìbílẹ̀. Nígbà tí wọ́n sọ pé àwọn kan tí wọ́n jẹ́ Superintendent of Standard and Evaluation ni wọ́n gbé iṣẹ́ ọ̀hún tí wọ́n gbé lé lọ́wọ́, tí wọ́n sì mọ ìdí ohun tó ṣe okùnfà bí bàálù ọ̀hún bí ó ṣe já. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ wò, tí ẹ bá fẹ́ ka ìyókù ìròyìn ẹ mọ́sàkiri ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti kí gbogbo àwọn òbí àti àwọn ọmọ èyí tó jẹ́ pé wọ́n jí gbé ọ̀hún ni wọ́n ti kí wọn kú oríire o. Nígbà tó ń sọ̀rọ̀ náà, ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀gbẹ́ni Dọ̀tun Oyelade, ó ní pẹ̀lú bí wọ́n ṣe rí àwọn ọmọ asìnrin ìlú ìgbà padà wá sílé, nǹkan tó dáa gan gidi ní oṣù gbọ́ṣá, ńṣe ló yẹ kí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kó yá tètè gbé ìgbésẹ̀ tó gbọ́ngbọ́n dáadáa láti lè dẹ́kun gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣekúpani èyí tí ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ní eléyìí tó wá ṣẹlẹ̀ báyìí, ó dùn mọ́ àwọn òbí, àwọn ọmọ, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba ìpínlẹ̀ Imo nínú o. Ó ní nítorí pé yóò jẹ́ kí ó jẹ́ ìtura fún gbogbo àwọn òbí àwọn ọmọ èyí tó jẹ́ pé ńṣe ni wọ́n ti kọ́kàn sókè láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ náà gbé. Ó ní ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì tó ṣe kókó ni pé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó yá tètè gbé ìgbésẹ̀ o láti lè fòpin sí, nítorí pé èmi ó ṣẹlẹ̀, ọ̀la ó ṣẹlẹ̀, olóò ti bẹ̀rẹ̀ sí ní sún àwọn ọmọ èèyàn. Ṣùgbọ́n ṣá, tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó bá lè tètè wá nǹkan ṣe sí, yóò jẹ́ kí gbogbo nǹkan kó lè lọ bó ṣe yẹ kó lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí INEC ní ìpínlẹ̀ Ondo, iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìpàdé ìfojúrinjú pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan ní apá ẹkùn sẹ́nẹ̀tọ̀ Àríwá Ondo ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Àwọn ẹni ọ̀rọ̀ kan ni wọ́n ṣe ìpàdé náà tó wáyé ní ìlú Ọ̀wọ̀, eléyìí tí ó jẹ́ ẹkùn ti Sẹ́nẹ̀tọ̀ Àríwá ìpínlẹ̀ Ondo, lèyí tí onírúurú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n rán aṣojú wa, àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo, ni wọ́n péjúpésẹ̀ síbẹ̀, àwọn orí adé gbogbo àti àwọn lẹ́kàlẹ́kà lèyí tí ọ̀rọ̀ náà tó kàn. Òun gbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún, ẹni tí ó jẹ́ kọmíṣánná àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ondo, ẹni ọ̀mọ̀wé Mutiu Agboke, òun ló fọwọ́ gbáyà wípé káwọn ọmọ Nàìjíríà kí wọ́n fọkànbalẹ̀ o, wípé ètò ìdìbò tí wọ́n ṣe ọ̀hún yóò gbóúnjẹ fẹ́gbẹ́, yóò sì gbàwó rẹ̀ bọ̀, àti wípé gbogbo èròǹgbà àwọn ọmọ Nàìjíríà ni yóò di mímú ṣe nínú ètò ìdìbò náà. Ìbò tí wọ́n bá dì ẹni wọ́n kà Agboke ọ̀hún, léyìí tó jẹ́ pé òun ló darí ìpàdé náà, ló sọ wípé àwọn èèyàn tí wọ́n bá ti di ìbò tí ìbò wọn sì jẹ́ ojúlówó lé tí ò tanù, ẹni wọn ó kà ó, nítorí ìdí èyí ìbò tí wọ́n bá ti dì ẹni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò yan ẹni tí ó wà lórí ipò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹlọ́ka yókù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí. Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Iléeṣẹ́ ìpẹ́pọ̀ ti Dangote ló mọ̀ ti mú àdínkù dé bá iye owó tí wọ́n ta dísù báyìí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà o. Léyìí tó fi jẹ́ pé 1700 naira ni ó gbé lítà kan jáde láti iléeṣẹ́ rẹ̀ ọ̀hún. Léyìí tó wá jẹ́ kí àdínkù tó mú bá kó jẹ́ 75 naira sí 85 naira fún lítà kan o. Léyìí tí ó fi díjú eléyìí tó jẹ́ pé wọ́n ń gbé wá láti òkè òkun o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní eléyìí tí wọ́n gbé wá láti òkè òkun ni ló jẹ́ pé nǹkan bí 1000 ₦780 sí ₦785 ni wọn ta tẹlẹ ṣùgbọ́n nísì báyìí tó jẹ́ pé ilé iṣẹ́ Dangote ò ti mú àdínkù dé báyìí owó tó ń gbé epo rẹ̀ jáde láti ilé iṣẹ́ rẹ̀ ọ̀hún èyí ti wá fi hàn pé ilé iṣẹ́ epo Dangote iye tó ń ta epo dísù rẹ̀ ó ti wá sílẹ̀ dáadáa ju ilé tí wọ́n kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti òkè òkun o ní báyìí wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ pé ₦1,700 ilé iṣẹ́ ìpínpọ̀ ọ̀hún ni yóò máa ta epo dísù fún jálá kan o àlàyé pọ̀ lórí rẹ̀ gan ṣùgbọ́n ṣá fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ̀kọ́ já lọ sínú ìwé ìròyìn Daily Post.
2: Òkè ìgbàlà Cherubim and Seraphim aládùúrà worldwide fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ìpàgọ́ lọ́jọ́ mẹ́ta tí yóò wáyé ní General Headquarters wa Maryland lọ́jọ́ kẹsàn-án títí dọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 2026. Ọjọ́ kìíní Friday 9th October ní arrival àti registration látago mẹ́wàá òwúrọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run láṣálẹ́ látẹnu Venerable Monday Akínrugbe. Saturday ni ìsìn àdúrà fún ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè Nàìjíríà láago mẹ́wàá. Ìdánilẹ́kọ̀ọ́ látẹnu Reverend Peter Olówó Níran láago méjì. Àṣálẹ́ lọ̀rọ̀ Ọlọ́run látẹnu Bishop Tọ́pẹ́ Orípọ̀tá pẹ̀lú àkànṣe àdúrà látẹnu Reverend Mother Esther Adeniyi. Ọjọ́ kẹta Sunday 11th October ni ìsìn ìdúpẹ́ àti ìfinijòyè yóò wáyé nínú ìjọwa kan náà níbi ní Àkúrẹ́ Expressway Ifon Ondo State ní déédé agogo mẹ́wàá òwúrọ̀. Lábẹ́ àkóso bàbá wa His Grace Most Reverend S.F. Tanimowo, the Primate and Archbishop of Òkè Ìgbàlà CNS Worldwide. Wá darapọ̀, wá àpéjọpọ̀ lọ́jọ́ mẹ́ta yìí. Bishop M. Ọláwọlé Ọláyè àti ìgbìmọ̀ conference ni olùkéde Jésù Olúwa.
3: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbògi Rootmax tẹ́ ẹ ní kí n rà. Mo rà á mo lò ó. Ara mi mà ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
4: Ọ̀nàrẹ́bù Alábí mo sọ fún yín. Èròjà egbògi Rootmax ń ṣe bẹ́ẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpá rẹ̀ ń ga. Àbọ́kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tára ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti egbògi ilẹ̀ wa ni wọ́n fi pè lú ẹ̀. Àjọ NAFDAC fọ̀ǹtẹ̀lú iléeṣẹ́ iCare Herbal Company Limited ló ṣe. Branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ́lẹ̀ Taiwo Street lẹ́yìn Signature Alágbàká Àkúrẹ́. Ibi yòówù kẹ́ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wọ́n sórí ago
5: 0707002 7274 lẹ́ẹ̀kan sí 0707002.

0: gbogbo wa lẹsẹ.
1: ọmọ tuma ebi ipa mi ati ya n jẹ mi.
0: nitori o sunmọ mẹkunu daadaa.
1: òun ni gbogbo wa maa tẹle.
0: bàbá tún dé fàró ó yàtọ̀ 2027.
1: lábẹ́ àṣẹ ẹgbẹ́ pdp.
0: people democratic party.
1: ó yàtọ̀ 2027.
0: nìṣó làbújá bẹ́ẹ̀.

0: yìí mú kéde ìpapòdà.
1: Ẹ̀gá Dr. Ṣọlá Àánú Olúwàpọ̀ Akíyọsóyè.
0: Olùdásílẹ̀ First Clinic ní Dẹ́júmọ̀ náà kúrẹ́.
1: 73 years
0: mo lòdò kí ayé fi ó dìgbò ṣe.
1: Nítòsí kú ẹṣẹ́ lọ́mọ ẹ o.
0: Thursday 8 October 2026 òun alágbé ara ẹ̀ ní mọ́túárì
1: ní 10 AM.
0: Dájà ṣe wéèkì ìpòkò ní Ajásẹ́ CAC òkè ìwòsàn DCC
1: Aratus Street Àkúrẹ́ náà go mẹ́rọ̀ lẹ́.
0: Dúpẹ́ ìwádà Friday 9 October.
1: Òun agbe lọ sí ìlú Abílíbí ẹ̀ ló ń donú gbọ́jà yìí.
0: Lórí awọ kalẹ̀
1: sí ènìyàn wa láṣẹ outing service
0: ní Christ Apostolic Church òkè ìwòsàn District Headquarter
1: Aratus Layout òkè Àró Tuntun Àkúrẹ́
0: ní 11 AM.
1: Ajíṣẹ́ wẹ̀jẹ̀wẹ̀ máa síjú ẹni ọmọ sí.
0: Lórí àwáyé ní Rafilo Hotel
1: Arísọ́yìn Layout
0: òkè Àró Àkúrẹ́ Along Ibi Press
1: Àkúrẹ́ Road.
0: Immediately after the outing service.
1: Àìfi ọ̀run ẹ rí o.
0: Ẹ̀kí yàtà jámà.
1: Níbẹ̀ tí mọ gógó dẹmu mi.
0: Ìwọ́n ṣe lẹ́jẹ̀ ìjọba sán.
1: Níjọ̀ka bọ̀n.
0: Légungun agbọ̀nwú ìran.
1: Ìwọ́n ṣọmọlẹ̀ òpópó gbọ́ ọ̀yẹ́ pé ìjọ̀ka ló yìí.
0: Ọmọlẹ́kùn ẹ̀yẹ mójoojúmọ́ fọ̀ bíṣọ̀ yẹn.
1: Ìwọ́n ṣọmọlọ́sà kan yóò dé ìjàgbá méjì.
0: Èjẹ́ ti lọ sí
1: èdè èjẹ́ ta ogun.
0: Ló ìgèlè.
1: Ọ̀tún bá wọ́ká lẹ́gùnkùn lẹ́gùdẹ́.
0: Lẹ́gùn wọ̀yí wọ̀yí.
1: Mo dé àná.
0: Ọmọ jógbẹ́ ó mọ̀ jógbẹ́ kọ́.
1: Ẹrú ẹ̀sìn ní ẹ̀kọ́ ẹ̀sìn nìyàn.
0: Àwọn ọmọnu sọ ùsọ ló mọ̀ ṣọ̀gbọ́n.
1: Débẹ́ gbọ́dẹ̀ ṣèdáwọ̀ ẹnu ni.
0: Dádì Francis Adétòkun bọ̀.
1: AKA orísun omi.
0: Òwe kéde ní kọ́ dédé ẹbí Fánà Ìyájọ́ náà dó fi.
1: Ọ̀run ẹ̀ rí o.

0: oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí tẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wà ní gbèsè fatafata lògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó sùn àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dín sára kòkó wà yìí èso kòkó á dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ ológúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀
1: fatafata
0: oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
2: Káyọ̀dé.
3: Yóò bá bọ̀ wọ́n nípẹ̀ kí n mo kó bára mo yá orí mi yá sí ni o. Ní ló ṣẹlẹ̀ láàrin àwọn tí ń gun alùpùpù àti àwọn tí ń já tíkẹ́ẹ̀tì ìjọba léyìí tí ó jẹ́ wípé làásìgbò bẹ́ sílẹ̀ láàrin wọn nílùú Àkúrẹ́jọ nílùú ìpínlẹ̀ Ondo tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa látàrí èdè àìyedè lórí wípé owó mọ̀dámọ̀dá àti owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó ti pọ̀ jù léyìí tí wọ́n gbélé wọn lórí bí àjàgà tí ò ṣe yẹ̀ dànù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ń ṣe rí níbi ìdojúkọra ẹni náà tí wọ́n ti tọ́ síra wọn lójú ẹni ó mọ̀ wáyé lápá àwọn ibì kankan ní ìlú Àkúrẹ́ náà léyìí tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé ń ṣe ni gbọ́dọ̀ rọ́ṣọ ọ̀hún ń ṣe ló wáyé látàrí owó tí àwọn tí ń já tíkẹ́ẹ̀tì ọ̀hún ti ń gbà lọ́wọ́ àwọn alálùpùpù láwọn tó ń gùn tán fi ń ṣe iṣẹ́ òòjọ́ àwọn tí ń gun alùpùpù ọ̀hún náà fi ẹ̀sùn kan àwọn tí ń já tíkẹ́ẹ̀tì náà wípé wọ́n tún bèrè owó mìíràn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti já tíkẹ́ẹ̀tì fún wọn tán irú owó yìí ni wọ́n tún wọn sọ wípé dandan ni káwọn ó dá o léyìí tó ṣe okùnfà kí wọ́n tẹ òfin lójúmọ́lẹ̀ kí kálukú ó tutọ́ sókè kí wọ́n fojú gbà á léyìí ni olúlu ìpínlẹ̀ Ondo náà léyìí tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ ó máa sá kíjokíjo fún àlàáfíà lórí ẹ̀mí wọn pẹ̀lú ìgbésẹ̀ yìí inú ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó dẹnu gbogbo ọ̀rọ̀ ajé kọlẹ̀ ní bí àwọn apá ibìkan ní olúlu ìpínlẹ̀ Ondo nígbà tí àwọn tó ń gun alùpùpù ọ̀hún tán bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn léyìí tí wọ́n júwe rẹ̀ wípé àwọn owó tí ò lẹ́tọ̀ọ́kan èyí ni wọ́n ń gbà lórí wọn tí wọ́n sì di ẹrù lé wọn lórí léyìí tó ti fẹ́ sọ wọ́n di àparí àkúṣẹ́ èyí kan lára àwọn tí ó ń gun alùpùpù ọ̀hún Jimo Akindele èyí ni ó fi ẹ̀sùn kan àwọn ọ̀gá ti ìjọba ìbílẹ̀ o léyìí tó sọ wípé àwọn ló ń pàṣẹ fún àwọn tí ń já tíkẹ́ẹ̀tì náà láti máa gba owó adípèrè lọ́wọ́ àwọn tí ń gun alùpùpù

0: ni igba to je pe o ni iye owo gan ti won fe nu ko si to si wa lori ticket leyi ti won ja e wo te ba fe ka yoku e mo sakiri e lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch atan iwe iroyin mi to jade loni.
1: Lẹ́yìn ọjọ́ díẹ̀ táwọn òṣìṣẹ́ tó jẹ́ ti àwọn iléèwé fásitì ti ìjọba àpapọ̀ àti àwọn polytechnic tó fi mọ́ iléèwé College of Education káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke àsìkò yìí tó jẹ́ pé wọ́n gbúdọ̀ ṣe nǹkan tí wọ́n fẹ́ wípé tí wọ́n bá ti ṣe òun ṣe ni wọ́n mọ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní báyìí o ọ̀rọ̀ ń ti ta ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí létí wọ́n sì ti wá kéde báyìí pé wọ́n ti yọ̀ọ̀da owó àjẹmọ́nú wọn láti ẹ̀yìn wá tí ó jẹ́ oṣù mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti yọ̀ọ̀da rẹ̀ fún o gẹ́gẹ́ bó ṣe wí ẹni tí í ṣe mínísítà tó wà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí yẹn Dr. Tuji Alausa ló kéde rẹ̀ lánàá òde yìí oníṣẹ́ rí owó èyí tí wọ́n yọ̀ọ̀da fún wọn yìí ni ó jẹ́ pé bẹ̀rẹ̀ látinú oṣù kínní títí di oṣù kẹjọ ọdún yìí ni ló wà fún ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe eléyìí ni láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọ̀hún kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ni wọ́n mú ọ̀rọ̀ wọn ní ọ̀kúnkúndùn àti pé ohunkóhun tó bá lè dí ìlànà ẹ̀kọ́ dúró ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yín ló jẹ́ pé ìjọba àpapọ̀ ò tiẹ̀ fẹ́ kó wáyé rárá nítorí náà ni wọ́n ti sọ pé wọ́n ti yọ̀ọ̀da owó àjẹmọ́nú oṣù mẹ́jọ èyí tí wọ́n jẹ wọ́n sẹ́yìn ni wọ́n ti yọ̀ọ̀da rẹ̀ fún wọn o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́.
0: Bí ọdún
1: Káyọ̀dé
0: ó kó àwọn tí ó jẹ ọmọ Sìrúùlù léyìí tí wọ́n rin ìrìn àjò láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí oríkò ibi ìfiniwọlé ní ìpínlẹ̀ Abia tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kì mọ́lẹ̀ ni wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n ti gbà wálé o àwọn wọ̀nyí ni wọ́n rí gbà wálé o lẹ́yìn ọjọ́ keje tán ti wà lákàtà àwọn ajínigbé léyìí tí wọ́n kì wọ́n mọ́lẹ̀ ní pópónà Òwèrè sí Onitsha ní Umunoha nípínlẹ̀ Imo àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ṣe rí wọn gbà wálé ni wọn ò tí ṣe ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nígbà tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá àwọn CSP Aniete Iniedu tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́ òrùlé tí ó sọ pé àwọn ọ̀hún ni wọ́n ti kó lọ fún àyẹ̀wò fínífíní ní ilé ìwòsàn àti kí wọ́n ṣe ìtọ́jú tó péye fún wọn kí wọ́n tó yọ̀ǹda wọn gẹ́gẹ́ bó ṣe sọ àwọn tí wọ́n kó ní papámọ́ra ọ̀hún ni wọ́n dóòlà láti ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí àwọn ọmọ ogun àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí wọ́n kóra papọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ àwọn ọ̀hún náà rí gbà ní nǹkan aago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n ní ọwọ́ ìrọ̀lẹ́ àná ọjọ́rú ní abúlé Amakohia Ubi nípínlẹ̀ Imo lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé bí wíwá àti dídòòlà wọn ni wọ́n mú ní ọ̀kúnkúndùn látọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n sì ń dá oorun mọ́jú láti rí ìdájú pé wọ́n gba àwọn Sìrúùlù ọ̀hún wálé bó tilẹ̀ jẹ́ pé kò tí sí ìròyìn kan tí wọ́n sọ nípa àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ lábẹ́ òun yálà ọwọ́ tẹ̀ wọ́n ni tàbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n sọ pé àwọn kan nà wọn ni wọ́n ti na pápá bora ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ó mà ti dé o, ó ti kóhùn ọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
3: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
2: Bínú ẹlẹ́tíríkì wá tàbí ò wá.
3: Bí jẹnẹrétọ̀ àti epo wọ́n tàbí ò wọ́n.
2: Ìyẹn ò kàn yín mọ́.
3: No shaking.
2: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
3: Pẹ̀lú 201,999 naira.
2: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
3: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni, o ní 310,999
3: tún bẹ́ẹ̀.
2: Ó máa gbá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
3: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
2: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
3: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
2: Lórí fóònù yín for security purpose.
3: Ẹ wò ó.
2: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
3: Just 53,999.
2: Fún tòní 2 cameras.
3: Ṣùgbọ́n just 32,999.
2: Fún tòní kámẹ́rà kan.
3: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
2: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi,
3: àti Weber Bank Lọba Adéṣídà Road Àkúrẹ́.
2: Telephone 0700

0: súkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Ó dà tiẹ̀ kan sùn lọ ni.
1: Abba ajó òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062625309160626253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: Adaba 88.9 FM Atunti Fufere
1: Adaba yo.
2: Eri pe leyin wakati bi o pe ju leyin wakati meta tojo bada atun le marin o se wuwa alawon bi kan wa to se pe lati bi osu kan won o le jade lori aroda ojo kan to eje n ki oga mi eyan mi adejo wa omowe Akinyemi, Akinwa ti won je Bobajiro fun gomina lori oro to je mo nkan ta npe ni green economy awon ona igbagbo data fi n so nkan doro awon ta ti ero pe ko le wulo ta n so di oro ta n so dalu money oro ko lori green economy mo fe se ibo alawon bi kan wa to se pe lati bi ose kan won o le jade lo je mo nkan ta economy awon ona igbagbo data fi n so nkan doro awon ta ti ero pe ko le wulo ta n so di oro ta n so dalu money oro ko lori green economy mo fe se ibo tori le ibo wa lodo mi nbi sugbon eyi to wa je omo koko laju ori nta so oro naa tun je mo bi nti awon elebo n pe ni ecology e ri pe oro naa tun se kolokolo de o tun wa n jijiji awon ebo won won bo lagbara ecology ecology ki la n pe be awon tun je mo oro ayika wa ni papa bi a se le dena ki omi ma sose fun wa bi a se le dena kagbara ma orisi meji ni kini o nkan kan wa ton pe ni flooding ikun omi niyan o ikun omi niyan o o yato sagbara lasan ti kun omi ba de owo omode o ka nta n ri Lekiti omode ni o omode pin ṣugbọn tun koja oye wa a ni ri kun omi agbara to gẹji à ń là ń rí kì í tí í ṣèkun omi àìmọ ìmòye ilé alájà alájà mélòó tó ẹjẹ ń dákẹ dókítà ìkáàbọ àbí ọmọwé ní kí n pè.
3: Ẹ ṣeun ṣeun olótú ẹ káàárọ̀ àwọn ẹ̀yin ara wa tó wà nílé àti lóko ní ìpínlẹ̀ Èkìtì àti ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ ṣeun.
2: Tí a bá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kárí ayé lásìkò yìí ọ̀mọ̀wé Akinwa Bobajiro fún gómìnà lórí ọ̀rọ̀ sísọ àwọn tá a fojú rénà dọ̀rọ̀ àti ọ̀rọ̀ dídáàbòbò àyíká wa lórí ìkún omi tàbí àgbàdáyà ṣọ́ọ̀bù ẹ wo gbogbo tó ń ṣẹlẹ̀ mi ò ẹ mọ́ jù mí lọ ó dẹ̀ yẹ yín jù wá lọ mo fẹ́ kẹ́ fi yé àwọn èèyàn wa tá a bá gbé kinní sẹ́gbẹ́ àwọn àsọtẹ́lẹ̀ àgbáyé títí tá a pè ní global.

0: So it balances precipitation, which as a result balances rainfall. When all these things are in sync, there are predictable cycles of rain. However, when we distort that balance, the balance of gases, the balance of forest, you create a situation where more precipitation happens under a short period of time, and it leads to flooding. I dare say that right now, a lot of people are confused. Even when I go and I observe the plants and the crops are confused also, because the normal August break is no longer breaking in August. It's extended into September. And if you have seeds that are genetically engineered or traditionally that has evolved traditionally to cope with those seasons, when that cycle becomes distorted, then they wouldn't perform as they should. And that's part of why you have agricultural yields across countries of the world going lower.
1: So echo latte con alejoruwa
0: eshu
1: omowe akinyemi akinyuwa Bob Agiro Gumina, lori oro to je mo green economy iyen ti so awon ti a fi be ka si doro ati oro ecology la yi ka wa bayi a tin so bo se nsele e ti wa idiba o ti wa sele bayi ati n foju ori kari gbogbo aye ba se so le ka àwọn àdúgbò míì lẹ́kọ̀ọ́ kódà ó ṣe wá débi pé yàtọ̀ sí pé omi ń lu àwọn èèyàn lọ tó jẹ́ pé títí ibi ìjọ mélòó kan sẹ́yìn wọ́n ṣe ń ṣa àwọn tí omi gbé lọ bẹ́ẹ̀ ni àbẹ́bẹ́ ẹ̀kọ́ bàbá mi wọ́n ṣe ń ṣa àwọn kiri kọ́lọ́mù gbọ́ wà nínú tó tó yìí gbogbo àwọn tọ́rọ̀ náà dẹ̀ fi ṣẹlẹ̀ sí náà kọ́lọ́mù bá mi tù wọ́n nú nírú ẹ̀ mọ́ lẹ̀ yìí o bá a ṣe dé nírú ẹ̀ mọ́ gan làwa wà lórí ẹ̀ báyìí bàbá mi ẹ wo ọ̀nà ò ṣe é gbà mọ́ tí a bá sọ wípé ọ̀nà tí ó lọ láti Èkìtì báyìí ó lásopọ̀ mọ́ Àbújá tààràtà tá a bá gba ti bóyá kogi nkankan ẹ ṣàkóso náà mọ́ ń bẹ̀ ẹ̀yin náà gbà ibo ni ibo mélòó la ilé kí mo fẹ́ rí jáde dáde ọ̀rọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ já màlà o ẹ ṣà wàhálà wà kí lẹ̀ ń ṣe gangangan ìṣòro ti dé
0: ó làṣẹ fẹ́ lọ́la lálùyọ. ẹ ṣeun olótù oríṣiríṣi ohun ni a lè ṣe láti dẹ́kun ọ̀rọ̀ ìkún omi. Mo sọ pé ọ̀nà méjì ni nǹkan tá à ń pè ní ọ̀nà àbáyọ. Ọ̀nà ìkíní ni a máa ń pè ní mitigation lédè òyìnbó. And kí dẹ̀ ni mitigation or mitigation measures? Àwọn ọ̀nà tá a lè fi dín ipa rẹ̀ kù kìí ṣe pé ipá yẹn ò ní wá
1: ṣùgbọ́n
0: ọ̀nà bá ṣe lè dínkù òun là ń pè ní ọ̀nà ìkíní mitigation measures. Ọ̀nà ìkejì là ń pè ní adaptation measures. Kàǹkídẹ̀ ni adaptation bí a ṣe lè mú ìgbé ayé wa láti bá ṣe ìbámu pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ láyìíká wa òun là ń pè ní adaptation. Kí làwọn eléyìí tá à ń fi sọ láti máa dín ipa rẹ̀ kù? Ohun ìkíní tí a lè ṣe ni a lè wo gbogbo àwọn afárá àti ojú gọ́tà àti ojú omi wa
1: fún àtúnṣe
0: láti fẹ̀ wọ́n sí. Ṣẹ̀dẹ̀ mọ́ nǹkan tó jẹ́ kí ìpín omi kó fi le ní ìlú wa Lẹ́kìtì. Kí ló orúkọ wa? Èkìtì. Òkìtì kún gbogbo bi
1: aláwọ̀ òkè
0: a ní òkè lóríṣiríṣi. Tí òjò bá ti rọ̀ sórí àwọn òkè yẹn díẹ̀díẹ̀ ni ó máa fi máa sọ̀kalẹ̀ tó máa sọ̀kalẹ̀ ara nǹkan tó ń fa ìpín omi ohun méjì sí mẹ́ta ni tí òjò bá pọ̀ lẹ́ẹ̀kan náà tó wá ń sá eré tó pọ̀ jù ara nǹkan tó ń fa ìpín omi nìyẹn. A ní òkè nítorí pé a ní òkè bí omi ṣe máa yára bó ṣe máa sáré ó máa pọ̀ gan.
1: Ká máa tó kí dàbọ̀.

0: Ẹ̀ka tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. Ó sẹ́mú o 64 60 64 19. Ó sẹ́mú o 64 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀ràn lé lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun sọ láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Yemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò, táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19. 07 64 60 64 19. Àlàáfíà ara wo ní gífí abẹ́ ojú.
1: Àwọn tí ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu, ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn, ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
0: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọ́lé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. agbado mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe gbere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
3: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoro le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
0: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma rohun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbẹ̀jú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí i pé ń ṣẹlẹ̀ṣẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sìkẹtẹ ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ ń gógógógó bẹ́ẹ̀ lómiì bá sùn báyìí kí lè ohun tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ́ nínú àkúrà àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tòtò gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà dúpẹ́ ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó ọba dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ lómiì bá wá wọnú ilé yóò máa rí pé gbogbo bàràdì lọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́rẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹ jẹ́ ká wá jáǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá.

0: o mo ri pe bi ewe atebo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe atebo ona won ti jin ko si to si mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe atebo yi na la wa neje nitori e mo fini kayin ni wa je anfani ewe atebo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won to lohun ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fokan bale lagbara olorun ti won na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemeku grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
1: ọmọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí. Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara iná mọ̀ ni tó bá jí gbogbo ara máa romí kí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
3: Libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọrọ́kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú lólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
4: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọrọ́kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn.

0: kasan. Sebi ba ba ba di fe afe fe afe gi oloko lako lalo lalo ni. Bichi ba ti ja ije asise we agba geru geru loko. Ato ti ba le sori eto loso to ni. Iko ni Adaba FM 88.9 be na lawa yi. Lori eto ayedo loaded. Leni ato ma agbadun ara wa daada. E ka so. Ile ise to nse gbogi 24/7 ba mixture awon na na so nigbo we to yi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé ilé iṣẹ́ yìí tó ń ṣe gbòógì 24/7 mixture. Wọ́n túbọ̀ ń gbé àṣà lárugẹ. Torí pé tiwantiwa tẹni báyìí tẹ̀kítà ń tààtàn. Àláwọn nǹkan tiwa yìí tó jẹ́ tiwa-tiwa. Ewé àtegbò. Òun gangan náà làwọn gbé dání. Wípé kọ́ máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn ènìyàn.
1: Gidigidigidigidi.
0: Bẹ́ẹ̀. Torí pé kí ni àwọn ọ̀dásà kò séwé kò ségbò. Torí pé ewé àtegbò yẹn gangan náà ni wọ́n ṣe kí ni. Òun ni wọ́n pòpọ̀ tí wọ́n fún. Tó wá di 24/7 about mixture. Sẹ́yìn náà ti gbọ́ ń pa ẹ̀. Ṣé ẹ ti gbọ́? Tí wọ́n bá ti gbọ́ ìwọ náà tètè lọ ṣe kíni. Tẹ́ kó já ẹ sí. 24/7 about mixture. Ó ti di òṣùpá àrànmọ́jú. Eléyìí ọ̀lọ́tínú rárá o. 24/7 bá mi tọ ọ̀lọ́tínú. Tọ́ bá fún ẹ léleyìí tọ́ lọ tún sọ pé kì í ṣe léyìí tán polówó yẹn. Rí pé àjọ NAFDAC wọ́n fòun tẹ̀lú eléyìí. Ẹ̀jẹ̀ ń já sí kinní kan. Ó ṣe pàtàkì kí ń já yín sí. Ẹ mọ̀ pé lọ́dún tó kọjá. Ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi tọ̀ wọ́n gbé ta. Scratch and win. Wípé tọ́ ọba ti scratch ẹ̀ wá jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Àwọn èèyàn jẹ lọ́rẹ́ pẹ́tẹ́. Ẹni kíná jẹ. Àti rẹ́ ní tọ́jẹ plasma TV. Àwọn tọ́jẹ kúlà ń bẹ́ńbẹ̀. Àwọn tọ́jẹ aṣọ. Fìlà. Ìwé báírò. Wọ́n jẹ lọ bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ ń tó tún wá jẹ ọ̀kadà. Wọ́n dẹ̀ ti gbé ọ̀kadà lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n báyìí. Ẹ bá tún gbọ́. Ó ń bẹ̀ o. Ó tún ń bẹ̀ o. Kí ni tó ń bọ̀? Promo mi tó ti ń bọ̀. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ gẹ̀dígẹ̀ngẹ̀rẹ̀ngẹ̀rẹ̀ àlọ́ tó ti ń bọ̀ àtẹni tó ń rà á àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 mi jọ léléyìí wà fún pátápátá ìyẹn ni wípé kí wọn náà ọmọ gọra rẹ ẹni tí ọ̀gọ́ra rẹ̀ ó ti gbọ́kadà ló ń tiẹ̀ àwọn tí ọ̀gọ́ra wọn wọ́n gba plasma tv àti kúlà that is to say mọ́ gọra rẹ̀ ìwọ náà try láti ṣe kíni ìwọ náà lè jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé yóò jẹ́ olóríire yẹn. Yorùbá a máa pòwe kan ẹni bó náà ṣe pa. Wọ́n lẹ́yìn ẹ̀yìn kì í bómi sọ̀tà. Oye, you know. Iwọ náà ṣe kíni? Bí ọ̀kan lára àwọn tí ó jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogbo 24/7 bá mi jọ. O lè jọ́dọ̀ rẹ náà ló máa kángun sí. Tẹ́ ẹ bá ti wá ń rà á, tẹ́ ẹ ti ń rà á ní pálípálí yẹn. Ẹ máa máa chẹ́ẹ̀kì ẹ̀. Ẹ máa máa chẹ́ẹ̀kì ẹ̀. Tán bá ti ní ká dìkílẹ̀ ìwọ́pù gan. Ẹ máa gbọ́ dáadáa lórí ètò yìí. Wípé ó ti bẹ̀rẹ̀ o, a máa sọ bẹ́ẹ̀. Ó yẹ yín náà. Tán bá ti ní ká dìkílẹ̀ ẹ̀. Ṣùgbọ́n ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Ó yẹ yín náà. Wọ́n ti ìjà mi sí ti ń bọ̀ o. Wọ́n ti ìjà mi sáyẹ̀ pé wọ́n ti gbọ̀kadà lọ. Ṣùgbọ́n ń jọ tán gbọ́kadà fún yàn. Ẹgẹ́ rajá yìí sí. Ìjọ tán gbọ́kadà fún yàn. Wọ́n ra ayọ̀ sọ́ńbẹ̀ pé kẹ̀kẹ́ mọ́rùwá. Ẹ má sọ pé ẹgbọ́ lẹ́nu mi o. Ṣùgbọ́n tó bá ti dìkílẹ̀ ẹ̀. Máa sọ fún yín. Mo ra aṣọ yẹn kẹ́lẹ́kẹ́lẹ́ ni. Wọ́n gbọ́n náà. Ókè náà. Ọyọ́ ẹjẹ́ ń ṣe báyìí kí n sáré ṣe báyìí kí n dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi, ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ́ ti nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
3: Ajibola Passman, mo tun ti de o. Panorama Radio.
0: Ìjáwá ìjà ò sí always guide. Wọ́n ní kó o guide ara rẹ̀ dáadáa. Gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà yẹn. Ó yẹ gba nọ́mbà yẹn. Kí n sáré fún yín pápápá. 091 60 62 62 53. Ẹ kọ́lẹ̀ ló máa wúlò fún yín. 091 60 62 62 53. Ohun gangan náà nọ́mbà tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixo. Ọyẹ́ ní ṣókí ní pápápá. Kí lẹ máa bá wa sáré dá sí kó tó di páàbọ̀ sí abala yàn. Kíní kan ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ń yanjú wọn tí rí yanjú báyìí. Ọkọ àti ìyàwó kan òun lọ́jọ́ pé wọ́n rí ìdádúró ráńpẹ́. Ṣẹ̀wá rí ìdádúró ráńpẹ́ tí wọ́n rí. Ìgbà tó kú tó stage kan. Wọ́n sáà ní ìyàwó lóyún. Ó bímọ. Ìgbà tó bímọ náà tán. Along the line, ọkọ wá dì tẹ́ẹ̀tì wípé àzó nǹkan ló ni ọmọ náà. Lọ́ba bẹ̀rẹ̀ lọ́ba yarí fún ìyàwó ẹ̀. Ìgbà yẹn gangan náà ni ìyàwó náà wá dì tẹ́ẹ̀tì. Wípé àzọ́kọ ọ̀hún ó ti bímọ kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀.

0: tó ń yẹjú ọ̀rọ̀ ló tó mọ̀ ìpọkọ òun ti bímọ torí tó ń sọ náà ni wípé.
1: ẹ ṣọ́ra báwọn pọ̀ yìí sọ yìí o wọ́n máa gbẹjọ́ ọkọ wọ́n máa ròó fún àwọn o.
0: òun tíráì láti ran ọkọ òun lọ́wọ́ ni lòun fi lọ gbé wá láti ta fóun náà kó lè bá a dán lọ́mọ láyé. ọ̀rọ̀ rẹ o ẹ gbọ́ ọ̀rọ̀ ti so sí ni lẹ́nu ọwọ́ tún múyọ̀ kó tó bù sí.
1: ẹ dákun ẹ ṣọ́ra fún ọ̀rìn ara mi.
0: ibẹ̀ náà ti sọ fún un náà pé ọkọ ẹ ti fẹ́ yà ó ti bímọ tẹ́lẹ̀ ó ti bí kan tẹ́lẹ̀.

0: Hello.
1: Ẹ̀rọ
0: jù lágbọ́
1: ọlọ́run.
0: Ẹ máa ṣe òun.
1: Ẹ
0: máa
1: ṣe pa sí ọ̀rọ̀ àfihàn ẹ̀ lábẹ́ ìjẹun.
0: Ọ̀yà
1: ń gbọ́ yìí. Ṣé látàárọ̀? Tó bá jẹ́ èmi ni, ìdí máa ọ̀yà tó ń ṣe sọ. Nígbà tó sọ pé òun fún ẹ̀lú mẹ́sàn-án láì sọ fún mi láì ṣe kọ. Bá jẹ́
0: èmi
1: tó máa wá ní ilé lówó àgbègbè ìyá ìyẹn. Ó dá tiẹ̀ ṣe ní Adama dá tiẹ̀ jẹ́.
0: Ẹ ṣeun. Hello.
2: Hello,
0: ẹ káàsán.
2: Adáfún yẹn kó.
0: Àmì o, ẹ ṣeun.
2: Orúkọ mi ni Ojú Ajínàmọ́kẹ́ láti Lọ́ọ̀kà Kúkú.
0: Ó yà ń gbọ́ yìí.
2: Mo ní kéèké ni o, ẹ pé tó.
0: Ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́ o.
2: Adáfún sọ.
0: Àmì, ẹ ṣeun. Ẹ jẹ́ ń wá nìkan sí lábala yìí. Hello, ẹ káàsán o. Ẹ ti wà ń bẹ̀.
3: Hello.
0: O kọ yín.
3: Ọmọdúnya Akin.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ṣé ẹ rí obìnrin yẹn. Aláṣejù ni. Tí ó bá já lẹ́ṣejù kò yẹ kó lè ṣerú iṣẹ́ tó ṣe yẹn. Aláṣejù obìnrin ni.
0: Ó dà.
3: Ẹ tètò.
0: Ẹ ṣe wò. Ẹ jẹ́ ṣe báyìí. Ká dókè lọ́hún tá a bá ti wá padà dé. Ká bọ́ sí abala tó kàn. Abala àyàn. Àyàn mi ti wà nílé agbára. Aṣíwájú àyàn lù láràmọ̀ kí mo kí ẹ dáadáa. Orí ẹ wà ń bẹ̀. À ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀ kan sùn lọ ni.
5: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653. 0916062653. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
0: Ìjáwá ìjà òsì always guide ni. Gbogbo ẹni tí ẹ fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tí ó ń ṣe gbogi 24/7 Abba Mixture. Nọ́mbà náà ní kẹ́ ẹ máa pè 0916062653. 0916062653. Àyàn bóò ni sọ́ ò ti ṣetán. Ọya kí lọ fẹ́ lù fún ọ lónìí ọya.

0: ọjọ́ fún yín a ti gbé dé yen press power services báyìí ẹ kúṣẹ́ ní yen press power services o ẹ kọ́kọ́ máa júwèé mi tí yen press power services wà nù.
1: Ilé-iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank ní ẹgbẹ́ Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. À ń ṣe inverter battery pẹ̀lú solar panel, à ń ta solar freezer, solar fan, anything nípa solar òun ni à ń ṣe nílé-iṣẹ́ wa.
0: Ẹ bá mú category solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
1: A ní category tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan television pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa, a lélè tó lè gbé blender, a lélè tó lè gbé solar freezer àti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé-iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. A máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
0: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
1: Battery oríṣiríṣi la ní bọ̀, a dí pẹ̀lú luminous product. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ luminous product, ọdún mẹ́fà, ọdún méje, ẹ ṣì ń lò lọ láì sí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní lithium product, a ní unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀kan sí ilé-iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank, Oyemekun Road, beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà, a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 070-31-98-52-13,
0: 070-31-98-52-13, 080-33-60-62-66. Àwa la ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì. Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Somat Instrument tó wà ní Hospital Road, ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center, ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
2: Ẹ káàbọ̀ olóòtú. Somat Instrument and Company wà ní number 123 Hospital Road, beside Union Diagnosis Center, opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. In Somat Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da, ẹmu wa à ń ṣe ní
0: iléeṣẹ́
2: ìwò ìfúnpá, à ń ṣe ní iléeṣẹ́ Somat Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélè tí ò da, ẹmu wa sí iléeṣẹ́ wa, a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ rà, tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara, tí owó tí ò gun pa, ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọ irú ilé ìtàn lè máa lò, ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 080-65-08-5272. Lẹ́ẹ̀kan sí 080-65-08-5272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ rà, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ rà, iṣẹ́ àpè wá, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
0: Ẹ bá sọ address yẹn lẹ́kọ̀ọ́.
2: Ilé-iṣẹ́ wa wà ní Hospital Road, number 123, beside Union Diagnosis Center, opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. 080-65-08-5272.
0: Ẹ kú ṣe ọwọ́ mi ṣe o.
3: Ẹ ṣe olóòtú, ẹ kú ọjọ́ mẹ́ta.
0: Àdẹ kú ọdún yìí.
3: A kú ọdún, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dẹ̀mí wá sídọ̀ ọjọ́ ìní. Ọlọ́run tó pa wá mọ́ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ò dáná, a rí pé ọdọọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
3: Olóòtú, lọ́dún yàtọ̀. In fact, mo já àwọn nẹ́ẹ̀sì lóríṣiríṣi, àwọn voiceless, switchless, polish lace come abọ kan ba mi ra awọn suit lace wa
0: awọn
3: polish lace be ni awọn polish lace wa lorisirisi colors mo de tun awọn ofin lorisirisi te ba ti aso tan ke ro ofin si
0: o wa awọn ofin yen ba
3: be ni ko si pe tun do ba yen tun wo ofin kiri e mu aso e mu ofin si e mu senator material si iyen ni awọn okunrin tan lo to ba ye je pe awọn okunrin ti won fe ni senator oni lace okunrin ti oni wo tawọn atiyawo won tan ma dodogba o wa lodo mi olosu
0: iru awọn ankara patterns ele tu yato tori awọn pe se se ki se akara te ko pe awọn olowo nikan ni owo won ma ka tori bo se ri bo se se yi ele tu yato
3: olotu awọn akara odun yi yato o won ja awọn akara ko lodun eyin la pe ni akara ofi
0: akara ofi
3: akara ofi ti eyan ba wo wa lo pe eyan wo ofi ni
0: iru awọn ele bayi
3: be ni mo de so da awọn akara medium ti o kin bo mo la awọn akara kekere lori ye te ba se fe ni awọn to fe se ayeye oku agba tabi igbeyawo e ma le ko e ma le badan e ma bo lodo mi to la ko se te ba se fe awọn to wa so da mi ti mo mi
0: amọ yin si awọn aso white e ba wa salaye nipa awọn aso white
3: olotu se se wa awọn aso white yen o se se poju lodun yi ti ba ni ki ba daruko asiko wa ma lo won ja awon aso lorisirisi rainbow lorisirisi je pe mo ki awon alaga odun pe ku orire o
0: alaga church
3: awon to fe se kore odun yi won ku orire awon to ta oses ton tusa ko ma bo lodun mi awon eti lesi iko amure aso pepe awon design ton lo si aso awon otele
0: eh tori pe odun bayi se lawon mo se yin yen atun ba ki won lodun e pe lewe ku se o
4: yes sir
0: ku oja odun o
4: yes
0: báwo ni gbogbo ẹ ṣe ń lọ.
5: Ẹ bá wa ra aṣọ àárẹ̀ tí ilé iṣẹ́ mọ́mí ṣe trading store dòkò yìí lakalẹ̀ sí oníwájú St. General Mary Hospital. Tẹ bá wa dòwò pọ̀ lọ́dún yìí o.
0: Ẹyin náà ti ń gé aṣọ báyìí o, ẹ ti máa ṣọ́ gé àbí.
4: Bẹ́ẹ̀
0: sá. Ṣáná ẹ mọ́mí ṣe ẹ bá ṣàlàyé lẹ́ẹ̀kan síbi tí ọ̀dọ̀ yín wà.
3: Ṣọ́ọ̀bù mi wà ní Nọbaṣà Sinai, Odòkò yìí Street. Níwájú St. John and Mary Hospital gan-an. Ẹni ìyá ṣeun kò pé méjì. Anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré dá béèrè wàá mú yín dọ̀dọ̀ mi. Ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ sọ yín jẹ́ o.
0: Fóònù nọmba táwọn ẹ̀rọ máa pè yín sí.
3: 08033894569.
0: Lẹ́ẹ̀kan sí.
3: 08033894569.
0: Ọjọ́ ọdún tẹ̀ síwájú.
6: Ẹkú dédé àsìkò yìí, olówó kéré Joseph ni orúkọ tèmi, abẹnugan fún iléeṣẹ́ NRI, ìyẹn Nature Renaissance International, tí wọ́n ṣe àgbéjáde oògùn tí ń kojú onírúurú kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara wa. Yàtọ̀ sí iléeṣẹ́ mọ̀ pé àwọn kan rí tí wọ́n ṣe nípa ti ọrọ̀ ajé ní iléeṣẹ́ NRI. Ǹjẹ́ o mọ̀ pé ìwọ náà lè di alágbàtà NRI kí tọrọ kọ́bọ̀ mọ́ wọlé fún mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ọkọ̀ tí àwọn iléeṣẹ́ NRI ti pín fún àwọn alágbàtà wọn ó ti jẹ́ 500 ọkọ̀ ìwọ náà lè jẹ àǹfààní ẹ̀. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́, free NRI distributorship and marketing training ó ti wà nílẹ̀, ìwọ náà lè di alágbàtà NRI.

fún ọmọdé àti àgbàlagbà pàápàá jùlọ láti máa relax our system wa. Gbogbo àwọn egbògi wa Amu Bitters, Amu Flush Capsule, Atura àti Amu HPP Formula ni ó gba igbó ìtẹ̀jọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa

0: fisa.
1: Lọ́gán tí ó dé ni bí mo ti ń retí bàbá wòlíì ìran tá a wà yìí kan darapọ̀ mọ́ mi live and direct ọjọ́ Sátidé yìí láago mẹ́jọ àárọ̀ ní àkànṣe àdúrà a day special program tọ́lọ́wọ́n bá mi pàṣẹ wòlíì kì í ṣàdédé wọ̀lú láì jẹ́ pé ọlọ́wọ́n bá mi ràn èrèdìrè ń bo ló wà lọ́jọ́ Sátidé tí ń bọ̀ yìí ọ̀túnla nìyẹn o ẹlòmíì a ní màá lọ síbi àpèjẹ patí ẹlòmíì ti múra aṣọ ó ti ra nkàrà pé mò ń lọ patí ìgbéyàwó ni òkú àgbà ní ìṣílẹ̀ ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dá ní tòótọ́ àwọn tó fẹ́ lọ bá ṣe ayẹyẹ yí ayé tí wọ́n dá ni ló fi bá wọn má nkàrà sì tún wá máa wo àyè tó yọ fún ọ láti lọ lẹ́yìn ìgbà tó bá gbàdúrà èrèdìrè tó jẹ́ pé aago mẹ́jọ àárọ̀ lọ́jọ́ Sátidé yìí ni àdúrà yìí ó bẹ̀rẹ̀ o sì wá máa wo àdúrà wákàtí mélòó kan ni ló bá jàjàbọ́ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọjọ́ tó ní àpẹẹrẹ 10-10 wo ọjọ́ 10-10 tá à ń sọ yìí ọlọ́run ọba mi dìídì gbé kalẹ̀ ni fún ìwọ tó ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan nínú àdúrà ó tákòjó olùkòdùn ó lé ó bá Sátidé yìí gangan ni o ò ń retí kí bàbá kan darapọ̀ mọ́ wa nínú ètò yìí kilomita 5 Ondo Road ní Wonder City ni ó ti ṣẹlẹ̀ ọ̀run tuntun ni a ṣiṣẹ́ lórí ẹṣin ọ̀rọ̀ àkànṣe ìpàdé ọlọ́jọ́ kan ẹṣin ọ̀rọ̀ ẹja gbọ́n in tó wà lódì kejì ẹ̀kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí àkànṣe ètò ni ti Fruit of Faith Ministry Wonder City kilomita 5 Ondo Road tó gbé owó kalẹ̀ fún torí pé lọ́jọ́ Sátidé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé nílùú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo wọn ó jàjàbọ́ àyè wà gan láti ẹ̀ tí mọ́ dé ní ọ̀la lọ́jọ́ Friday láti sùnmọ́jú mò ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
2: Takojo olùkòdùn olùrànlọ́wọ́ gan ò sí wo ọjọ́ tó bá ti rí ọ̀nà àbáyọ ló bọ́ sí ọ̀run tuntun òun wọkọ̀ wáyàwọ́ mọ́ o lé visa ìlú òyìnbó títí ọjọ́ tó bá tẹ̀ ọ́ lọ́wọ́ ló bọ́ sọ̀run tuntun ATM Saturday yìí October 10 gan lọ́jọ́ tó jàjàbọ́ níbi àkànṣe ìpàdé àdúrà ọlọ́jọ́ kan tọ́lọ́run pàṣẹ ní Fruit of Faith Ministry Wonder City kilomita 5 Ondo Road after 98 junction Àkúrẹ́ ọ̀run tuntun New Heaven ní ẹṣin ọ̀rọ̀ ọjọ́ tó bìnrin opó ní bọ́ lọ́wọ́ gbèsè ló bọ́ sọ̀run tuntun ọjọ́ tí Anna àti Elizabeth dọlọ́mọ ni wọ́n bọ́ sọ̀run tuntun ọjọ́ tójú Bátímíù afọ́júlà ló bọ́ sọ̀run tuntun ìwọ lọ́kàn tó ní ìrírí ọ̀run tuntun lọ́jọ́ Sátidé yìí October 10 láago mẹ́jọ àárọ̀ Apostle Prophet Jimoh John Oyedotun Grand JP Baba Wonder Aṣẹ́ Kìkì ọ̀rọ̀ ọmọ ẹlẹ́nìyàn 1 tí ò ṣe kọlù ló wà lójú iṣẹ́ lọ́jọ́ náà pẹ̀lú àwọn olórin ẹ̀mí àti FFM Mass Choir wá ní ìrírí ọ̀run tuntun.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà kí ná ń pè ní ọ̀run tuntun gan mo mọ̀ pé tí bàbá bá wọlé wọ́n tú pẹ́rẹpẹ́rẹ ohun tá à ń pè ní ọ̀run tuntun ṣùgbọ́n ní ìwòye tèmi gẹ́gẹ́ bí èèyàn àkókò ìtura ni ó fẹ́ bọ́ sí ọ̀run tuntun kí lohun tó túmọ̀ sí kí lèèyàn lè pè ní ọ̀run tuntun ìgbà wo lèèyàn lè sọ pé òun bọ́ sí ọ̀run tuntun these and some other questions là á béèrè lọ́wọ́ bàbá tí wọ́n bá ti ń wọlé bí mo ti ń sọ̀rọ̀ yìí ìwọ kan ní lọ́kàn pé lọ́jọ́ Sátidé yìí ogun ó ṣẹ́ ìdè ajá ẹkún adẹ̀rín ní Fruit of Faith Ministry kilomita 5 Ondo Road gẹ́rẹ́tẹ̀ bá ti kúrò ní NTA junction ní ìlú Àkúrẹ́ orun tuntun ni esin oro to je pe to lojo kewa olohun ba mi gangangan lo di digbe kale toni to iwo iranse mi lo kaakiri gbogbo radio lo polongo lo se ipolongo wipe to ojo kewa osu kewa

0: ìyá búburú yóò sì.
1: Ọba tí ń gbẹ́kún aládùúrà la ní kó wá pàdé. Èèyàn kọ́ torí o ti gbẹ́kẹ̀lé èèyàn, o ti fojú sun wòlíì títí tí pàpà síbẹ̀ kò sí ọ̀nà àbáyọ. Matthew 7:7 ó wí pé wá o sì rí. Èèyàn ń dúró sọ́nà kan láti wá nǹkan. Probability wà pé o ti lọ káàkiri wá ló pé dán Ọlọ́run Fruit of Faith Ministry Wonder City náà ni kò wá dánwò. Béèrè ó ní kó o béèrè títí ayọ̀ rẹ ó fi kún. Ask it shall be given. Béèrè a ó sì fi fún ọ. Ibi mélòó ló ti béèrè? O tí ì dé Bẹ́tẹ́lì rẹ ni. Nbo la ń pè ní Bẹ́tẹ́lì gan. Ibi ìdáhùn àdúrà, ibi tádúrà ti ń dáhùn ni Bẹ́tẹ́lì. Ibi tádúrà ẹ bá ti gbà ni Bẹ́tẹ́lì tiẹ. Ǹjọ́ o mọ̀ bóyá ọjọ́ Sátidé yìí gan ni Ọlọ́run ó dá ọ lóhùn? Ìjọ o tiẹ̀ mọ̀ o ti lọ káàkiri orí òkè, kò sórí òkè tó tí ì lọ. Fine. Ìjọ ti dé Wonder City rí. Ibi tán ń pè ní Wonder City gangan. Ìjọ ti débẹ̀. Ok. O ti débẹ̀. Tún fi eléyìí dán Ọlọ́run o. Yes. Fi dán Ọlọ́run o. Láti mọ̀ bóyá ibẹ̀ gangan ni Bẹ́tẹ́lì tiẹ̀. Tí Ọlọ́run fi ore ìdùnnú tiẹ̀. Bóyá ibẹ̀ ló fi sí. Ǹjọ́ o mọ̀. Ìgbà tó o bá débẹ̀ ló tó mọ̀ wípé tó àṣẹ Ọlọ́run bẹ níhìn tí èmi kò mọ̀ bíi ti Jacobu. Mo ń padà bọ̀, ẹ kú kalẹ̀.

0: wọ́n mọ̀ pé orí òkè tí bàbá ti ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó ti mọ wò pé ṣé bàbá ò ní wá ṣùgbọ́n orí òkè tó bá jẹ́ orí òkè tòsí à á gbọ́ tó mo ti sọ lẹ́ẹ̀kan mo ní wàhálà yín wàhálà ti tèmi bàbá oòrùn tó wà lókè yìí ó tó sa aṣọ gbẹ ẹ jẹ́ kán mọ̀ pé ẹ ti dé sí iléeṣẹ́ àdàbà 88.9 FM ohun yẹn gangan àwọn èèyàn fẹ́ gbọ́ apostle prophet jimo john ìṣọ̀lá oyèdọ̀tun grand jp baba wonder aṣẹ́ kìkì ọ̀rọ̀
1: ògo ni fún ọlọ́run lókè ọ̀run
0: alleluia
1: mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ yorùbá nàìjíríà tẹ́ ń gbọ́mi lápapọ̀ bí olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti wà láàyè ó jáde kò wọlé kò ní jẹ́ pé gbogbo
0: wọn àmì
1: ẹ káàsán ẹ káàlẹ́ ẹ káàrọ̀ tẹ́ ti lè mọ gbọ́ wa.
0: Bó tiẹ̀ jẹ́ pé oòrùn tó wà ńlẹ̀ mo ti sọ orí òkè méje kì í ṣe tó dẹrùn lọ́jọ́ méje tẹ parí ẹ̀ bàbá kí ló mú ìpàdé àdúrà tí ó wáyé lọ́túnla yìí wá.
1: Ohun tó mu wá òdu wípé gbólóhùn ọ̀rọ̀ ni báyìí ni olúwa wí kò yí padà. Ọjọ́ kẹwàá oṣù kẹwàá.
0: 10/10.
1: Bẹ́ẹ̀ ni ọ̀túnla ẹlẹ́lẹ̀ tó ti mọ̀yìn. Lolúwa sọ pé ọ̀run tuntun a máa ṣí fún ẹ̀dá ṣùgbọ́n ẹ̀dá kì í mọ̀ pọ̀rọ̀ máa ṣí fún un.
0: Bí báwo.
1: Ohun tí máa ń jẹ́ kí ọ̀run ṣí fún èèyàn ni pé tó o bá gbàdúrà ń gbẹ̀mí tádà ni pé kò ní gbà má jẹ́ tó ṣe bádùn àrẹ ògbà àdúrà rẹ gbà ṣùgbọ́n àsìkò tí ó gbà ló ní mọ̀. Ọjọ́ tó bá ti wá gbà báyìí ọ̀run ṣí fún.
0: Kí ló ń pè ní ọ̀run tuntun gan.
1: Ẹ ṣe ọ̀run tuntun ni pé bí n téèyàn tí ràn yàn ò tí ì ṣeré láyé. Tàbí tó ti lé tó bá níjọ́ tó bá ṣí fún ọ ẹni tí náà mi ló sùn fún jésù ó sọ níbi kíní ó ní fún gidigidi ó stọọpù ẹ ibi kejì ó ní ẹ máa gbọ tiẹ.
0: Ìbátọ́run ṣí fún jésù nìyẹn ni ọ̀run tó fọhùn.
1: Bẹ́ẹ̀ni ní orí òkè paláradà ló ti ṣí fún tó fi sọ pé ẹ máa gbọ tiẹ.
0: Mount of Transfiguration.
1: Bẹ́ẹ̀
0: ok tó bá wá jẹ́ àwa àkókò tá a wà ní ìran ti wà yìí kí la lè sọ pé ọ̀run ṣí fún èèyàn.
1: Tọ́ bá lọ́run ṣí fún èèyàn lásìkò tá a wà yìí òun ni wípé ìgbé ayé èèyàn àkọ́kọ́ yóò yí padà. Ìgbàgbọ́ rẹ máa yí padà. Ìgbàgbọ́ méjì ló wà. Ìgbàgbọ́ ṣó máa ṣeéṣe àbí kò ní ṣeéṣe. Gbàgbọ́ pé mo gbàgbọ́ máa ṣeéṣe. Tẹ́nìyẹn bá láhùn tí kì í bá ṣe nǹkan fún yàn tó bá ti nígbàgbọ́ lọ́wọ́ gbàjáde lọ́wọ́ ẹ̀ fún ẹ.
0: Ọlọ́run àgbàjáde ìgbà wo ni torí bó lẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo ti ṣiṣẹ́ tó pọ̀ kẹ tó dé mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi bọ̀ nínú mótọ̀ aago mélòó ló fẹ́ bẹ̀rẹ̀.
1: Aago mẹ́jọ àárọ̀ yóò sì parí ní dédé aago mọ́kànlá àbọ̀.
0: Péré.
1: Kò jù yẹn lọ. Ìdí ẹ̀ ni wípé jẹ́ ń gbọ́ mi jẹ́ ń gbọ́ ọ lóníkálukú fífà yé gbara wọn lọ́dọ̀ ọlọ́run. Tá a bá gorúkọ Jésù kì í ṣe pọ́pẹ́ èèyàn yẹn lọ́nà nílò ìwọ tó onígbàgbọ́ tọ́lọ́run gbàgbọ́ bọ́lọ́run máa gbọ́ tiẹ̀ gbọ́ tiẹ̀.
0: Mo sọ nǹkan kan lórí ètò yìí nígbà tí mo bẹ̀rẹ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ ti ra ǹkàrà wọ́n fẹ́ lọ òde ijó wọ́n fẹ́ lọ òde ayẹyẹ ó mà ṣe o wípé tó ọjọ́ sátidé yìí 10/10 yìí ṣùgbọ́n mo wá fi nǹkan kan kun wípé tó ayé ṣì wà ó sì lè wọ ǹkàrà yìí lẹ́yìn àdúrà ó sì lè lọ bí ayẹyẹ yìí lẹ́yìn àdúrà bàbá ṣé aago mọ́kànlá yẹn àbọ̀ yẹn gangan ni
1: ẹlòmíì kò ní èmi náà níbi lọ ìrìn àjò pọ̀ lẹ́sẹ̀ alájọ mi mo tún lọ́dúnrà mi tí mo fẹ́ gbà ọjọ́ kejì tó ń bẹ ní atún lọ ìrìn àjò tí ìṣe pílù àkùrẹ́ nìkan so ẹ wá wò láàrin wákàtí kan ìṣẹ́jú kan lọ́mọ ń gbádùn èèyàn kò dìgbà tí èèyàn bá lágùn títí kọ́lọ́run tó gbádùn èèyàn.
0: Kò dìgbà tí èèyàn fi drọ́ọ̀mù stọ́rẹ́sì 2,000 liters pọ́n mi àdúrà ok bàbá àwọn wo lẹ wá ń retí.
1: Àwọn tá a retí o gbogbo èèyàn náà ni kì í ṣe ju ẹnìkan kì í ṣe èèyàn méjì.
0: Bóyá àwọn tẹ́ ẹ̀ ń retí pé ìsọ̀rí báyìí ni kò wá gbàdúrà kò jẹ́rìí sagbára ọlọ́run.
1: Kò sí ẹnìkan tí ń bẹ lábẹ́ ohun tí ò nílò kankan olówó nílò kankan.
0: Kó má bàa di olóṣì.
1: Abẹ́ẹ̀ ni mo sọ fún sa. Olóṣì gan kọ́ ló nílò àdúrà jù sa.
0: Àwọn olówó ni.
1: Ẹn tó ti nílò àdúrà jù láyé.
0: Kó má bàa di ọlárẹ̀yìn.
1: Torí pé ò tí ì bímọ wọn lòún gbàdúrà ẹni tó ti bímọ ganan ó nílò àdúrà káyé má bàgbà lọ.
0: Káyé má bàbá ẹ ta ye ni ko ma fe yawo to fe yawo won ni je obi mo to ma tun je obi mo tangan omo yen won ni fe oye iru eni be lo nilo adura ju baba
1: won ba tun wa ye won tun ni mo je ki ya je won mo
0: imi tun ni yen o baba
1: ti ya ba tun wa je omo tun tun ni fashi o tun won tun ni je ko faisan je won mo yen
0: ko tun je nu aisan
1: e gba be aye pe gba mo fi mo so pe do tin ba fe wi ati bo se oluwa ni ma ku laye.
0: Okay, baba, mo fe ke yonda number yin tori asiko ti lo. Mo fe ke yonda number yin opolopo awon eyan na ti mo Apostle Prophet Jimo John Oyedotun baba wonder shekiki oro. Tori ta ba pari eto yin kan le mo pe yin.
1: Number te ne pe mi si ma fi mejeji le.
0: Oya.
1: Akoko 8024456391.
0: Baba e ba mi mu bi o ma labidi.
1: 08024454563691.
0: Okay. Ewa ba mi mu keji.
1: Ikeji 08035317666007.
0: Lekun si.
1: 08035317666007. Emi na ni ma gbe kise lomi.
0: Baba yin ti mo fe bere ni pe ipade adura otun laye kini ka won eyan mu dani boya won go mi dani ni o boya won mu handkerchief dani ni o elomi gan ati se tabi fun eyan kan ri to ni e mo se mo iru ose wo o ni eni ose ati dudu ati funfun ati pupa ewo ni ka won eyan o ko wa
1: akoko ma be gbogbo eyan mo fi ye meji wa o mo gbagbo re dani
0: faith
1: ko sin ti mo fe bere we to ba wu o lo like o mi fe mu mi adura ni to ba wu e ma mu wa
0: e ba wu
1: ko ni gbagbo pe tolorun ba pe jimo yin do tun lo to yen ti o ti mo bo pe ni olu adabi yen sugbe ni to ba gba pa olorun pe mi olorun pe jimo jo yin do to ma taiba mo ma so kini ke ba won yen pe to ba daruko mi to ba fo ko ya mi si ko ti pe
0: Hmm.
1: Ben. So, Jimmy John, you don't want to tie, but me and you come on.

0: Democratic Congress ADC Balawumi Balawo Balawubogbowa.
1: Jona se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery
2: be ni ti re ni IPO na ti si
1: sugbon melo ni mo le ra nitori gbogbo oro IPO yi dabi eni pe
2: ipin kan je 525 naira o si le bere pelu ipin mewa iyen je 5250 naira pele
1: se lo ton bawo ni mo se le se iforuko sile
2: o le se iforuko sile nipasẹ awọn asoju gbigbo owo ti SEC fowo si pelu awọn banki to kopa awọn ile ise fintech awọn stock brokers ati awọn onomi ti a fowo si te BVN re sile lati jeri si idanimo re yan iye ipin ti o fe san owo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko
3: se abẹ o si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile ipo fun awọn eniyan ti re ni laipin jọwọ ka mo ilana ati ofin to dirọ mo to fe la ti o ba nse ye meji ba ile ise to mo nipa se soro awọn stock broker ati olubanimọran nipa isuna owo fun itọnisọna.
4: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o, ní ọ̀nà tó gba ìsọnù lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn, ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dọ̀ ńlá tó rí gbàgbà, ẹ rí ibi tọ́kọ Fẹ́mi Alágbo sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tó ti wá wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú ilé yóò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà kan dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń bá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orílẹ̀ yóò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ̀ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé

0: fẹ́ yàgbẹ́ báyìí kí ni èèyàn tún já mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa pọ̀ lóde mi fẹ́mi alágbo ní pàṣẹ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07063268 43. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan á ní pé kọ́rùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọ̀gán já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
2: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí yìí, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bẹ́ẹ̀ ni obìnrin ló mọ̀kàn tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kàn tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kàn o, tẹ́ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
3: Èyí ni láti sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele
4: àti Ìpele Cocoa Buyers Association
3: ní ọ̀wọ̀ East SCDA
4: pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
3: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
4: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó. Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
3: Ó kéreké o, ìkòkó yọ bàbà rọ́jọ́ mẹ́rù yẹ máa ní alápẹ̀rẹ̀ pẹ̀tẹ́,
4: ìjàtíjàtí
3: àti síléètì,
4: káṣù
3: àtẹràn yé máa nekù.
4: Òun nìkan wọ ọjà,
3: ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó, ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko,
4: tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́,
3: tàbí dúra kòkó gànjẹ́.
4: Ó lò fi
3: aago mẹ́fà, ojú alẹ́sà aago mẹ́fà wúrọ̀.
4: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
3: Ẹnẹ bá ta pásòfì yìí,
4: ìgádà bá gbé e.
3: Alága gbọ́lí kòkó pele.
4: Ẹ̀dà Solomon,
3: Akírótìmí,
4: àti Sẹ́kítì,
3: Ṣífọ́ Olúpọ̀nà Mátí Wákínọlá.
4: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀run mẹgbẹ́.
3: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
4: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí
3: 08137044254
4: tàbí
3: 08102327340.
5: Gbogbo ìgbà ṣá lẹni tó bá gé aṣíwájú rere yóò mọ ṣiṣẹ́ rere
6: láti máa mú inú àwọn ènìyàn rẹ̀ dùn.
5: Nítorí ẹ̀ làwọn olùgbé ní àkókò ṣe ń gbóṣùbà kárẹ̀.

0: lo jẹ logun pupọ
1: wa yi o
0: o tun ti gbe akase eto iranlọwọ kan de
1: special and developmental empowerment program
0: hey. Empowerment to kido
1: tawọn eyan tun ma je anfani e
0: o ya si local government wa ni akoko northwest
1: nibi ti o ka gbe ti get quarter
0: iye lojo friday yi
1: ewo
0: orisirisi awọ eto idagbasoke ati eto iranlọwọ
1: ni alaga wa yi ti se pẹlu awọn aseto ijọba e
0: ṣugbọn eleyi o
1: awọn obirin ati awọn ọdọ wa
0: women and you
1: ilo wa fun
0: tori e o ya e ma bo
1: friday 9th of october
0: the management team
1: ijọba ibile akoko northwest
0: ilo ni ka fun rere e
1: a ma tun dupe lọwọ yin o
0: onorebu esan wo labi
1: pẹlu awọn igbimọ aseto ijọba e
0: thank you sir
2: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jàǹbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yá ẹ máa bọ̀ The Heritage College of Education UNAM Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time abi sandwich yan yi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jump coaching and secondary school program A joko sile ma fakoko shokfo pe 09056199804 lati gba form to ba wa lakure lo yemekun grammar school CBT center laye computer ni oka akoko lade communication iduani ebiness concept cafe opposite owo polytechnic tabi unique cyber cafe ifun tabi ke ma bo tara ni kilometer 3 ikare road owo etun le gba form lori kaye lujara at theheritagecollege.edu.ng the heritage college of education
3: amura awon oloko ojo la sile
4: Who gets the spotlight when work speaks louder than words?
5: Who do we celebrate when excellence becomes a standard?
4: The innovators,
5: the professionals,
4: the bold thinkers,
5: the game changers.
4: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Arcom Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
6: Gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àròrọ̀dá èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀ òun ló tún ti gbòde kan yìí o nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé ń kún fún omi àwọ̀ ọ̀wọ́dá àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo Dr. Láídé Adélàmí MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé gbogbo ẹ̀yin onílé ilé ìwé ilé ìgbafẹ́ ilé ìtura ilé ìwòsàn ibi ìtajà ibi ìjọsìn gbogbo àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nu bàyí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá láàárọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele ekule wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo sọ́ra kó mọ́ bara kátà òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín ẹ máa pe 0803-847-0009 àti 0703-122-3590 ó sì ṣe ká ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́ ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde
7: ọdún jọ mario ojo loro soro era ọrun ikú erubo ọdún egígun olèjì ọba olú araro mi ọmọládán lùjọba ìbílẹ̀ ìfẹ́dọ̀rẹ́ wọlé kí mariwo di aṣara mọ́lẹ̀ rigborigbo akíkábíyèsí ọba ajayé ọba alábí ọwọ́ àdìmúlà tí olú araro mi ọmọládán ọyàn ojoyè rẹ àti kẹtí ọmọ bíbí olú araro mi ọmọládán ìhàn máa ṣèkú mọ̀ péye jẹ́ lulẹ̀ lóko àti lọ́nà jínjìn kú ọdún ti eléjì ọba kọ́ lé wẹ́rẹ́ ikú ọdún àṣeyí sàmọ́dún ọdún eléjì ọba bẹ̀rẹ̀ lẹ́jọ́ kẹsàn oṣù kẹwàá èlì lẹ́jọ́ ìṣèkú oru agbó yaṣà wúre kó olú rojú kí ìtẹ̀síwájú tó bá olú araro mi ọmọládán kí ikú akébí ikú kẹ́ ya fọ́n bí ẹyẹ bọ́mọ ènìyàn fọ́n bí ọmọ ènìyàn yá kẹ́kọ̀ọ́ ṣe kú yìí obìnrin àtògbèrè ọmọ ẹgbẹ́ gígùn kẹwà jáde ògbèrè yà oro àìmẹkọ irọ kẹtẹríà láti jàre dàbọ jẹ aṣọ ọdún tọdún yín pẹlú ìrọrùn láì sojà tàbí jàgírí jàgán àdìmẹkọ irọ yan lẹjọ kọba tí ayaba aṣọ ọdún kan dàbọ kàn mọ fún bọyá fẹ dán o torí ọnà bá ti fẹ dán gígùn ọmọ àrùn jà ọmọlẹ o àkú ọdún àkú ìyèdún ìyẹn ọmọlẹ gígùn ṣẹṣẹ bẹrẹ wítíwítí ọmọ amẹ gígùn bọ kó mọ sọyìn bọ kó egungun kan ni mo rí mọ ọsọyìn lábẹ yé ká ti ṣọdún eléji ọba tọdún yín ká ṣẹrẹ mìíràn sí towó tọmọ ohun àìkú lọ́sẹ̀ ọba àrìṣà.
8: O panko pe gbogi aje bi idan agbanikale lowo iba ko ba le gbogi malanta lowo iba de wo ninu ile re ati gba ti mo ti me gbogi malanta ni mo ti da wo moju fun iba malanta e gbogi iba to di lo pe meja temita akilometer 3 ninu iba ko

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́n tún gbọ́ mi lọ́wọ́, ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ́ ló máa ń yà sí kí ló wá dé tí tilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: ní gbogbo ìgbà tó bára dáta
4: tẹnu lásọkọ
5: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
4: Smart Cash látòdo Airtel.
6: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
7: Adaba 88.9 FM.
8: O ti ń pọ̀ ń gbẹ ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára. Ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àrà èyí tí ń pa igi kédàrí ìyá. Pàdé Prophet Dr. Tunde Fayeun ti ìjọ Godly Hepzibah Bella Global Ministry Behind Comprehensive Health Center Ìsàkúnmí Ìkàrẹ́ Àkókò lórí Àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ Thursday láago 5 ìrọ̀lẹ́ pé 08062436989 08062436989 Jésù ni Olúwa.
9: Gori fun baba ati fọmọ ati fọ Ọlọrun mimo aye aye Ọlọrun aipo iwo la gbega to pe iwo ni Ọlọrun wa awa dupe fun ibi to ti bere awa yan fun ibi to bade aso wipo se fun ara ti eda kan o le se to ti gbe se adupe fun isele yanu ayo eyi to sele lowo lowo adupe fun majemu re to ba yan mo wa rin debi to de yi aso wipo se gba opo e wa
10: amen
9: o ba ara gba eyin wa
10: amen
9: nitori pe o ti si orun kale o so kokoro anu kale o si orun kale o so kokoro eri kale o si orun kale o so kokoro ogo kale baba ba opo e wa
10: amen
9: ko to soro fun eniyan lati se yi ti olorun se olua ba eyin wa
10: amen
9: nitori pe o ni je ki o di ota ko bori wa lai lai wo ko si nigba ki imo gugu ko bori wa lai lai baba ba opo e wa
10: amen
9: iwo la fe ri olorun ara dabira
10: amen
9: iwo la fe ri olorun ara dabira
10: amen
9: láyé àwọn ènìyàn tí ń gbọ́rọ̀ rẹ ní àṣálẹ̀ dábíra nínú àyànmọ́ wọn lọ́wọ́lọ́wọ́ dábíra ohun tó fẹ́ jáde yìí ohun tó sì jáde tẹ̀lé bàbá fi ṣóhun ìyanu fìyí ayé wọn padà fìyí ayé wọn padà fìyí ayé wọn padà àtolùsọ àtolùgbọ́ fìyí ayé wọn padà fún wa ní òtútù fún wa ní òtútù ká lè máa yìn ọ́
10: òun
9: ni forúkọ bímọ rẹ mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàbọ̀ sórí ètò yìí tí ó wáyé láti ìjọ Godly Hepzibah Bella Global Ministry tí olú ìjọ wá kalẹ̀ sí ẹ̀yìn Comprehensive Health Center ní Ìsàkúnmí ní Ìkàrẹ́ Àkókò. Bàbá mọ̀mọ́ àdúpẹ́ fún àánú ńlá èyí tí a rí gbà láti wà láàyè di àkókò yìí. Ọ̀rọ̀ iye yìí èyí tó ń wáyé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ yìí ó ní ohun tí Olúwa fi ń ṣe. Wọ́n sì mọ̀ pé tòní yìí náà yóò tún ní iṣẹ́ ńlá kan nínú àyànmọ́ rẹ̀. Èyí tí yóò bí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè èyí tí yóò bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àríyànjiyàn èyí tí yóò bí ọ̀pọ̀lọpọ̀ kí nìdí gan kí ló dé gan kí ló fà gan níbo ni wọ́n ti gbà báwo ni wọ́n ṣe ṣe. Dádì ọ̀rọ̀ ti àṣálẹ́ yìí èmi á fẹ́ kí olúkúlùkù ènìyàn kó farabalẹ̀ gbọ́ èmi á fẹ́ kí olúkúlùkù ènìyàn kó fi kíyèsí gbọ́ àbókí tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí mo kí àwọn ọ̀dọ́ fún ìmúra àjọ̀dún wọn ti ọjọ́ ìsinmi tí ó wáyé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí lórúkọ Jésù ìdààmú ayé kò ní dé bá yín
10: amen
9: bẹ́ẹ̀ ti palẹ̀ mọ́ fún àjọ̀dún yìí àánú ọlọ́run yóò dì yín mú
10: amen Jésù
9: bákan náà mo sì fẹ́ àkókò yìí rọ̀ wá láti mọ́ gbàgbé ìpàdé orí àpáta tẹ̀kan ní oṣù mẹ́rin tí ó wáyé ní àṣálẹ́ ọ̀la ní ìjọgọ́lì FCBA Beulah Global Ministry kan náà nílẹ̀ Comprehensive Health Center ní Ṣàkúmi. Ìpàdé ńlá yìí múra síkò wá tètè dé níbi aago mẹ́fà àṣálẹ́ nítorí pé ọwọ́ agbára ńlá Ọlọ́run yóò sọ̀kalẹ̀. Ó rí ìwàláyè Ọlọ́run lórí àpáta, yóò sì rí májẹ̀mú Ọlọ́run bó ti ń fọ̀ níbẹ̀. Ọlọ́run ní ká pàdé òun gbogbo ènìyàn má fi ìdágun lájòkòó sílé. Wọ́n bá Ọlọ́run pàdé nínú ìpàdé orí àpáta yìí. Eléyìí yóò yàtọ̀, yóò sì ní ìtumọ̀. Ó ṣàwárí ohun tó ti sọnù nínú láyé rẹ̀. Ó ṣàwárí àáké tó bọ́ sódò mọ́ ọ lọ́wọ́. Bàbá, ó ṣàwárí ògùn tó ti sọnù nínú ìrìnàjò àyànmọ́ rẹ̀. Ó tó ti fẹkún wá kiri, ó ṣàwárí rẹ̀. Ó tó ti fi òṣè wá kiri ní rere, ó ṣàwárí rẹ̀. Gbogbo ohun ayọ̀ tí a ti gbà lọ lọ́wọ́ rẹ̀ gbọ́ bí àáké bá lè bọ́ sí odò. Tí ènìyàn Ọlọ́run sì bèrè wípé níbo gan ló bọ́ sí, ó ní ọ̀gangan bí ni. Àmọ́ wọ́n ní Jordan kúbo bèbè rẹ̀ ní àsìkò náà. Ṣùgbọ́n ọ̀kan ni wípé kò wulẹ̀ bẹ́ sínú odò, kò sì bèrè pé a ní mọ ìwẹ́wẹ̀, nítorí pé ohun tí Ọlọ́run kò lè ṣe kò sí. Níbi tí wòlíì bá wà, níbẹ̀ ni ìyàtọ̀ máa wà. Bọ́ ó sì mú igi, ó ge, ó sì jù sí ọ̀gangan bẹ̀. Ẹ wo ohun tí Ọlọ́run ṣe. Igi sì lọ mú àáké ní ìsàlẹ̀ odò, ó mú wá sókè padà. Bàbá wá sí ìpàdé ńlá yìí kí ìwọ náà wárí ọwọ́ agbára Olódùmarè kí ṣàwárí ohun tó sọnù jáde. Kò wárí ọwọ́ agbára Olódùmarè tí wọ́n tó sọnù rí. Ó wárí ọwọ́ agbára Olódùmarè bí ti jábí àbí ti jẹ́ ìrẹ́ ara rẹ̀. Wọ́n bá Ọlọ́run yìí pàdé kí ìwọ náà kó lè di ẹni tí gbogbo èèyàn yóò máa sàdákátà. Kí ìwọ náà lè dorí àpésì láyé. Kí ìwọ náà lè di ẹni tí inú rẹ̀ ń dùn. Kí ìwọ náà lè di ẹni tí ààyè ń gbà. Mo gbàgbé àṣálẹ̀ ọ̀la yìí kan náà ni ọjọ́ Friday ọ̀la yìí. Lórúkọ Jésù, ojú òsì ní ti ọ. Bó ti wá sí ìpàdé yìí, bó ti ń gòkè, àwọn áńgẹ́lì Olódùmarè ń bẹ níbẹ̀ tí wọ́n ṣiṣẹ́ agbára nínú ayé rẹ. Gbogbo àjàgà tó ti ń gbèrú káàkiri, bọ́ tí àyà rẹ tó kà ọ́ láyà, tí ó ti ń bà ọ́ lẹ́rù, tí wọ́n náà wo pé ṣe ìṣogun lágbẹ̀yìn mi. Rárá o, ogun kankan ò lè rẹ́yìn rẹ, ìwọ ló rẹ́yìn ogun. Ohun tó bá rí bẹ́ẹ̀ lọ́la yìí, ọjọ́ Friday ọ̀la yìí, dira kó wá bá Ọlọ́run pàdé, èyí ti ṣe ọjọ́ kẹsàn-án. Nínú oṣù kẹwàá wá bá adẹ́ẹ̀dá pàdé lórí àpáta yìí kí wọn náà lè rí ọwọ́ Ọlọ́run, kò sì rí ìyanu Ọlọ́run. Mo gbàdúrà pé bó ti wá, ẹ̀rí ńlá yóò máa ṣẹlẹ̀ nínú ayé rẹ, ìyanu tuntun yóò sì máa ṣẹlẹ̀ nínú àyànmọ́ rẹ. Ogun ayé kankan kò sì ní gbé ọ hánu. Bàbá, o ti borí ọ̀tá. Bí àṣálẹ̀ ohun tá a rán mi sọ ni pé ronú rẹ kó o tó sọ. Ronú rẹ kó o tó wí. Yorùbá ń bọ̀, wọ́n ní àìmètè àìmèrò ló mú kọmọ ìyá mẹ́fà kóroko ẹgbà fà lọ rèé kú sí. Bó o bá lo àròjinlẹ̀ dáadáa tó o bá sọ ọ́, ṣe mọ̀ wípé Yorùbá wípé wọ́n ní àsọ̀rọ̀ ìyànrọ̀ ló kó lébégbèje àkọ́kọ́ tó wípé igbá wo ọjà wo lọ, kò sí wá yan. Ẹ kíyèsí bàbá, ronú ohun kó o tó sọ, ronú ọ̀rọ̀ kó o tó sọ. Èyí tó o bá wí, o ti jáde àti pé padà o lágbára lé lórí mọ́. Bíbélì wá sọ fún mi wípé kíyèsí ní ìgbàkúgbà tí ìwọ bá ń jẹ́jẹ́ nínú ìwé oníwàásù orí karùn-ún. Ẹ jẹ́ ká wo ohun tó sọ láti bí ẹsẹ̀ rẹ̀ kínní sí kẹta sí kẹrin. Nítorí pé ọ̀pọ̀ ènìyàn lónìí ni kò ronú kán tó mú ọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ tó sì wá mú jáde lónìí, ó ti wá ṣàgbà ayé wọn. Ọ̀rọ̀ tí wọ́n mú jáde, ó ti ju àyànmọ́ wọn lọ. Ọ̀rọ̀ tí wọ́n mú jáde, ó wá de ogun tó gbé àyànmọ́ wọn mi. Yes.
10: Pa ẹsẹ̀ rẹ mọ́.
9: Ó ní pa ẹsẹ̀ rẹ mọ́ bàbá tó gbọ́ mi yìí, màmá tó gbọ́ mi, pa ẹsẹ̀ rẹ mọ́. Ọkùn tó gbọ́ mi yìí, pa ẹsẹ̀ rẹ mọ́. Yes.
10: Nígbà tí wọ́n bá lọ sí ilé Ọlọ́run.
9: Nígbà tó o bá ti ń lọ sí ilé Ọlọ́run máa gbọ́ o. Torí pé Bíbélì sọ pé kó máa lọ sí ilé Ọlọ́run pẹ̀lú ìkíyèsí ara. Ọ̀pọ̀lọpọ̀ bá dé ṣọ́ọ̀ṣì lónìí, ẹjọ́ wọ ẹrẹ ní òrò tí ò ní mọ̀ gbàtángẹ́lì ṣáìní sí ohun tí ò sí mọ̀ lẹ́nu. Ẹ sà, ó ní pa ẹsẹ̀ rẹ mọ́. Kíyèsí ìrìn ẹsẹ̀ rẹ ní jẹ́ bẹ́ẹ̀. Màgbé bẹ́yàn bá kí àwọn aráàlú wa kan, wọ́n mọ sọ pé ẹ máa wọlé, ẹ máa rọra o. Ẹ ìwọ náà pa ẹsẹ̀ rẹ mọ́ bó bá lọ sí ilé Ọlọ́run. Yes.
10: Kí ìwọ Jọ́sì múra.
9: Kò múra.
10: Àti gbájú
9: àti. Láti gbọ́ ju àti ṣe
10: ìrúbọ
9: aṣíwèrè. Bíbélì sọ pé ó yára yára láti gbọ́ ṣùgbọ́n lọ́ra láti fèsì. Bàbá kíyèsí ọ̀rọ̀ ẹnu rẹ, kíyèsí ohùn rẹ lónìí. Má jẹ́ yóò ti bí ohùn rẹ mú ọ, má jẹ́ kí wàhálà ti bí ohùn rẹ dé bá ọ. Ẹ̀sà kí wọ́n kó yára yára láti gbọ́ ṣùgbọ́n lọ́ra láti fèsì. Má jẹ́ kí àyà rẹ kó lọ dá wàhálà bá ọ. ko ma lo se irubo asiwe kini irubo asiwe na ke jagbo yes
10: nitori ti won ko ro pe won se ibi
9: won mo wi pe won se ibi won ni gba asiwe wi ni okan re pe olorun ko si o ko ro gba ta ni o se le fun wa ninu ole olorun ati nawo soke ta ni o fun wa lele o ti wi pe iwo ni o wa lo gbagbe ko se ileri ni waju olodumare baba je melo lo ti je ki e sara ki e je re ko ma ba di e je si olorun ki e sara ki e je re ki o ma ba ko ba yan ma re ki e sara ki e je re ko ma ba di e bi si olorun yes
10: ma se fenu re yara
9: egbo to wi ni oni ma se fenu re yara nibi ti oro ba ti po a ki wa asisoti bibi ti eyan ba ti soro ju bibili so pe ma se je olukoni pupo nitori pa wa ni o je biju bi o ba ti se olukoni pupo asise ojina si o tumo re ni pe je ki oro re ko mo niwon yes
10: ki o ma si je ki aya re ki o yara so oro niwaju olorun
9: ba je ki aya re baba nitori pe kini eniyan ma woju olorun a si ma wo okan a ni se bi mo so sinu mi ni se bi mi so sita kulu ninu okan re ariwo ni leti olodumare o ni kiyesi ki iwo ki won ma si se je ki aya re ko yara soro niwaju olorun yes
10: nitori so olorun be ye orun
9: bo bi ti olorun wa ni orun
10: won si be ye aye
9: iwo ke o wa ni aye so ipo ototo laye onikaluku bibeli wa so pe bi somo ti jina si aye to be ri olorun jina si wa to o ni kiyesi ero mi ki se ero yin yes
10: nitori na je ki oro re ki o mo niwon
9: je ki oro re baba je ko mo niwon eyan idake ko jebi o bo mi dada loni baba eyan ki idake ko jebi abo be eyan ba ti joni wo to wo to asise ojina si eyan ki dake ko jebi eyan ki dake ko wonu igbekun eyan ki dake ko roran ama eni to ba ti soro ju o ti wonu ahamo eni ba ti soro ju o ti wonu isoro eni ba ti soro ju o ti wonu atimole loruko jesu mo gbadura fun baba ti ngbo mi yi mo gbadura fun mama ti ngbo mi yi o ni wonu atimole oro
10: ami
9: o ni wonu atimole ohun
10: ami je
9: o ni wonu ahamo ohun
10: bo
9: ba si ti wa be anu ko mu oja re
10: ami
9: yes ki lo so
10: sori pe ni papa lo iṣẹ ni ala ti wa
9: nipa ọpọlọpọ iṣẹ ala ma wa so wa ri bayi ko si o ti o ṣẹlẹ ti o ni bo ṣe ṣe wa ko si o to de ti o ni bi to gba wa o ni nipa ọpọlọpọ iṣẹ ni ala ti wa yes
10: bẹẹni nipa ọpọlọpọ rọ le mo ohun wa siwe
9: bo je koro re lo di ohun wa siwe kan wa ni bo kilo mo je re je buruku yi ki wo na wa wo ra pe ha mo si yọra mi lẹnu ko wa wo ra pe mo ti dogun si ami ngba e gbo sa èyàn ma kó bára èyàn ma fira sínú ìdè èyàn ma fira sínú àhámọ èyàn ma fira sínú ìgbèkùn yes.
10: nígbà tí wọn bá jẹ ẹjẹ fún ọlọrun.
9: nígbàkúgbà bàbá tó ń bọ mi yìí tó bá jẹ ẹjẹ ṣẹwà ibi tí ẹjẹ ti lágbára rè o nígbàkúgbà tó bá lọ jẹ ẹjẹ ń wá wá lọ wọrú ẹjẹ kó o tó jẹ kó o má lọ jẹ ẹjẹ tọwọ rẹ ò ní ká bọ́lá ọba lè ṣe é fún mi tí mo pass exam yìí mo máa ra mọ́tò fún chọ́ọ̀chì wa njẹ́ o ronú jinlẹ̀ kó o tó sọ wípé wàá ra mọ́tò fún ṣọ́ọ̀ṣì yín nígbà tí ọlọ́run sì wá ṣe tó pass exam tán o wa lọ ná mọ́tò owó ọwọ́ ẹ̀ ọ̀ka ọ lọ wá bó ṣe ṣe nì torí pé ohun tó sọ fún olódùmarè ni ọba àwọn bá ti dìmú ohun tó ti fẹnu rẹ wí ni arúgbó ọjọ́ ti dìmú ohun tó ti fẹnu rẹ sọ ni adẹ́dá ti dìmú ro dáadáa kó o tó sọ ro kó o tó wi ro kó o tó ṣe bàbá má lọ ṣí ọ̀rọ̀ sọ kó mọ́ bàá di àbámọ̀
10: má ṣe dúró pẹ́ láti sọ
9: ó ní kó o mọ̀ jẹ́ ó pẹ́ ṣẹwari ẹ̀jẹ̀ mélòó bàbá tó ń gbọ́ mi màmá tó ń gbọ́ mi ẹ̀jẹ̀ mélòó ló wà lọ́rùn rẹ níbo ló ti jẹ́jẹ́ nígbà ìlóyún níbo ló ti jẹ́jẹ́ nígbà ìdánwò níbo ló ti jẹ́jẹ́ nígbà àìsàn níbo ló ti jẹ́jẹ́ nígbà tó fẹ́ lọ rìn àjò níbo ló ti jẹ́jẹ́ lórí ọmọ rẹ ẹ gbọ́ abala mẹ́ta ni

0: kọkọ wà tó wá rí bó bá kíyèsí ara bá bá lọ jẹjẹ lẹyìn rẹ tó ò sì sàn tó ò sì mọ ẹ tó jẹjẹ tí ò sì sàn nǹkan torí ẹ jẹjẹ wàhálà ọmọdé bá o ibi tí wàhálà ẹjẹ burú sí rèé ọpọlọpọ ló ti súnmọ ọrẹ lọrẹ ti sọ pé ẹ torí tó ń là kọjá mo lọ orí òkè nítorí rẹ ló sì gbàdúrà lọ kò sì mọ ibi tó yẹ kó gbàdúrà tó ti yẹ kó ti dánu dúró tó sọ pé bólúwa bó bá lè ṣe é ti iṣẹ lágbájá yìí tó padà lójútùú bó bọ lórí òkè láti wá gbé gbá ọpẹ ìgbà tíṣẹ lójútùú mọ kò mọ padà sórí òkè mọ o ẹjẹ rẹ yóò padà kó bẹ tó jẹjẹ lé lórí ẹjẹ rẹ yóò padà fawọ agbo ẹni náà sẹyìn kí ló ti sọ nílé olúwa ẹsà iye epo tẹ ẹ mọ fi ṣùgbọn jẹnẹrétọ lọdún èmi ni ó mọ ra òun tún wá retí kí wọn mọ á sàn ní gbèsè nígbà tó jẹ pé ẹnu ara rẹ ló fi wí roko ló sọ má jẹ ó dìgbà tó wá bá tó wá máa sàn ní gbèsè ìwọ fara ẹ ló jẹjẹ ó ní kó mọ dúró pẹ kó tó sàn.
1: Nítorí kò ní inú dídùn sí aṣiwèrè.
0: Ọlọ́run tá à ń sìn yìí arúgbó ọjọ́ tó jòkóó sí òde ọ̀rọ̀ yìí kò nínú dídùn sí ẹni tó búra sí ibi ara rẹ̀ tó yí padà. Níjọ́ tí òkú bá kú láyé máa ń ṣèlérí máa ṣe bàbá máa ṣe yeye fún ọ ṣùgbọ́n bó bá ti pẹ́ yín oṣù méjì wọ́n ti gbàgbé àdéhùn. Gbọ́ àdéhùn mélòó ni ìwọ náà ṣe fọ́wọ́n ọmọ òkú ọ̀run lẹ́yìn tó ti kú tó báyìí lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà oníṣẹ́ ìwọ ló pa bàbá wọn ni ìjọ wọn náà mọ̀ pé ìwọ kọ́ ló pa bàbá wọn kó tó jẹ̀jẹ̀ fún wọn ni ṣé o mọ̀ pé ìwọ kọ́ ló pa ìyá wọn kó tó jẹ̀jẹ̀ fún wọn ni ẹ̀jẹ̀ tó wá jẹ́ kí wọ́n rà làbáyọ báyìí kí ló tó wá mú tẹ̀lé báyìí níbo ló bá ṣẹ́ náà dé bàbá rówó kó tó mú ẹ̀jẹ̀ jẹ́ ewu ń bẹ nínú kéèyàn sọ̀rọ̀ kó mọ̀ lè bà bẹ́ẹ̀ wọn ni adájọ́ má ṣe a sọ̀rọ̀ mọ́ yẹ̀bí wọn bá sọnù àmọ́ bá a ti wá wọn wá ronú rẹ lónìí ń bọ́ ló ti jẹ́jẹ́ yàrá ẹ̀jẹ̀ wo ló wọ̀ lọ inú ilé ẹ̀jẹ̀ wo ló wọ̀ lọ àkókò wo ló jẹ́jẹ́ yìí kí wá ló dé tó rẹ ti sàn ẹ̀jẹ̀ yìí ó ní mo gbàgbé ni mo gbàdúrà wípé àsùngbàgbé ò ní ṣí ọ lọ ronú rẹ jinlẹ̀ lónìí ẹ̀jẹ̀ wo ni mo ní lọ́rùn níbo ni mo ti jẹ́jẹ́ àsìkò wo ni mo jẹ́jẹ́ níbo ni mo àwọn wo ni mo jẹ́jẹ́ fún lọ ronú bó ṣe sàn ẹ̀jẹ̀ yìí. Yes.
1: Ó sọ kí ìwọ kí ó má jẹ́jẹ́.
0: Bó o tó sọ sà bíbélì ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ ó ló sàn kí ìwọ kó má jẹ́jẹ́ ju kí ni.
1: Ju kí ìwọ kí ó jẹ́jẹ́ kí o má sì sàn.
0: Ju kó jẹ́jẹ́ kó o má sì sàn lọ. Ó dára kó o má jẹ́jẹ́ o ó sunwọ̀n kó o má jẹ́jẹ́ bàbá. Ju kó o lọ jẹ́jẹ́ kó o má sì sàn nítorí pé kí ni.
1: Má ṣe jẹ́ kí ẹnu rẹ kí ó mú ara rẹ ṣẹ̀.
0: Má jẹ́ kí ẹnu rẹ kó mú ara rẹ ṣẹ̀. Bíbélì sọ wípé ẹ wo igi ńlá ti iná kékeré sùn jóná ó ní kíyèsí gbogbo ẹ̀yà ara wa àhán ló kéré jù lọ́bẹ̀ ó ní ṣùgbọ́n ó fi iná bọnú ayé ènìyàn bẹ́yìn ò bá lò ó dáadáa bíbélì wa sọ ní wéwe ó ní ikú àti ìyè ń bẹ nípa ahán àwọn tó lò ó yóò jèrè rẹ dáàdì rò dáadáa mọ́mì rò dáadáa ǹjẹ́ bó ló ṣe ń lo ahọ́n rẹ ǹjẹ́ ahọ́n rẹ ò ti dá wàhálà sọ nígbà. Yes.
1: Kí ìwọ kí ó má sì ṣe wí níwájú ìránṣẹ́ ọlọ́run
0: pé kó má ní pé nígbà tí wàhálà wá dé tán ló bá padà lọ́sọ̀dọ̀ pásọ̀ pé ẹ dákun ẹ torí ọlọ́ ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣíjú àánú wò mi ẹ kó má ṣe wí níwájú ìránṣẹ́ ọlọ́run pé.
1: Èsì ni ó ṣe.
0: Mi ò mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn dádì ọmọ ìmọ̀ pé agbára mi ò ní gbé owó yẹn lóòótọ́ 20,000 mo ní màá múlẹ̀ àmọ́ sì bí mo ṣe wá wo gbogbo kan ẹgbà 5,000 yẹn bá mi mọ́nẹ̀jì ẹ̀ rárá kò ṣe bẹ́ẹ̀ kó má bàa sọ pé èsì ni ó ṣe. Yes.
1: Nítorí kí ni ọlọ́run yóò ṣe bínú sí ohun rẹ̀.
0: Nítorí kí ni bàbá mo gbàdúrà wípé ọlọ́run ní bínú sí òun rẹ màmá tí gbọ́ mi yìí mo gbàdúrà wípé ọlọ́run ní bínú sí òun rẹ nítorí pé ẹni tọ́lọ́ bá ti bínú sí òun rẹ tó sọ̀rọ̀ tí ọlọ́run ò gbọ́ tiẹ̀ mọ́ wàhálà ti dé ẹ gbọ́ sà kò sí ẹnikẹ́ni tó kọlu olódùmarè tó máa ń gbè fún tó bá jọ́lọ̀ ló ba ṣe ọwọ́ ènìyàn jẹ́ wàhálà ti dé ẹ kíyèsí nígbà tí sọ́ọ̀lù ọba tó jẹ́jẹ́ láìsọ fún Jonathan ọjọ́ tí Jonathan torí ọ̀pá bọnú oyin tó la báyìí lọ́jọ́ náà ni gbogbo tó fi jẹ́ ọkùnrin pòórá lára ẹ̀ ẹ kíyèsí sà bàbá mo ní bàbá rẹ̀ ló jẹ̀jẹ́ Jonathan ò mọ̀gbà tí bàbá ò jẹ̀jẹ́ ẹ̀jẹ́ ẹ̀kọ̀kọ́ kó bá Jonathan ọlọ́run wò pé kò síbẹ̀ kí ló kan ọlọ́run pọ́ mọ̀ rẹ̀ ò síbẹ̀ nígbà tó jẹ̀jẹ́ kí ló kan ọlọ́run pọ́ síbẹ̀ nígbà tí ọ̀rẹ́ rẹ̀ lọ jẹ̀jẹ́ kí ló kan ọlọ́run pé ò síbẹ̀ nígbà tí àwọn ẹbí rẹ̀ lọ jẹ̀jẹ́ ibi tó fi gbọ́dọ̀ mọ gbàdúrà dáadáa àwọn ẹ̀jẹ̀ kọ̀kọ̀ tí ayé torí mi lọ jẹ́ tó ń dààmú ayé mi ọlọ́run ṣàánú mi bá mi korú ẹ̀jẹ̀ lórí ayé mi sí mi níyè kó jẹ́ lè san eléyìí tó yẹ kí n san níbẹ̀ gbọ́ mi dára sà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìdí ẹ̀jẹ̀ báyìí tí ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ni ìjì bẹ̀rẹ̀ sí ní jà lónìí nítorí pé wọ́n jẹ̀jẹ̀ lé wọn lórí tí wọn ò sọ fún wọn e to si jeje o so fun o pe mo mo jeje loruko re yes ki lo so
1: nitori pe bi ninu opolopo ala ni aso wa
0: ninu opolopo ala daddy se gbo mama se gbo asan bebe be si ni kini
1: be ni ninu opolopo oro pelu
0: toro ba ti poju amu won asiwere yes
1: sugbon iwo beru olorun
0: beru olorun to ba fe jeje fi beruku pe nti mo fe so ise agbara mi gbe ibẹ̀rù olúwa sì ní ìpìlẹ̀ ṣe ọgbọ́n kó a fi ọgbọ́n kú pé tí bá ní màá ṣe é tí agbára mi ò bá wá gbé wájú kọ́ kò yà dákẹ́ ó sàn kó má ìṣòro ju kó sọ ojọba lórí ohun tó wà nínú rẹ ẹni tó tẹnu rẹ jáde ó ti ṣọ̀gálẹ̀ lórí bàbá ronú rẹ lónìí kó tó jẹ̀jẹ̀ màmá ronú rẹ lónìí kó tó jẹ̀jẹ̀ má gbàgbé tí mo sọ ọlá lórí àpáta àfẹ bá ọlọ́run padé ní ẹ̀yìn gọ́lé ní gọ́lé fc babalola global ministry tó kalẹ̀ sí ìṣàkúnmí ní ìkàrí àkókò lẹ́yìn comprehensive health center gbìyànjú kò wà níbẹ̀ kó wá gorí òkè yìí kí wọn náà wá wá tó sọnù nínú ayé rẹ bóyá ẹ̀jẹ̀ ló ti ẹ̀gbá lọ́gán ni a ò mọ kọ́nà wá síjú àánú wọn kó wá yọ nínú ìgbẹ̀kùn àtìmọ́lé ọ̀rọ̀ tí àyàn mọ́ fi ọ́ sí tí ẹ̀dá fi ọ́ sí tí ènìyàn fi ọ́ sí tí òun àti ọ̀rọ̀ fi ọ́ sí bàbá wá bá ọlọ́run pàdé nínú pàdé ní àṣálẹ́ ọ̀la wá ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ó rí ọwọ́ ọlọ́run lórí àpáta ó sì rí wà láyé ọlọ́run ẹ̀rí ọ̀run yóò sì fọ̀rọ̀ lórí ayé rẹ bákan náà má gbàgbé ọjọ́ ìsinmi tó bọ̀ ní àjọ̀dún àwọn ọ̀dọ́ ìwọ náà wá darapọ̀ mọ́ àwọn ọ̀dọ́ àkórí rẹ ní ọ̀dọ́ àti àwọn àjàgà wọn the youth and their yokes ìwọ náà wá wo àjàgà tí ayé gbé kọ́ ọlọ́run kó wá bọ̀ dànù kó wá bẹ̀rẹ̀ sí ní gbé ògo tuntun lògbà láyé kí wọn náà wá bẹ̀rẹ̀ gbà ọ̀tún láyé kí gbogbo èèyàn lè ti ara rẹ bá ọlọ́run yọ ká lè bá ọsùn dúpẹ́ kí wọn náà lè di ẹni tí ń yọ níwájú adẹ́dá kí wọn náà lè sọ pé mo mọ̀ yọ ní tèmi o mo dúpẹ́ tèmi torí pé mo rí ògo lògbà gbọ́ mi dáadáa bàbá o ní sọnù ìpele kan bẹ ìpele ògo ni o ìpele kan bẹ ìpele ayọ ni o ìpele kan sì bẹ ìpele ìdùnnú ni ìwọ náà gbọdọ kọjá síbẹ ayé bẹ gbọdọ bọ ọ nítorí pé ó di dandan kí ìwọ náà rògo lògbà yes.
1: bí wọn bá rí ni lára àwọn olùpọ́jú.
0: wo jẹ́ ká wá lọ sí ẹnìkan tó jẹ́jẹ́ tó ní agbára nínú bíbélì nínú ìwé onídàájọ́ nítorí pé tí o bá kíyèsí ní orí kọkànlá bẹ̀rẹ̀ kíka rẹ̀ láti ẹsẹ̀ ìkejìléní ogún yes 22.
1: wọ́n sì gba gbogbo agbègbè àwọn amórì láti amórì títí dé jábọ́kù àti láti agiri títí dé jọ́dánì ǹjẹ́ bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run ísírẹ́lì lé àwọn amórì kúrò níwájú ísírẹ́lì.
0: ó lé àwọn amórì kúrò níwájú ísírẹ́lì ẹ wá wo ẹsẹ̀ ọgbọ̀n.
1: jẹ́tà sì jẹ́ ẹ̀jẹ̀ fún ọlọ́run.
0: ẹ gbọ́ ohun tí jẹ́tà ń ṣe wọ́n ní jẹ́tà sì jẹ́ ẹ̀jẹ̀ fún ọlọ́run. Yes.
1: ó sì wí pé.
0: ó wí pé.
1: bí wọ́n bá jẹ́ ti àwọn ọmọ amórì lé mi lọ́wọ́.
0: tó bá fi àwọn ọ̀tá mi lé mi lọ́wọ́ tí n bá lè rẹ́yìn ọ̀tá mi olúwa mo sọ fáwọn èèyàn mo ní àwọn èèyàn ò ka àwọn orin pé orin pé ẹ̀jẹ̀ lorin jẹ́ ẹlòmíì àwọn ni ọlọ́run mi wọ́n ní máa sin títí ayé mi o àmì o ò mọ̀ pé ó ń jẹ́jẹ́ ni ẹ̀jẹ̀ ló ń jẹ́ fọlọ́dúnmọ́re yìí bọ́bá ọba ti wá bẹ̀rẹ̀ sí ní sun lánú ayé rẹ ò wá gbàgbé pé àkókò ìsìn tó àwọn olóbìsì ni ṣé n tó sọ fọlọ́dúnmọ́ rere yes.
1: yóò sì ṣe.
0: yóò sì ṣe.
1: ohunkóhun tó bá ti ojú ilẹ̀kùn
0: ilé mi. ẹgbọ́n ẹ̀jẹ̀ yìí ohunkóhun ló pé kò lá o wọ́n ní mo kó a máa lápẹ̀rẹ̀ kò lá ó ní ohunkóhun tó bá kọ́kọ́ ti ojú ọ̀nà ẹnu ọ̀nà ilé mi wá pàdé mi ewúrẹ́ ló ń retí àbágùtọ̀ ẹ dìyẹ àbí pẹ́pẹ́yẹ tó bá kọ́ ti ẹjú ọ̀nà ẹnu ọ̀nà ilé mi wá pàdé mi yes.
1: nígbà tí mi bá ti ọ̀dọ̀ àwọn ọmọ amúnì padà
0: bá ní àlàáfíà tí bá ti ń bọ̀ ní àlàáfíà ẹ o
1: tí olúwa ni yóò jẹ́
0: tí olúwa ni màá fi ṣe wọ́n fi rúbọ ni yes.
1: èmi ò sì fi rúbọ.
0: wọ́n fi rúbọ.
1: ẹbọ sísun.
0: ẹbọ sísun kò tó sọ ẹbọ tó mọ jẹ kò wá sọ pé yàtọ̀ sí ọmọ mi o kò lá o nígbà tó ń darí bọ̀ láti ojú ogun ẹ wá wo tó ṣẹlẹ̀ sí ní ẹsẹ̀ kẹrìnlé ní ọgbọ̀n.
1: jẹ́tà sì bọ́ sí ilé rẹ̀ ní mispa.
0: jẹ́tà sì ń bọ̀ sí ilé rẹ̀ ní mispa.
1: sì kíyèsí
0: ìsà.
1: ọmọbìnrin rẹ̀ sì jáde wá pàdé.
0: ṣe rí wàhálà ọmọ rẹ̀ obìnrin kan ṣoṣo tó ní láyé lọ́rùn ó bá ń yóyó bọ̀ ó ti gbọ́rọ̀ ìgbé bàbá ó ti ṣẹ́gun ẹ̀sà ló ń jó bọ̀ tí ó ti lù tayọ̀ àṣẹ ìbànújẹ́ ni ó bá pàdé nítorí pé kíni ẹ̀jẹ̀ burúkú ń bẹ lórí ẹ̀. yes.
1: tí òun ti tíbrìlì àti ijó.
0: tòun ti tíbrìlì àti ijó.
1: ó nìkan sì ní ọmọ rẹ̀.
0: ẹ gbọ́gbọ́ lóye dádì òun nìkan kò ní níwá kò sì ní lẹ́yìn nítorí pé kò ronú kó tó sọ ọ́, kò gbèsè rò lé kó tó wí, ó nìkan sì ní ọmọ rẹ̀. Yes.
1: Lẹ́yìn rẹ̀ kò ní ọmọkùnrin tàbí ọmọbìnrin.
0: Ṣẹ̀gbọ́n.
1: Ó ti ṣe. Nígbà tó rí
0: ọmọ náà.
1: Ó fẹ́ aṣọ rẹ̀ yá.
0: Ayọ̀ rẹ̀ pàdé ìbànújẹ́. Bàbá tó gbọ́ mi ayọ̀ rẹ̀ ò ní pàdé ìbànújẹ́.
1: Bàbí Jésù.
0: Mo wí ìṣẹ̀lẹ̀ tí ò mú kí omijé kíkorò jáde lójú rẹ̀. Ọmọ pé omijé kan ni omijé gbígbóná kò ní ṣẹlẹ̀ sí ọ.
1: Àmì.
0: Bàbá ṣùgbọ́n ronú kó tó sọ̀rọ̀. Rò ó jinlẹ̀ kó tó wí. Má ṣàdédé lo ohùn ní ìlòkulò. Ẹ gbọ́ sà, bó ti pàdé ọmọ rẹ̀ yìí. Ó fa aṣọ rẹ̀ ya, kí ló wí?
1: Ó sì wí pé.
0: Ó wí pé.
1: Yé! Ọmọ mi!
0: Yé! Ọmọ mi! Yes!
1: Ìwọ rẹ̀ ní sílẹ̀ gidigidi.
0: Gbogbo ayọ̀ tí mo ti ń bá bọ̀, gbogbo ìgbéraga pé mo borí tí mo ń bá bọ̀ ńlé. Àfi tó mú kí gbogbo rẹ̀ jáàmù lónìí. Ṣọmọ ló wá fà ni? Ṣọmọ wà mí tó ti jẹ́jẹ́ ni? Ṣọmọ bá jẹ́jẹ́ ni? Ṣọpọ̀ ọmọ sáà déhùn ni? Ṣọmọ jọ pè pàdé ni? Dádì, ta ló ń jẹ̀jẹ̀ lórí ayé rẹ̀? Mọ́mì, ta ló lọ ń jẹ̀jẹ̀ lórí àyànmọ́ rẹ̀? Ó, lórúkọ Jésù, mo gbàdúrà lónìí, àánú rẹ̀ ó yá kó gbà ọ́ nínú ìdí ẹ̀jẹ̀.
1: Àmì Jésù.
0: Mo wá bẹ̀ ọ́ lónìí, ẹ̀jẹ̀ tó rán tí bí mo ti sọ̀rọ̀ yìí, má dúró pẹ́ o. Kankan báyìí lọ san àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí. Lọ san ìdíyelé ẹ̀jẹ̀ yìí. Gbogbo ibi tó ti jẹ́jẹ́ sí, sáré lọ san kankan kó tó di kó pẹ́ jù. Gbéra lẹ̀ lọ san ẹ̀jẹ̀ rẹ̀ nítorí pé ẹlẹ́jẹ̀ ò ní fojú rẹ̀ wo. Ewu ń bẹ níbẹ̀. Jẹ́ tá a mọ̀ ṣe bẹ́ẹ̀, ó fi ọmọbìnrin ẹ̀ kan ṣoṣo tó jẹ́ ààyò ọkàn rẹ̀, tó jẹ́ ìgbẹ́kẹ̀lé rẹ̀, tó jẹ́ orísun ìdùnnú rẹ̀, ó ṣe bẹ́ẹ̀ fi ọmọ náà rúbọ. Kí wá lèrè tó wà nù gbóòkà? Kí wá ní ìṣẹ́gun tó ní nígbà tí ò láyọ̀? Kí ni ìsinmi tó lòun ní nígbà tí ogun òṣẹ́? Ẹ kíyè sísà, ó borí amọ́ni ṣùgbọ́n kò borí ẹ̀jẹ̀. Ẹ̀sà ẹ̀jẹ̀ wá di ẹ̀jẹ̀ sí nígbà. Ẹ̀jẹ̀ dógún ó dọ̀rùn sí lọ́rùn. Kí ló fẹ́ ṣe? Ọmọ ṣe bẹ́ẹ̀ jáde láyé. Ìran Jephtha sì parẹ́ sí ibẹ̀. Bí Jephtha ò ṣe ní ìtẹ̀síwájú mọ́ láyé rè, bàbá ìrònú jinlẹ̀. Màmá ìrònú jinlẹ̀ kó tó wì. Wá ronú gbogbo ìkóríta wo ló ti jẹ́jẹ́ lónìí. Padà sí ọ̀dọ̀ Olódùmarè kó lọ ṣe àtúnṣe. Lórúkọ Jésù yóò sì dára fún ọ. Lọ ronú rẹ kó san àwọn ẹ̀jẹ̀ tó wà lọ́rùn rẹ lónìí. Mo gbàdúrà wípé ò ní ṣe lásán. Bíbélì wa sọ wípé ẹni tó yá ó ní ẹni ènìyàn búburú wí wọn kò sì san. Gbogbo àwọn ẹ̀jẹ̀ owó pé tó bá lè yá mi lówó ìwọ̀n san padà tó san lọ ṣe àtúnṣe kó sì sanwó olówó. Lórúkọ Jésù ò ní dé ènìyàn búburú. Aburú ó ní ẹ sọ fún ènìyàn búburú pé yóò burú fún. Ẹ o, má jẹ́ kó burú fún o, lọ ṣe tó tọ́ kó sì ṣe tó yẹ. Àánú Ọlọ́run rẹ yóò tó fẹ̀mí àti rẹ. Má gbàgbé Godly Health Babylon Global Ministry ni ọ̀rọ̀ yìí ti wáyé lẹ́yìn Comprehensive Health Center ní Ṣàkúmì ní Ìkàrẹ́ Àkókò. Orúkọ tèmi sì ni Prophet Dr. Tunde Fayẹhùn. Má gbàgbé Ọlá wàá bá Ọlọ́run pàdé lórí àpáta ńlá yìí. Kò rí ọwọ́ Olódùmarè, kò rí ìyanu ńlá, kí ẹ̀rín lásán ó sì fọnú ayé rẹ. Ọjọ́ ìsinmi wá darapọ̀, ìwọ náà wàá fòpin sí gbogbo àjàgà tí ìrandíran rẹ ti ra kọ́ Ọlọ́run nípasẹ̀ ẹ̀já àbí ọ̀rọ̀ òdì gbogbo. Mọ́jàgbé ìkọ̀kọ̀ gbogbo kí ìwọ náà wàá bọ́ wọn dànù lábẹ́ ìpàdé ìsìn ọjọ́ ìsinmi yìí. Lórúkọ Jésù ó rí ọwọ́ Ọlọ́run. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Prophet Dr. Tunde Fayẹhùn. Phone number mi 08062436989. God bless you.
2: Live it. Live it. My father.
3: ADABA.
2: ADABA. Adaban.
4: Ore. Bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó o fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá. Túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní sọ owó

0: sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ bí ó dàbí èkó ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fàá jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká jẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite Oyemekun grammar school ni ilu Akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láàánú ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà àárín fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 60 64 19 bẹ́ẹ̀ lẹ́nu mi yọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: Báwo máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní o máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: gbìyànjú
2: ògbólùgbọdẹ tó fi wí àtẹ̀gò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sípà òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Gaining velocity on Adaba FM.
4: Baba ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abaduro tó tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: Don't put one finger down. Now him be say, you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
1: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash. Now by Airtel.
2: Pumping it up on Adaba FM.
3: Da Olorun re mo. Da Olorun re mo ni eto iwasu. To fi Olorun han fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew igbesele Oluwa mosebi. Olusoagutan ti ijo Noyo God Chapel. A wa ni plus 7 and 8 Ayoka layout. Ni ile funfun Balao, egbe Algon Hospital. Opopona to wa leyin Ibadan Grammar School, Malete Ibadan. Akoko tun ti to lati gbo eto da Olorun re mo. Oro fun gbogbo eniyan lati mo Olorun. Lati enu baba wa ninu Oluwa, aje rere Matthew igbekele Oluwa mosebi. Ki Olorun ki o bukun yin bi e se ntati si oro na.
4: Eni to mo oro Olorun. Ojo mo Olorun. Nigba to ba mo oro Olorun. Pa mo Olorun. Oro re ko lo lasan. Oro re wa ti aye raye. Àwọn bàbá wa a bá ọ̀rọ̀ ọlọ́nù wọn ni wọ́n lọ àwa ti ọ̀rọ̀ náà ti tẹ̀síwájú a gbé ọmọ ọ̀rọ̀ náà la sọ fún wọn bí a bá jó lè ṣe lòyìká bẹ́ẹ̀ tí ọlọ́run ṣe bàbá jó lè ṣe à ń mọ̀ pé ọlọ́run ní gbogbo agbára Ọlọ́run ló ní gbogbo agbára tó lè ṣe gbogbo àti pé lọ́dọ̀ rẹ̀ ni òpin àṣẹ ti wá. Ọlọ́run ló ní gbogbo agbára tó lè ṣe gbogbo àti lọ́dọ̀ rẹ̀ ni òpin àṣẹ ló ti wá. Nígbà tí a wo ìṣẹ̀dá ayé Ọlọ́run ló dá wọn. Ipa o le yan sa to le fi mo po lo mo le da ninu aye ko so ti mo le da to le da bi ti olorun ko so ti mo le se to da gbogbo olorun ko ni mo se da bi mo olorun o ti mo le se oru ofe ati odo olorun mo fi se ani olorun mo fi se ti aye ni to le ni ti mo fi sile ṣùgbọ́n ọkàn tó ní iyì ọkàn tí ó tọ́sọ́nà tó ní ìràpadà ogun ayé ráyé ni a máa yọ̀ mọ́ iyì náà a máa yọ̀ mọ́ ọgbọ́n ọlọ́run a máa yọ̀ mọ́ ọmọ ọlọ́run nítorí pé nígbà tí o bá mọ̀rọ̀ ọlọ́run Ọlọ́run yóò máa bù sí fún ọ nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye. Tó bá mọ Ọlọ́run tó mọ̀rọ̀ rẹ̀ tó pa májẹ̀mú rẹ̀ mọ́ ọ̀nà ti là fún ọ. Ẹ gbọ́ mi dáadáa o. Má gbọ́ mọ Ọlọ́run tó bá mọ̀rọ̀ Ọlọ́run tó pa májẹ̀mú rẹ̀ mọ́. Wo bi ti o de lọjọ ori rẹ wo bi ti ẹran gbẹ to mọ de wo bi ti fẹkun rẹ mọ de wo bi ti bibiri mọ de ṣo rara ẹ silẹ lati gbọ ọgbọn

0: ẹ sílẹ̀ láti gba ìmọ̀, ṣọ́ra ẹ sílẹ̀ láti gba òye. Ohun tí a gbè ọwọ́ lọ ló wà, iṣẹ́ tí a gbè olúwa ilẹ̀ ló máa ń mí sí, olúwa ló ń pèsè òjò tàbí irin tó bá ṣẹ̀sí lórí. Bí wọ́n ṣe dàgbà ọwọ́ ọlọ́run ló wà, tó bá ṣe pé ọlọ́run ní ló ní gbogbo agbára, olú lè ṣe ohun gbogbo àti ọ̀dọ́ rẹ̀ ní òpin àṣẹ ti wá. Wíwà láyé rẹ olùfẹ́ náà ló fi wà. Mo tẹ̀síwájú lójoojúmọ́, olùwọ́n fẹ̀yẹ̀ sílẹ̀ fún ìrònú padà ní kó lè mọ̀ wọ́n lọ́rùn. Mo bá tẹ̀lé májẹ̀mọ́ ọlọ́run ó rèé rẹ̀. Bí ìmẹ́ tó sọ pé òsè ọlọ́run sọ pé òun bá ìtìjú pàdé, òun bá kù pàdé. Tó bá ṣe lọ́kàn tí ló lo, olúwa yóò ṣe ọ níyè, olúwa yóò fọgbọ́n fún ọ, olúwa yóò fìmí fún ọ, ìrìnàjò rà yàtọ̀, ìṣe rà yàtọ̀ lánà ẹbí, lánà ìlú. Torí ìfẹ́ ní ọlọ́run, ẹ jẹ́ ká òbí tí a bára wa dé. Àìmọ̀ràn ọlọ́run kò yẹ ká mọ ọlọ́run. Agbára rẹ̀ kò lópin. Iṣẹ́ ìyanu rẹ̀ kò lópin. Ogo rẹ̀ kò lópin. Àtọwọ́dá ara wa láfi kó bára wa. Àìnísùrù wa láfi kó bára wa. Mo tún sọ fún pé a lè ṣe ọlọ́run àwọn ẹni fúnra ṣe ara wa. Ọmọ tó gbọ́ràn sí ìyá ní pẹ̀kún, èyí tó gbọ́ràn sí ìyá ní. Omi tó lọ sílé ọkọ tó bá gbọ́ràn sí ba tó mọ bọ́ ṣe ṣe oúnjẹ tó ti kọ lọ́dọ̀ bàbá àti lọ́dọ̀ ìyá rẹ̀ sí ìyè ni. Ṣùgbọ́n tó yẹ pé kò kọ́ ìyá ní pẹ̀kún ló máa bá bẹ̀. Ṣé pé ìjà lọ́sàn tó ló máa jà. Ọkọ máa retí kó dáná fóun, ọkọ ti kó oúnjẹ fóun. O mọ̀ pé ilé ọkọ tó lọ, ilé ibi tó lọ tó bá jẹ kó tibẹ̀ jáde lọ, kò sálàáfíà mọ̀, kò síyì mọ̀, kò sàkọlé mọ̀. Ilé tó lọ láyé ìbẹ̀lódé tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ló mí. Nígbà tí a bá mọ̀ràn ọlọ́run, àwọn èèyàn máa ṣẹ̀ṣẹ̀ gbé. Nígbà tí a bá mọ̀ràn ọlọ́run, a máa hùwà bẹ́ẹ̀ ni pé kò sí ohun tí ẹ bẹ́ẹ̀ gbé àti ohun gbogbo tán. Ẹ̀fọ́n mi lárọ̀ yìí. Ọlọ́run ló ní gbogbo agbára o. Ọlọ́run ló ní gbogbo ọgbọ́n o. Ọlọ́run ló ní gbogbo ìmọ̀ o. Ọ̀dọ́ rẹ ní òpin àṣẹ ti wà. Ohunkóhun tí olúwa dá fún ìrọmọ ènìyàn ni. Ó fi aṣọ olórí ni ká lè ṣàlàkóso rẹ̀ tó sì báyìí wá pàdé. Ìjà kíyèsí ìyá bọ́lá fọlọ́run. Nígbà míì máa ró nígbàgbọ́, a ní ọmọ ọlọ́run. Àárí ìmọ̀ rẹ̀, àárí òye rẹ̀ kò mọ ọlọ́run. Ìwàsí rẹ̀ kò jó lóòótọ́. Ó gbé wa bàjẹ́ wọ̀, ó wà kẹ́yìn wọ̀. Ọ̀kan jẹ́ wà lára rẹ̀. Àìsàn wà lára rẹ̀ kò mọ ọlọ́run. Ẹni tí ṣe ìfẹ́ ayé, ohun kọ̀sẹ̀ ló mú dání, òṣìṣẹ́ ló gbé dání, ìwàkúwà ló gbé dání, kò mọ ọlọ́run. Nítorí pé ẹni tó ṣe fàáyé ọmọ akọlọwọ rẹ, ọmọ tó wà mọ jùlọ, ẹni tó mọ ọlọ́run tó mọ̀rọ̀ rẹ̀, a jẹ́ ìgbàlà fún ọmọnìkejì, a jẹ́ ayọ̀ fọmọnìkejì, a jẹ́ ọlá fọmọnìkejì, a jẹ́ ògo fọmọnìkejì. Kò ní sí àṣìwí àṣìsọ lẹ́nu rẹ̀. Torí pé àlàáfíà ni ọlọ́run. Ìyàrí pẹ̀lú ọlọ́run. Ẹni tó mọ̀rọ̀ ọlọ́run. A ní ìfọmọdé kejì. Àsọyá wà. kò ní sí kórira bó ti kórira ni yín mi dùn sí mi nítorí pé ẹni tó mọ mi mo ṣèfẹ rẹ àgbélébìrẹ mo gbé mo sì jólóṣe ọrọ rẹ ọkàn mi sì balẹ nílé tí mo dàṣẹgùn sí bó ti kẹgàn ọba yẹn wí kò ní túbọ sí mi nítorí pé mi ì lé jòṣe wọn. Àlàáfíà mo fi fún wọn àlàáfíà mo ní sí wọn ẹni tó léyìn sọ ọmọdé kéjì kò lè ní ìgbéga ẹni tó bí ọmọdé kéjì kò lè ní ìgbéga ẹni tó dídá ọmọdé kéjì kò ní ìgbéga nítorí pé ohun tó gbé ohun bẹ ṣe ké ní ó bọ̀ wá ká ìrántí rẹ ṣe ké ní ó bọ̀ wá ká ẹni fẹ́ mọ̀ ọ́ rẹ bí a bá ń mọ̀ ọ́ lọ́rùn a ń mọ̀ ọ́ lọ́rùn. Màmá sọ tí ní oṣù bàbí parí bí a bá ń mọ̀rọ̀ ọlọ́run ìjì níjà ogun ò ní borí wa. Ẹni tó lọ dáná olóyè parí yan kò mọ ọlọ́run ẹni tó dìtẹ̀ kò mọ ọlọ́run ẹni tó jẹ́rè èké sọ́mọ̀rì kejì ó sì fẹ́ bẹ́ẹ̀ ló ń kú lọ́wọ́ kò mọ ọlọ́run ẹni tó parọ́ ọmọ ẹ̀yìn kò mọ ọlọ́run. Ẹ jẹ́ ká gbogbo àjẹ́ bí orílẹ̀-èdè bó ṣe dàrú gbogbo àgbáyé nì níwọ̀n ìgbà tí àbá mọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àìmọ ọlọ́run. Ẹ fẹ́ mọ̀ wọ́n bábalẹ́gbẹ́ gbàdúrà olúwa fọwọ́ láti gbọ́ àdúrà wà níwọ̀n ìgbà tí a bá ṣe fẹ́ rẹ ní kò sáti wí aṣọ nínú àdúrà bọ́kọ̀ bá ṣe dédé pẹ̀lú ìbàjẹ́mu rẹ̀ bàbá pòfin ọlọ́run mọ́ ojoojúmọ́ ní ìgbélókè ló máa dé bá wa ìjà mọ ọlọ́run ìjà mọ ọ̀rọ̀ rẹ̀ tó bá ń mọ ọ̀rọ̀ ọlọ́run a ní ìfọmọnì kejì rẹ̀ bó bá ń mọ ọ̀rọ̀ ọlọ́run ọkọ̀ abdiya a nífàáyà ìyàwó a nífọkọ rẹ̀ ìyàwó ògbẹ́ni bá sọ pé mo fẹ́ ṣe tó bá sọ pé òun wà táyé òun wà kíní kan òun ti mọ ọlọ́run àgàbẹ́gẹ́bẹ́ sì bẹ lọ́wọ́ rẹ̀ o sì wọ ayé ṣe ayé ṣé o ló máa bá ènìyàn pàdé ṣé ọ̀rọ̀ ayé ló máa bá ènìyàn pàdé tàbí ọkọ̀ tó fẹ́ sílé tẹ̀yẹ bímọ fúnra yé tẹ̀yẹ jáde lára yé wọ́n ṣe pé kò máa ṣe sùúrù ló gbà bí ìpìyà bá ti dé wàhálà dé ìpìyà bó bá ti dé wàhálà dé gbọ́mi sí òtó wàhálà dé pé bí a bá mọ̀rọ̀ ọlọ́run pé ká ní ìfẹ́ mọ̀ pé ìgbà tí ẹ fẹ́ra tí ò fẹ́ yọ méjì ẹ ti di ara kan ṣoṣo kẹ bá lépa ká skúlà ayọ̀ ká sọ̀lá ayọ̀ pé kí láti lè fi láwọn ọmọ lọ́wọ́ kí lè rí ìgbàgbọ́ wa tọmọ lè jẹ lára wa lè ká máa wù ohun tí àbá láwọn bàbá wa ṣùgbọ́n tí ọlọ́run fúnra rẹ̀ tó ṣètò fún gbé ayé tiwa. Kí ni ìwé orin Dáfídì 147 láti ẹsẹ̀ kẹtàlá sí kejìdínlógún. Nítorí.
1: Tí ó ti mú ọ̀pá ẹ̀dá bu ẹnubodè rẹ̀ le. Ó sì bù sí ọmọ rẹ̀ nínú rẹ̀. Ó fi àlàáfíà ṣe agbègbè rẹ̀.
0: Ó fi àlàáfíà ṣe agbègbè rẹ̀.
1: Ó sì fi àlìkámà dára jù kún ọ. Ó rán àṣẹ rẹ̀ jáde wá sí ayé. Ọ̀rọ̀ rẹ̀ súré tete. Ó fi òjò dídì fún ni bí irun àgùntàn. Ó sì fọ́n ìrì dídì ká bí eérú. Ó dá omi dídì rẹ̀ bí òkèlè. Ta ni ó lè dúró níwájú òtútù rẹ̀?
0: Ta ni ó lè dúró níwájú òtútù rẹ̀?
1: Ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde.
0: Ó rán ọ̀rọ̀ rẹ̀ jáde.
1: Ó sì mọ yọ.
0: Ó sì mọ yọ.
1: Ó fẹ́ fẹ́ rẹ̀ fẹ́.
0: Ó fẹ́.
1: Omi sì ń ṣàn.
0: Omi sì ń ṣàn. Ẹ̀bùn ti bá agbára Ọlọ́run. O rán rẹ̀ jáde afẹ́fẹ́ omi sì ń ṣàn ẹwà agbára afẹ́fẹ́ tí ó mú omi ṣàn ẹwà agbára afẹ́fẹ́ tó mú omi ṣàn tí a kò rí omi ó sì máa ṣàn a máa ṣe afẹ́fẹ́ ló fẹ́ ló mú omi ṣàn. nígbà mi tó jọba rọ afẹ́fẹ́ fẹ́ aṣílẹ̀ ṣùgbọ́n kò gbé ènìyàn àwọn igi rabata tó wà nígboro tí tó jẹ́ ìkórè tàwọn sátani afẹ́fẹ́ ọlọ́run aṣíwọlé ni ṣùgbọ́n kò gbé ènìyàn àwọn igi ọdán aláàṣíméjì aṣílẹ̀dì ìgboro aṣílẹ̀dì ṣùgbọ́n mẹ́rin kọjá lára rẹ̀ kò ní gbé wọn bí o bá gbọ́dọ̀gbọ́ ọ̀rọ̀ yóò mọ di ìgbàdà yí ọkà ọ̀rọ̀ ọlọ́run yóò mọ di ìgbàdà yí ọkà nígbà tó mọ di àyè pé o ti ní àlàáfíà nígbà tó gbọ́rọ̀ tó jọ́lu ṣe a ti mọ́ pa ẹ̀dí a ti dínà sátani a ti dínà ogun a ti dínà ẹ̀ṣẹ̀ a ti dínà bàjẹ́ àlàáfíà ṣe kéde àwa jọba nígbà tó gbọ́rọ̀ sí àṣẹ ọlọ́run ìbísí kan ti wà tó ti dìé lámúre ìbísí kan ti wà tó ti gbéṣe ìdìbò ọ ìbísí kan ti wà tó dé fún ìrànlọ́wọ́ rẹ nígbà tó gbà tó gbọ́ láti jólùṣe wàá sì rí ìmísí rẹ wọ́n ní pé nítorí ó ti fi bí ọ̀pá ìjùbú ẹnubodò rẹ ó sì ti bùsí fún àwọn ọmọ rẹ àti kẹrìndínláà wípé ó fi àlàáfíà ṣe agbègbè rẹ ó fi àlàáfíà ṣe agbègbè rẹ gbígbọ́ ọ̀rọ̀ náà tó gbọ́ àlàáfíà ti dé àti yọ nínú ọ̀fìn agbára náà ti di mímọ́ òwe náà ti di mímọ́ òmò ṣe sọ wípé ọlọ́run ní gbogbo agbára ó sì ṣe gbogbo àti pé lọ́dọ̀ rẹ̀ ní òpin àṣẹ ti wá olórí gbogbo agbára níwọ̀n ọgbà tí a bá ti ní ìṣírí ọkàn níwọ̀n ọgbà tí a bá ti jọwọ́ ọkàn fún ọlọ́run agbára ti dé ìmọ̀ ti dé àlàáfíà ti dé ìṣẹ́gun ti dé kì í ṣe tó múra gòdá ní ohun tí ó tí ó fẹ́ pé yà ọ̀dà ọkọ̀ rẹ fún òun ọlọ́run nígbà tí a bá yà ọ̀dà ọkọ̀ rẹ fún ọkọ̀ ọlọ́run àlàáfíà wọnú àgọ́ra náà wà ní ìsinmi ìṣíní àti ibẹ̀ jáde wá wàá bẹ̀ sí wo ìmísí ìdìbò ṣe ṣe sí ohun tí ó mọ̀ a bá fi hàn òye tí ó yí ọ a bá fi hàn wàá bẹ̀ sí wọ inú ọgbọ́n inú ìmọ̀ inú yọ ọrùn lọ ó rán àṣẹ rẹ jáde wá sí ayé ọ̀rọ̀ rẹ sì súre títí ó rán àṣẹ rẹ jáde ọ̀rọ̀ sì kéde ó sì ṣe nígbà tó gba ẹ̀mí ọ̀tún àṣẹ ti jáde ọ̀rọ̀ ó ṣe kéde ó súre tètè ó fọ̀nà hàn ó tọ́ sọ́nà ó rán àṣẹ rẹ jáde ó rán agbára rẹ jáde ó rán ìfẹ́ rẹ jáde ó rán aláìrẹ jáde ó gbogbo di ọ̀tún ó rán àṣẹ rẹ jáde wá sí ayé ó sì rántí sí ó sì fi òjò dídì fún ní bíi ìdí irú àgùtọ̀ ó sì fún un ní ìrì dídì
1: tàbí eérú
0: bí eérú ẹ wá wo ògùn ọlọ́run ẹ wo agbára ọlọ́run bí a bá ti gba láyè sí ìjìnlẹ̀ ni fọkàn tó ṣàfẹ́rọ ọlọ́run fọkàn tó wọ ọlọ́run rí fọkàn tó sinmi lólúwa àwọn máa ń pè ìwọ náà lọ ọlọ́run láì jó lè ṣe ohun tí a tún mọ ẹ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí a bá fi sí ṣe yóò máa bá pàdé ohun tó fi sí ṣe ló ní ìmọ̀ rẹ̀ ohun tó gbọ́ tó fi sí ṣe kò lè yí ọ wọ́n pé ẹni tó jagun tó gbàdúrà tó farajì ni ọlọ́run máa fi àṣírí hàn ẹni tó gbàdúrà tó ṣẹ́ra tó sáfẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run fòye gbogbo iye àwa wo ìlérí tí olúwa ṣe wọ́n wá sí ìmúṣẹ. ma fa yo fo o pe to ri ba ma de pa se ni bo ba ti ba yo fo o ni ri ni gba mo se pe igba ma wo ra jo mi pe mi ti dupe to mi ti fi folorun to nitori pe oro re sai jade o suri titi o fara han o fo gore han o fara re han o do lorun mi ti jolu se ni ti je gbe lu gori ko so ti jolu se ti jolu gori ko la so awon ka bere ara wa do ba so ti ara wa ni je te ro ko yi so jo je fi mi iye ti be ni wa ka le fe won olorun ka le fe obo keje ge bi ara wa ni sugbo isoro ti a ni wi pe ai jo ni se ko je ka mo ijiro ti to ati ododo olorun e ti lo soko to ba gbele soko lo mo iya ti be loko lo mo eko to be loko gba ja ma lo soko aji wa gba ti jo ba ro a ki wa ti a ojo a pa wa gbugba ni ba ba se ko susu ko sagbado ko se lambo ko se efo a sise fun ni je ri fun yin bi o ba sise fun igbara re o le rogo olorun bi o ba sara re o le rogo olorun bi o ba fa sile o le rogo olorun ohun ti mo tumo yin bo ba ni ipenu ni o kan ya re
2: da olorun re mo ọ̀rọ̀ ìwásù láti inú ìjọ New York God Chapel ní àṣẹṣe gbọ́tọ́ a wà ní plus 7 and 8 àyọ̀ká layout ilé funfun báláú ẹgbẹ́ argon hospital òpópónà tó wà lẹ́yìn ìbàdàn grammar school mandate ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook àti matthew ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ New York God Chapel a wà ní àdàbà fm àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti lágelu 96.7 fm ìbàdàn between 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú olúwa ajíhìnrere matthew ìgbẹ́kẹ̀lé olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
3: lílẹ̀ lílẹ̀ má fọwọ́kọ̀.
4: You, yes, you with the hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
4: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
5: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
6: O da mi loju pe o ti gbo nipa IPO ti ile-ise Dangote Petroleum Refinery and Petrochemicals. O si ti mo pe o le ra ipin idokowo ti e pelu Meritrade ti ile-ise Meristem Securities nipa gbigba app Meritrade loju opo dangoteipo.meristemng.com lati je anfani na. Ogoro awon oludokowo lo ti n darapo meto yi. Ma je ki anfani bantabanta yo fun oru. O le bere pelu ipin idokowo mewa iye 5250 naira. Gba app Meritrade bayi sori ero ibanisoro re tabi ki o kan soju opo dangoteipo.meristemng.com ng.com o si le pe 0703 185 3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
7: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
8: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
9: Mukka,
8: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
10: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá nu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó o fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá, pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti lè tajà kan bọ́ sí òmíràn, nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ́ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
11: Ó ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látòdo Airtel.

0: 88.9 FM. Awolosolu dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kalẹ̀ àsìkò ṣẹ́ òní.

0: Ijọba apapọ kede ẹdinwo ori epo nile epo NNPC fọgbọn ọjọ. Àjọ elétò ìdìbò fòfin de olùdíje takọsílẹ̀ orúkọ ọmọ ẹgbẹ́ kò bá dámọ̀. Adájọ́ àgbà ilẹ̀ yìí jáwé akewọ́wọ́ fáwọn adájọ́ ṣáájú rúkèrúdò tó lè fẹ́ ṣuyọ̀ nínú ètò ìdìbò ọdún 2027. Ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́.
1: Ìròyìn àdàbà 88.9 FM la ń gbọ́.
0: Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde ẹ̀dínwó lórí epo táwọn ènìyàn bá rà nílé ìtajà epo NNPC fún ọgbọ̀n ọjọ́ àti wípé àwọn tó ń ṣiṣẹ́ ìrìn àjò ni yóò jàǹfààní ètò náà jùlọ. Mínísítà tó rí sọ̀rọ̀ ètò ìṣúná ìyẹn táwọ Òyedèlé ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́bọ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà ètò ọ̀hún òun ni láti dẹ ọ̀ràn wọn gógó epo lọ́rùn àwọn arìnrìn-àjò. Òyedèlé ló wá rọ àwọn ènìyàn láti má ṣe rí ẹ̀dínwó náà gẹ́gẹ́ bí ìpadà sí ayé owó ìrànwọ́ orí epo. Ó ní oye tó jẹ gan òun níjọba yóò tà á. Òyedèlé ló wá jẹ́ kó di mímọ̀ wípé lórí yíyọ owó ìrànwọ́ lórí epo ìjọba àpapọ̀ ló ti ṣe ohun tó tọ́ torí pé tówó ìrànwọ́ náà bá ṣe wà títí di àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí òun ni yóò nira fún láti tún lè gbáyé. Adarí ológun ojú òfurufú ilẹ̀ yìí ọ̀gágun Sunday Anikin ló ti ní iléeṣẹ́ ológun ojú òfurufú òun ni yóò ṣe ìwádìí fínífíní nípa ohun tó ṣokùnfà bàálù ojú òfurufú eléyìí tó jábọ́ nípínlẹ̀ Ondo. Anikin pàbí ọ̀rọ̀ náà yàbẹ̀dùn rẹ̀ lákòókò tó ṣe ìbẹ̀wò sí ibi tọ́rọ̀ náà ti ṣẹlẹ̀ nílùú Gbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ Ìlàjẹ. Anikin ní àgbáwo ńláwọn ológun tó dolóògbé látàrí ọ̀rọ̀ náà o ìrírí wọn lẹ́nu iṣẹ́ fọjọ́ pípẹ́ ló sì ṣokùnfà ohun tó fi yẹ kí wọ́n tan náwádìí ohun tó ṣokùnfà ọ̀rọ̀ náà torí pé ọ̀rọ̀ ọ̀hún ó tó funra sí látàrí ìrírí àwọn onítọ̀hún. Ọ̀gágun ojú òfurufú náà wá ní àwọn àgbọ̀jọ́ onímọ̀ yóò wá ọ̀nà láti lè yọ àfọ́kù bàálù náà kúrò nínú omi tí wọn yóò sì ṣe ìwádìí sóhun tó ṣokùnfà rẹ̀. Anikin ló wá ṣàlàyé ìjàmbá ọkọ̀ ojú òfurufú ọ̀hún gẹ́gẹ́ bí àdánù ńláńlá fún iléeṣẹ́ ológun ojú òfurufú àti fún àwọn mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ náà kàn. Ó mú dá mọ̀lẹ́bí wọn lójú wípé iléeṣẹ́ ológun náà kò ní padà lẹ́yìn wọn yóò ṣe ìrànlọ́wọ́ fún wọn ọmọ wọn ní gbogbo ọ̀nà tó bá yẹ. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ológun orí ilẹ̀ ló ti gbàṣàkóso igbó ọba Old Oyo National Park lérèdí àti lè mọ lò ó fún ìdánilẹ́kọ̀ọ́ wọn àti láti lè dènà àwọn ajínigbé nípa pé kí wọ́n mọ̀ṣẹ̀ mọ́ lo igbó ọ̀hún fún ibùba. Ẹni tó jẹ́ ọ̀gágun ológun ìpín kejì ọ̀gágun Awalu Mahmuda ló mọ̀ fọ̀rọ̀ náà léde lẹ́yìn tí wọ́n ti dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ kéékèèké kúrò àti àwọn olùkọ́ wọn kúrò ní igbó oríire ní igbó náà eléyìí táwọn ajínigbé tí wọ́n jókòó níjọba ìbílẹ̀ oríire. Àwọn tí wọ́n lùgbàdì ọ̀rọ̀ náà ńláwọn ajínigbé ọ̀hún pa àkànnà mọ́ ní ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún táwọn ológun sì dóòlà wọn ní ọjọ́ 10 oṣù keje ìyẹn lẹ́yìn ọjọ́ 64 péré. Mahmuda ló wá jẹ́ kó di mímọ̀ wípé bí àwọn ológun bí wọ́n ti ṣe pitimọ̀ sínú igbó náà báyìí láti mọ́ lò ó fún ibi ìdánilẹ́kọ̀ọ́ òun ni yóò mú kó ṣòro fún àwọn agbébọn dàlúrú láti wọ inú igbó ọ̀hún fún iṣẹ́ láabi wọn. Ó wá rọ àwọn oníròyìn láti mọ jẹ́rìí ọ̀rọ̀ wọn fínífíní kó tó di pé wọn yóò mọ fi léde pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìṣọwọ́ṣeṣẹ́ àwọn ológun. Gómìnà ìpínlẹ̀ Ondo Lọ́kẹ́ Ayédátiwa ló ti mú dá ilé ìfowópamọ́ Greenwich lójú wípé ìpínlẹ̀ Ondo òun ni yóò ṣe lè rẹ̀rọ̀ fún àwọn olùdókòwò láti wọlé wa àti láti wá ṣe ní ìpínlẹ̀ náà. Gómìnà Ayédátiwa ló ṣàlàyé ẹ̀ka báńkì Greenwich ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí yóò mú kí orí ọ̀fẹ́ kó tún wọ ìlú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Ondo àti láti lè jẹ́ kí ọrọ̀ ajé nípínlẹ̀ Ondo kó tún rọ̀ṣọ̀ mọ̀ sí. Ayédátiwa ẹni tí igbákejì rẹ̀ Ọláyíde Adélámì tó ṣojú fún ló jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Ondo ń lọ́wọ́ rẹ̀ láàlẹ̀ yáyáyáyá láti lè ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùdókòwò láti lè pèsè ọ̀nà tí yóò mú kí àṣeyọrí kó kárí ilé kárí oko. Alága ìgbìmọ̀ adarí báńkì náà Káyọ̀dé Fálọ́wọ̀ ló wà ní báńkì Greenwich ọ̀hún òní yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn olókoòwò àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ atawon mi be to je bi pe won ni oro aje kan tabi be ti won fe ko goki agba papa julo loro awon onikoko ninu oro ti re deje ti ilu akure oba alade to yinbo alade lusi ati olu abo ti ilu abo oba olufalaye ni won mu da banki na loju bi pe ilu akure ilu abo ati ipinle ondo lapapo yo se atileyin to nitumo papa julo lori oro awon loba loba ati lati le je ki banki ohun ko duro re dada ijoba ipinle ondo lo ti duro ma gbianju re lati le da owo yantu yantu si awon ijoba ibile lere di pe kawon ijoba ibile on le mo samulo re fun idagbasoke awon eniyan ni ijoba ibile won commissioner to mbugito oro ijoba ibile ati finijoye amidu takuro lo foro na lede lakoko eto ironi lagbara kan ti ijoba ibile ile oluji okegbo to sagbekale re loni ninbi eto na ni won ti pin awon elo amu eto eko rorun fun awon omo ile eko ile eko alakobere jake jado ijoba ibile na won pin ajile fawon agbe lati le seran lowo fun won lori pipisi onje lopo yanturu o le ni oko le lodun 320 awon obirin atodo oni won gba 100,000 enikokan won lole nibi eto ironi lagbara na takuro ninu oro re je ko di memo bi pe eto na en lo jari igbiyanju gomina loki ayedatiwa lati le mu gbarorun fawon eniyan alaga ijoba ibile ile oluji okegbo adeboye adebare lo aje ko di memo bi pe opelope iranlowo ijoba ipinle ondo lori yiyonda owo to nitumo jade fun awon ijoba ibile losokofa bi won ti se ni asijori nlanla na baka na lo je ko di memo bi pe gbogbo awon eniyan nijoba ibile ile oluji okegbo oni won yo bula ninu ori ofe ohun bi ise bo ba se nte siwaju oro awon eniyan ti won o ti rije ninu ise re bayi lati simi edo tori bi pe bi won ba to se nte siwaju nipa re oni won yo ma karile kari oko nijoba ibile na ninu oro ti re lisa ati lokegbo oloye giga akin fagbamiye nlo agboriyin fun alaga ijoba ibile loluji okegbo adeboye adebare fun mimu awon eniyan ijoba ibile na lokokodun ati igbaye gbadun won nibi eto won ohun to se kan rin julo nibi eto na o ni bi won ti sese ifilole ile agba yarun kan eleyi ti yo wa fun awon ti won duro gege bi asofin ni ijoba ibile na eleyi ti adebare to je ko di memo wi pe yo pari nigba ti o ba fi di opin osu kini odun 2027 ti won yo si so loju re lakoko to n ba n se ayeye odun keji l'office ninu osu keji odun 2027 ajo eleto idibo leyin INEC lo ti bere si ni fogbon ro awon eniyan lati lo gba kaadi idibo alalope won ati ona ti won yo gba lati gba eni to je commissioner fajo eleto idibo nipinle ondo amowe mutio agboke lo je ko di memo wi pe awon to je wi pe won fi oruko sile lati sipo pada lati ojuko idibo kan si ojuko idibo mi o ne kaadi idibo alalope won lo ti wa nile bayi o wa ro awon eniyan ti won foruko sile funro nkan be lati lo bere si ni mo gba kaadi idibo alalope won bere lati ojo eti ti se ojo kesan osu kewo odun 2026 o je ko di memo wi pe awon osise ajo eleto idibo oni yo wa ni ibudo iko ibojo ni ward kankan bere lati ago mesan owuro titi di ago merin role ni gbogbo ojo laiyo arin ose laiyo opin ose sile ewe ajo eleto idibo leyi ti je ko di memo wi pe koni sori ofe fun awon egbe oselu lati fa eyan toruko re ko ba si ninu oruko awon omo egbe sile gege bi oludije lati dije fun epo kan INEC lo tun wa je ko di memo wi pe awon egbe oselu toro na bakan oni won ni lori ofe o lati fe lo miran ropo iru omoye be saju eto idibo gogogbo odun 2027 eni to je oludanileko nipa ona gba dibo ninu ajo eleto idibo yanyan Muhammad Haruna lo foro na lede leyin ti ile ejo giga leyi to ti fi idajo re lede nipa dida awon ega ilana eto idibo odun 2027 kankan pada ati alakale eto idibo na saju akoko to de Haruna je ko di memo wi pe ajo eleto idibo lo sagbeyewo iwe idajo eleyi ti ile ejo giga leyi to fi lede fun won ati pe ngba ti o ba fi di ojo isegun ose to n bo won yo je kawon eniyan mo to se konkodo julo ninu iwe ohun Aruna waje ko di mimo bi pe awon egbe oselu oni won ko ni lori ofe lati mo towo bo ilane to idibo na loju ati bi pe won ni fi ori ofe gbe egbe oselu kankan lati lo ori ofe mi mu lagbara adajo agba le yi adajo kodira ti kekere kan lo ti jawe akiwowo fun awon adajo ti o ba se se ki won joko lori ejo to ba suyo leyin eto idibo gogo bodun 2027 lati mo se fari apakada pakan si o fi kilo na lede lakoko iside ipago ile ejo to nbogoto oro awon le se isire todun 2026-2027 adajo agba lo wa ro awon adajo lati sera won dede ati wipe ki won mo se wo iwa kankan eleyi ti o mu won ni alopo pelu egbe oselu ati wipe iru iwa be in lo sese ko je kawon eniyan mo wo agbon eto idajo gege bi eleyi ti o se fokan tan o wa kilo fa won agbejoro na tako pipo ejo kan soso ni ile ejo meji tabi meta oni iru awon ejo to ba fe lo pon na be on lo mo mu ki awon ara lo ki won so agbokan le won na lagbon eto idajo kekere ekun lo wa kilo fa awon agbejoro lati mo yanana awon akole won dada papa julo eleyi ti won ba fi imero AI ti won ba fe po jade ko te di pe won yo mo lo ni ile ejo oni imero AI ohun in lo sese ko fun won ni ayederu to si ye ki won wo dada ko to di pe won yo bere sele lori egbe osise oloko ni ni ile eko girama lululu le yi n lo ti tako iyanselodi alailojo eleyi ti egbe awon oluko NUT lululu le yi to pe egbe asuso n lo wa pase n lo wa ro awon ile eko girama awon oluko re ati awon mi ti won je eleto eko lati pada senu ise won ki won yi si mo ba ise won lo bi ti saju ajo ohun lo wa salaye iyanselodi na gege bi ohun ti o ti e nilo lakoko yi oni o sese ko dambaru ilane eto eko eleyi to na lowo be ba se ndara po mo wa iroyin asalele n gbo lowo lati le se adaba 88.9 FM akure baba pada de a je ko di mimo fun yin bo ti se nlo la gbo awon muludun ati re idaraya e mo yi ku nbe o adaba yi wuye
2: e ba mi confirm eberun lona adorin ti mo fi sowo si yin
3: mo ti ri o ba mi gbe alawaro fun won
2: ile taja yin yi ti wa ku fofo o
3: to ba je pe nigba kan to se tabili kan soso nita ni ninu ojo ora ni mo ma fi bo awon jami ti ma gbadura pe ki ojo na tete da loni tabili kan ti dile taja ile taja kan ti ni eka meta o pe dagba soke oja mi dagba soke
4: ọdún mẹjọ opay àwọn èèyàn gidi ìtàn tó dára ó sì dára náà síbẹ̀.
5: Opay is okay.

0: ṣalẹ latẹnu venerable monday akirogbe saturday ni ise adura fun ipinlẹ ondo atorile ede nigeria laago mẹwa idanileko latẹnu reverend peter olowo niran laago meji aṣalẹ lọrọ ọlọrun latẹnu bishop tọpẹ oripota pẹlu akanṣe adura latẹnu reverend mother esther deniyi ọjọ kẹta sunday 11th october ni ise dupẹ ati ifinijoye yoo waye ninu ijọ wa kan naa nibi ni akure expressway ifo ondo state ni deede agogo mẹwa owurọ lẹbi akoso baba wa is grace most reverend sf tanimowo the primate and archbishop of oke igbala cns worldwide wa darapọ mọ apejọpọ lọjọ mẹta yii bishop m ọlawọlé ọláyè ati igbimọ conference ni olukede jesu loluwa.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya no ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé o wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà o kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
2: O ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ Airtel.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Loke, I am forward about.
5: Ẹkáàbọ̀ padà fún ròyìn lákọ̀tún ẹ̀kan sí wa ní www.adaba889.fm tàbí kẹ́ ẹ ṣàkáládẹ̀bẹ̀ fm app ní google play store. Bákan náà lè bá wa dọ̀rẹ́ ní www.facebook.com/adaba889. Adaba 889fm láwà lójú òpó instagram àtàlágbélé ìbò twitter wa. Adaba fm tv ńlá tàgbò mọ́lẹ̀ sí lójú òpó youtube. Bẹ́yìn bá wa ní ròyìn kan tẹ́ ẹ fẹ́ fi tó wa létí. Ẹtẹ àtẹ jíṣẹ́ ránṣẹ́ sí wa ní newsroom at Adaba 889.fm. Abéjọkì ìgbínú ṣàìròyìn ń tẹ̀ síwájú. Eléré ẹ̀pá ojú òpó TikTok ni àtìyàwó ẹ̀ Habib Hamzat táwọn ènìyàn mọ̀ sí Pella àti Amadu Elizabeth táwọn ènìyàn mọ̀ sí Jarvis òun ni wọ́n retí àkọ́bí ọmọ wọn báyìí. Àtọkọ-tìyàwó ọ̀hún òun ni wọ́n fi ìròyìn náà léde lójú òpó Instagram wọn láti pàṣẹ fọ́nrán kan eléyìí tí Jarvis tó fi léde pẹ̀lú ikùn rẹ̀ tó yọbọ̀nbọ̀. Ìkéde ọ̀hún ló wáyé lẹ́yìn bíi oṣù mélòó kan táwọn méjèèjì tí wọ́n jọ di lọ́kọláya eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti ń kí wọn kú oríire. Pella àti Jarvis ni wọ́n ṣàlàyé oyún ọ̀hún gẹ́gẹ́ bí ìbùkún tó lágbára jùlọ eléyìí táwọn rí látọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn àtàwọn eléré ọpa ẹgbẹ́ wọn o ni wọ́n ti ń kí wọn kú oríire lójú òpó ayélujára ṣáájú ìbí ọmọ náà. Lágbọn ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ló ti wà ní ipò 30 báyìí nínú àfiléde tájọ FIFA tó ṣe nípa àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin tó mọ bọ́ọ̀lù gbà jùlọ lágbàáyé. Àwọn ikọ̀ ọ̀hún o ni wọ́n wà ní ipò 6 báyìí láàrin àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin nílẹ̀ adúláwọ̀ tó mọ bọ́ọ̀lù gbà jùlọ nígbàtí Morocco ṣáájú, Senegal tẹ̀lé, Egypt ṣe ìkẹta, Algeria ṣe kẹrin nígbàtí Cote d'Ivoire tó ṣe ìyè karùn-ún léńjẹ-léńjẹ. Orílẹ̀-èdè Morocco eléyìí tó ṣe ipò kíní nílẹ̀ adúláwọ̀ òun náà ló dúró sí ipò keje ní gbogbo àgbáńláyé. Orílẹ̀-èdè Spain òun ló lépo àkọ́kọ́ mú létéńté nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin tó mọ bọ́ọ̀lù gbà jùlọ lágbàáyé nígbàtí Argentina ṣe kejì, France ṣe kẹta, England ṣe kẹrin nígbàtí Portugal tó ṣe iye karùn-ún wọn léńjẹ-léńjẹ. Èyí ló pin ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti iléeṣẹ́ Àdàbà 88.9fm. Àkúrẹ́ Ọlásùnkànmí ìlújọba lólótú ròyìn Adégbòye Galani lorúkọ tèmi mú kíyín ó rayọ̀ lásùn o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàárọ̀.
4: Loke la yẹn fún Àdàbà.
6: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely, she's
7: going to bed. No! And now she's live on TikTok.
8: Wait, this all finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
9: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
10: Your Nescafe is not just a drink, it's your

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Where did you buy it?
4: Easy.
3: Yes, easy.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
6: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ ẹ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kántọ́ sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ ní oṣooṣù tí mẹ́rẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún. CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbé wá fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí bá mọ́sẹ̀ mẹ́jọ, tí bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ ẹ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
5: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
7: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
5: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó. Ìpè bó lẹ́ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí? Ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CDCare. Ó dìgbà kan náà ẹ ṣeun.
7: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fẹ̀tọ́jì Pharmacy, Olúwatóyè Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
8: CDCare there for you.
9: Okay. What makes 8?
10: They say this business will not survive, but I'm still here.
11: One table has become one shop. One shop, it don't become three branches.
12: 8 years, same building. My fees were covered. My mother could breathe again.
13: Okay, at 8.
3: different voices, different places. One story, still okay.
8: Obey at 8.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́ ńbẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A-level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yè koro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́.

0: tabi ibere e le pe awon number won yi 0703398 8200 le kan si 0703398 8200 tabi 0703006 3992.
1: Ó dára kí n tó yọ̀ǹda yín, kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbà tó pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì?
0: Àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára. Ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wá ní iléèwé St. Albans Prefecity College láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọ́n láti ṣe course tó bá wù wọ́n lọ́kàn. Láàárín oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní St. Albans Prefecity. Tí wọ́n bá dẹ̀ ti ṣe tán, wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
1: Tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́yẹ̀wò láti iléèwé St. Albans Prefecity College, Matthew Adekunle Oladijiloko, mi tẹ́ ń pè.

0: ninu wa ko ni a ni je a fe ri fun ra wa a de ni feyin ti sunkun ara wa o agbara olohun ayo losu yi ma mu fun wa o osu kewa ni wiwa na de wa le omo ayo nkan daada ma wa wa agbara olohun a fi nkan rere won a fi wa wa ri lase olohun bo de se ma ri ni o gbogbo eyin loba loba loye loye gbogbo ijoba pata o se ijoba mo ki yin o mo so pe osu yi o asan kaloku wa o atomode atagba osu yi asan wa o agbara olohun gbogbo eyin ojise olohun eyin onise owo onisowo gbogbo osise ijoba pata gbogbo onise adani osu ayo losu yi ma je o agbara olohun mo de fe fi akoko yi so fun wa wi pe ye ri bu pe o ni ose ti o koja ko to di ose to koja yi ose to kokko lo lohun bi ose meji seyin gboro wa ohun to de fa na ni pe a nilo iranlowo yin lopolopo ni ati le je ki ise iranse ko ma tesiwaju lori radio yi ati wa lori radio bayi o ti pe odun kedogun bayi 50 years a nilo iranlowo yin ẹni tí ọlọ́run bá fi sí lọ́kàn wípé bó jẹ́ kọ́ta kan lẹ fẹ́ san ẹ pè wá tàbí kẹ pé àdàbà kẹni ẹ fẹ́ sponsor ǹjẹ́ onítumọ̀ má dẹ̀ ṣe fún yìí ẹ ṣe náà ó dẹ̀ ní ládà o ó dẹ̀ lérè nínú olúwa ràn wá lọ́wọ́. Kí ni mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí lónìí? Mo fẹ́ sọ lórí àròjinlẹ̀. Àròjinlẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o. Àròjinlẹ̀ lòkété ni o, òkété ó ń kọ́ ilé tiẹ̀, ó wá kọ́ ní ẹ̀ṣẹ́, ìyẹn ni wípé ó ṣe escape route sí. Òkété ń rote jò, ó dẹ̀ ń rote èèyàn. Àròjinlẹ̀ lèèyàn ń rò, mo lè fò yìí, mo lè fò tọ̀hún, òun ni olóńgbò ṣe ń bẹ́ sí kànga o. Àròjinlẹ̀, àìláròjinlẹ̀ òun ló pa ayé àkọ́kọ́ rẹ́. Nínú ìtàn táwa kà nínú bíbélì o, bíbélì ni èmi mọ̀ tí mo máa kà. Nínú ìtàn tí bíbélì wá sọ fún mi, àìláròjinlẹ̀ yẹn ló pa ayé àkọ́kọ́ ló parẹ́. Nígbà tí Ọlọ́run dá àwọn méjì yẹn, Ádámù àti Éfà, tó wá fi wọ́n sí inú ọgbà ìdẹ́ra, ẹ máa gbébẹ̀ lọ láé. Ohun tí wọ́n máa jẹ Ọlọ́run ti ṣe é síbẹ̀, ohun tí wọ́n máa mú ó ti pèsè ẹ̀ síbẹ̀, ibiṣẹ́ wọn gangan ó pèsè ẹ̀ síbẹ̀, ibi tí wọ́n máa sùn ó ti tún pèsè ẹ̀ síbẹ̀. Ìbá máa nílò pé ẹnìkan kúrò ní ìgòbà ó wá lọ ń ṣiṣẹ́ ní ọ̀dá, ìbá máa nílò pé ẹnìkan kúrò ní Ondo ó lọ ń ṣiṣẹ́ Lẹ́kọ̀ọ́, ìbá máa nílò bẹ́ẹ̀. Ọlọ́run ti ṣe ọgbà yẹn ló fi pè ní ọgbà Édẹ́nì, ọgbà ìdẹra, wípé ẹ máa gbébẹ̀ kára ó tù yín. Iṣẹ́ yín rèé, ibẹ̀ náà lẹ ti ń ṣe. Òwò yín ni ibẹ̀ lẹ ti ń ṣe. Oúnjẹ yín ẹ̀ nílò láti lọ ọjà, ẹ máa jẹun níbí, ẹ máa mu, ẹ sì máa sunbẹ̀, ẹ máa gbé níbẹ̀. Àìláròjinlẹ̀ wá dé, ó wá pa ayé àkọ́kọ́ yẹn rẹ o. Wọ́n jẹ̀bi, wọ́n sì lé wọn kúrò ní inú ọgbà ìdẹ̀ra yìí. Mo fẹ́ ka ìwé Genesis orí kẹta, kí n kà á láti, bóyá kí n kúkú mu láti ẹsẹ̀ kínní. Ejò sáàṣẹ alárekéreke ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé, ṣé lóòótọ́ ni Olúwa wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú gbogbo èso igi ọgbà? Gbogbo igi yẹn pátápátá lọ́lọ́run sọ pé wọ́n lè jẹ nínú ẹ̀. Ó wá ní ṣùgbọ́n eléyìí o, this particular one, Ọlọ́run ní èèwọ̀ ni you must not eat it. Ó kò yìí sì jẹ́ ti bàbá tọmọ, kó mọ̀ láàlà, Ọlọ́run ti fa àlà yẹn sí. Ó dẹ̀ ti tọ́jú igi yìí, èso igi yìí, ó ti tọ́jú igi yìí pamọ́ síbìkan. Ẹ gbọ́dọ̀ débẹ̀ o, wọ́n dẹ̀ ní lóòótọ́ àwọn ò ní débẹ̀. Àlejò kan wá wọnú ọgbà yẹn wá bá wọn. Àlejò yìí wá ń bá obìnrin yìí sọ̀rọ̀. Ó níṣẹ́ tòótọ́ ni Ọlọ́run sọ pé kẹ má jẹ èso yìí. Ṣé ó ní kẹ má jẹ igi yìí? Lóòótọ́ ni. àìláròjinlẹ̀ ni bó bá ní àròjinlẹ̀ tá a bá ro nǹkan jinlẹ̀ ó yẹ kó lè bèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ wípé báwo ló ṣe mọ̀ pọ́lọ́run sọ bẹ́ẹ̀ nítorí jọ́tọ́lọ́run fún wọn ní instruction kò sẹ́lòmíì níbẹ̀ ádámù ló fún ní instruction ìgbà tí ìyàwó ẹ̀ dé ádámù wá fún ìyàwó ní instruction náà kò sẹ́lòmíì níbẹ̀ báwo lẹni ṣe wá mọ̀ wípé wọ́n sọ fún wa wọ́n fún wa ní ọ̀dà wípé a ò gbọ́dọ̀ jẹ́ àìláròjinlẹ̀ ni kí n wá tẹ̀síwájú ẹsẹ̀ kejì wá sọ pé obìnrin náà sì wí fún ejò náà pé àwa máa jẹ nínú èso igi ọgbà ṣùgbọ́n nínú èso igi tí ó wà láàrin ọgbà ọlọ́run ti wípé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kí ó má baà kú àìláròjinlẹ̀ ni ló fi ń tú àṣírí tó ń tò jáde fún un ẹ̀yin ọ̀rẹ́ mi kó tiẹ̀ tó máa wá tò bòròbòrò létí àlejò kó tó máa tò ó ṣe wo tòsí kó wo àyíká àìláròjinlẹ̀ ni ẹ rí bẹ́yẹn ìyẹn wá ń sọ fún bẹ́ẹ̀ nígbà tí yẹn béèrè pé ṣó ní kẹ ẹ má jẹ ẹ́ ni kò tí ì sọ wípé kí ni consequence tẹ bá jẹ ìyá wa ti dáhùn fẹ́ o ní ó ní ká máa jẹ gbogbo pé ṣùgbọ́n ilé ìta bá ti jẹ ó ní àákú o ó ti fàṣírí ẹ níbi tó ti ń rojọ́ yẹn báyìí ó ti ro àṣírí ara ẹ jáde ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ẹni tí ò lè fi ètè mọ́ ètè àánú rẹ dẹ̀ ń ṣe mí láàrin ibí yìí o àkàìmọye nínú wa tó jẹ́ pé fúnra wa la ta ara wa síta o fúnra wa la ta ara wa fún ọ̀tá ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ ni wípé kò sáró jinlẹ̀ ẹ rò ó jinlẹ̀ dáadáa ni ẹni ṣe ọ̀rẹ́ rẹ lónìí ó lè padà wá dọ̀tá rẹ lọ́la àìláró jinlẹ̀ ni rò ó jinlẹ̀ ìfún bó bá ń bánìyàn ṣeré tẹ̀ ń jọ rẹ gan máa fi àyè ìjà sílẹ̀ pé ìjọ kan ò ìjà mọ̀ lè lọ ṣẹlẹ̀ so ìdí nìyẹn tó jẹ́ wípé a wá ní irú ọ̀rọ̀ tó fẹ́ bónítọ̀hún sọ nígbà tí ẹ̀ ń rẹ́ lọ́wọ́ yẹn àròjinlẹ̀ ni wàá rò jinlẹ̀ àárẹ̀ má jà kan ìsí o wípé bá a ti ń ṣọ̀rẹ́ yìí báyìí o ọjọ́ kan mọ̀ ń bọ̀ tí ìjà tó lè ṣẹlẹ̀ ibi tó ti máa wálè mi ò mọ̀ àròjinlẹ̀ òun lò kété ní o tó kété fi kọ́ ilé ẹ̀ ó kọ́ ní ẹ̀ṣẹ́ ó ń ro tejò ó dẹ̀ ń ro tènìyàn ẹsẹ̀ kẹta wa ń sọ wípé ó wá sọ pé ṣùgbọ́n nínú èso igi ni tí ó wà láàrin ọgbà ọlọ́run wípé ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ́ ó ní bẹ́ẹ̀ ni ẹ ò gbọ́dọ̀ fọwọ́ kàn án o ó ní kí ẹ má baà kú ẹsẹ̀ kẹta yẹn nìyẹn àwa ka ẹsẹ̀ kẹrin ṣe é mọ̀ pé ó ti tú àṣírí ara ẹ̀ báyìí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yìí gan àìmọye ibi tó ti tú àṣírí ara rẹ tó ti fúnra rẹ wọ́n wáìnì ẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú àṣírí ara ẹ ẹsẹ̀ kẹrin ni ejò yìí wá ń bá a sọ̀rọ̀ báyìí ó wá ní ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kan ọlọ́run lè kú ejò wá sọ fún un báyìí pé irọ́ ni ọlọ́run pa àìláròjinlẹ̀ náà ni ṣebí ẹni tí ó mú ni mọ̀nà tó ń mú ni lọ ìbọn là ń tẹ̀lé ẹni tó ni ọgbà tó fi yín sínú ọgbà ó wá sọ wípé báyìí là ń ṣe nínú ọgbà yẹn o àlejò kan wá wọlé tí wọn ò jọ ṣe wọn ò jọ fún yín ní breathing wọn ẹ̀ jọ mọ̀ gbà yẹn o ó wá débẹ̀ ó wá sọ pé ó ní irọ́ ló pa ó dẹ̀ ní àròjinlẹ̀ dáadáa ó ní àìmọye ìyàwó níbi ẹjọ́ òfò ló ti ta ọkọ ẹ̀ sí ọwọ́ àwọn kidnappers àìmọye ènìyàn náà níbi ẹjọ́ òfò tó gbé ara ẹ̀ lé ọ̀tá lọ́wọ́ tó ti ta ara ẹ̀ fún ajínigbé gan fúnra ẹ̀ bó jẹun lónìí ìbáraẹ ya òkèlè tó jẹ yẹn agbè sórí social media ìgbà míì gan ó lè wọ mọ́tò onímọ́tò kó ní mọ́tò kan fún ní ride bóyá ó dẹ̀ lọ lé onílé kan lọ kí wọ́n bẹ́ẹ̀ àwa ya fọ́tò ibẹ̀ àwa agbè sórí social media àwa máa ní olúwa ó ṣe o máa wọ ẹni tébi ń pa o ebi ń pa nítorí ó fẹ́ máa pẹ́pẹ́ àwọn kan ó fẹ́ káwọn kan lè rí ohun pé ayé òun ti dáa tán àwa ya fọ́tò àya gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ní àwa máa sọ fake testimonies ẹni tó yẹ kó ràn án lọ́wọ́ àwa rí i bẹ́ẹ̀ kò wá ní ràn án lọ́wọ́ àìláròjinlẹ̀ ni àròjinlẹ̀ òun lò kété ní o tí ò kété tó fi kọ́lé ẹ̀ ní ti ẹ̀ṣẹ́. ẹni mo bá sọ̀rọ̀ láàrin wa ni mi ò mọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé mo ń bẹ́ nìkan sọ̀rọ̀. Ní ẹsẹ̀ karùn-ún wa sọ pé olúwa ń sọ, ejò wa ń sọ pé nínú nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ sì mọ rere àti búburú. Ó wá ń sọ fún báyìí pé àkùkọ gàgàrà ni o, tí kò fẹ́ kí tẹlòmíì kéékèèké ó gbé rí o, pé òun lọ́lọ́run ẹni tó fi yín sínú ọgbà, tó ṣètò àti jẹ àti mu yín. Ẹnìkan wá ń sọ fún yín pé ìràwọ̀ yín ló ń lò, pé àkùkọ gàgàrà ni, tí kò fẹ́ kí ta bẹ́ẹ̀ kọ. Ó ní Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ pé tẹ bá ti lè jẹ èso yẹn bẹ́ẹ̀, pé ojú yín á là, ẹ wá dàbí Ọlọ́run yẹn gangan. Ẹ kàn dá ayé tiyín lẹ̀ ni, ẹ dá àwọn ènìyàn tiyín náà lẹ̀, ẹ dá ọgbà tiyín náà, ẹ dá sílẹ̀. Àìláròjinlẹ̀ ni mò ń padà bọ̀.
1: Ǹjẹ́ ò ń fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kankasi àtàbí olókun léa after federal government guest kọlẹ̀ Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́. Come and experience undiluted praise, deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ. Apostle ìrántí Hawaii kí ọ rọ́kú on fire Apostle Francis Olumide Claudio bàbá ìjẹun ní ìtumọ̀ Reverend Omoni Ìlọrẹ àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tún wọn dálẹ̀ ìpè ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá ọ̀sán. Every Tuesday like Bíbélì Bible study bẹ̀rẹ̀ lágo márùn-ún ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́. Every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe. The will of God must prevail. Lágo mẹ́sàn-án àárọ̀ títí dago méjìlá ọ̀sán. First Friday of every month ni ìṣọ́-òru àsọtẹ́lẹ̀ máa ń wáyé. Aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere léyìí ọ̀sọ́ka. The Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ pè sórí 0816305060. Má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan, wá ní ìrírí ìbápàdé rẹ̀. Jésù Olúwa.
0: Àròjinlẹ̀ ni ò sí, màmá yìí dẹ̀ gba ọ̀rọ̀ tó sọ yẹn, ó gbà á. Bí wọ́n mọ̀ ṣe máa ń wá sọ̀rọ̀ olóore ẹ̀ létí ẹ̀ mà nìyẹn. Bí wọ́n mọ̀ ṣe máa ń sọ̀rọ̀ aláìṣẹ̀ kan létí ẹ̀ mà nìyẹn, tí wọ́n náà dẹ̀ gbà á bẹ́ẹ̀. Má dẹ̀ gbàgbé o, bí èlé sọ pé ó ní ìwọ ò dẹ̀ gbọ́dọ̀ gba ìhìn búburú sí ẹnì kejì rẹ o. Bí ẹnìkan ṣe máa rò á bínú ènìyàn kan, ó ń bínú ẹni yẹn, ó wá dọ́dọ̀ ẹ, ó kàn sọ àìdá nípa ẹni yẹn, ṣùgbọ́n kò ní sọ débi pé ṣe lòun bínú ẹ̀. Ọ̀rọ̀ tó o dẹ̀ wá gbọ́ yóò ọ̀rẹ́ ẹ̀ ni o, ó dẹ̀ bẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀. Ìwọ náà wá gbọ́ ohun tó sọ yẹn náà, ló gbé e lọ bá ẹlòmíì, ló wá ń gbé àgbákò yẹn kiri bẹ́ẹ̀. A wá yá ìṣẹ̀lẹ̀, a wá ṣẹlẹ̀ sí ẹni yẹn, ààbò a wá padà, torí à ń pe kinní kan ní law of karma. Bíbélì dẹ̀ sọ pé ó ní kí n sọ fún ẹ o, ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà o. Ó ṣe ra àròjinlẹ̀, ọ̀rọ̀ tó sọ fún ẹ yìí, ọ̀rọ̀ lágbájá yìí tí wọ́n sọ, ṣó lè rí bẹ́ẹ̀ ṣá? Ṣé mo rí ẹni bẹ́ẹ̀ ṣá? Ṣé bí mo ṣe rí irú ènìyàn báyìí ni? Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kí ló dé tó hùwà bẹ́ẹ̀ sí? Ṣé ó hu irú ìwà bẹ́ẹ̀ sí mi ṣá? Kí ló dé tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ọ̀rẹ́ wa jẹ́ ń sọ kinní fún ẹ. Bàbá lè ní àròjinlẹ̀, a máa ń jẹ̀bi ìpinnu ẹni. Àìlè láròjinlẹ̀ ní mú ni jẹ̀bi ìpinnu ẹni o. Bíbélì wá sọ̀rọ̀, ó ní nígbà tí obìnrin náà sì rí i pé igi náà dára ní jíjẹ, àti pé ó sì dára fún ojú, àti igi tí fẹ́ múni láti gbọ́n, ó mú nínú èso rẹ̀, ó sì jẹ́, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú, òun sì jẹ́. Wọ́n kọlu ìṣẹ̀dá wọn, wọ́n kọlu Ọlọ́run, wọ́n kọlu olóore wọn, wọ́n jáwọ́ wọn lọ́wọ́ ẹni tí ń mú wọn rìnrìn àjò. Wọ́n yọ ọwọ́ wọn kúrò lẹ́ni tó fẹ́ mú wọn sọdá. Ìṣubú dìde, ó dẹ̀ bá wọn, ó dì wọ́n mú gbàgì. Wọ́n ṣubú, wọ́n kọsẹ̀ lógedengbe, wọ́n ṣògògò, wọ́n dẹ̀ dojúbolẹ̀ wọ́n ṣubú. Àwé, ẹni mò ń bá sọ̀rọ̀ ń bí mi ò tí ì mọ̀ o, ṣùgbọ́n ọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ yìí. Ẹlẹ̀tàn wá ó tàn wọ́n, ó tàn wọ́n o. Wọ́n jẹ èso tí Ọlọ́run sọ pé ká má jẹ yẹn. Wọ́n dé à Ọlọ́run, wọ́n jẹ èso yẹn. e je ka wa wo consequence e ka ti wo gan nigba tan jesu un to mu wa je na ni pe o ti gbo sermon teni yen preach fun wi pe e le ku o kan je pe oju yin ala ni to du yin ba ti wa la tan e wa e da bi olorun yen gan fun ra yin e wa da eniyan ti e da e wa tun da ogba ti yin na e da e wa ku ni abe isakoso olorun gan fun ra emi ote ni ka ni o se se be ni o je wi pe oju won ala won a da bi olorun se ti ri pe won fe ku ni abe isakoso olorun yen ni e be ibere wa ni pe kini olorun wa se fun wa bayi tan fi ri pe o ye ka ku ni abe isakoso e be leyin kokan ti ma nse e o ti e ko mo lewon awon pastors e kan de fa ijoya ni e paro mo ga yin sin e paro mo e wa lo ra yi ati agu e wa bere church ijo iyapa e bere ijo ote o po ninu yin ko duro gbadua lenu oga nkan e wa ya be e bo lo tin se yen e bo tin se lo gan bayi ebi o wa se de gan la ti mo bayi ore wa o oro nla mo de nso fun eyi o o larojinle ni ka lo larojinle ni wa wa ro ola o mo nta nso igan iwo to n digun jale to je pe tolopa ba nbo bayi o le sa loni ere wa lese ai larojinle lo nse e to ba larojinle ni wa wo pe nigba kan de nbo o ti agba ara arugbo ara wa de ki ti e wa saisan gan bayi o pe laye arugbo wa de o le sare mo bo joko segbe ile gan ti leyan wo bayi to nwo bo bayi o ni le sare mo o larojinle ni to ba ni arojinle ni wa pa ise to nse yen ti o wa wa ma sise to legitimate ai larojinle ni ka lo larojinle iwo to nse aloko lohun kigbe pe to ba ti lo tan olohun wa wa be si kigbe bo ba ni arojinle iwo ga ro be pe ateniku ateninu ojo kan sa won ajo pade o larojinle ni ai larojinle o lo fi nse awon nkan to nse yen mo ni ibere kan nibi ati gbo wi pe won fe fun oga birikila kan ni award agbori agbo wi pe won fe fun pastor kan la award agbori agbo wi pe won fe fun eni to nsise ijoba kan la award agbori se ti gbo ri pe wa fe fun oga ara olosa janduku kan o pe o fe wa gba award ni adegbemile pe e je ko wa gba award se ti gbo ri e gbo ri ati gbo pe ile to wa loke lohun yen fogamensa lo ko teacher ni lagbaja yi se to ko nurse ni eni yen se to fi ko e iwo le ri na wo sin be ti won wa fi so pe jagunda pa ni kan lo ko le yo so ma be ka ni o larojinle ni wa ro wa wa ri wi pe ki ma se nkan to lo titi wa wa mowo ku nbe ai larojinle won lo se fe se yan nibi baba o larojinle ni tori to ba ro daada eniyan lo ran niyan lowo o ya wa so fun mi o eni olorun ko ba ran e lowo so fun mi ba eni to mo tori ko si eni to mo eye to ma je eso lori igi aba yen eye ma nje o ma nje eso e eyan awon eye wa n fo lo bayi ta lo le da mo pe eye ile this particular bed won lo ma je eso to wa lori igi ko se n to mo be lo se ma bi ti iranlowo e ti wa baba ni emi o gbe oju mi sori oke won ni o ni nibo ni iranlowo mi yo ti wa pe ibo lo ti ma wa o tun mo si won pe ko se ni to mo boya o ti da oluranlowo e o ti da loro funra e o mo ai larojinle ni ai larojinle won le se ja te ja baya siriti lagbaja fi si e lowo lo wa n tu kakiri be o ro jinle pe ija ma le pari o larojinle ni to ba larojinle wa mo wi pe eyin ni ohun bo ba ti so jade bayi o ti fo niyan ko se ko pada mo se wa wa lo so awon oro to so yen mo ni oju e wa kere nigba yen ai larojinle ni ro daada ro ko ro daada ngba ta je eso yi tan oju won la looto o be ni nkan ti baba yen so fun won tejo yen so fun won to so pe o ni oju won ala ni verse 7 so pe o ni oju awon mejeji si la won si mo pe won wa ni ihoho won si gan igi opo ewe opo topo won si da ibante fun ara won oju won la ni tuto won ri pe won wa ni ihoho sugbon won o dabi Olorun oju to la yen o lo le won po ninu ogba idera yen oju won la ni tuto o sugbon won to gbe won kuro ni ogba idera niyan o lo ti to ati lododo oju won la be gege ni o eyin iyawo eyin oko eyin omo eyin olujosin eyin olori esin oju ni la ni toto olori esin oju ni ti la bayi se mo pe ti kuro ni be se bere ijosin yen tori oju ti la e o se service ni be se bere lojo si yen mo oju ti la e ti se bi pe e ti wa lu oyinbo lai de airport ri o iyawo se mo pe oju e ti la o lo se dide mo oko e oko se mo pe oju e ti la o lomo birin yen o se da mo loju e mo omo oju yin ti la bayi o o le se wan siwaho nile eyin olujosin oju yin ti la nibi te ti njosin bayi ibe o fit yin mo ko fayin mo e wa n ba opo ijo opo eniyan e n ba won lo be oju lila ni bibeli wa so wipe o ni nigba ti oju won la tan won wa ri pe ase ihoho la wa nigba ti won wa fe tun ara won se bayi won wa lo gan ewe po ewe emi o ma ye wakati ti ewe yen le lo lara won ko to di wipe ewe yen ko folofo ore wa o be loruko Olorun ru arojile o igbese to fe gbe ro ko tutun ro dada apostle Francis Olumide Claudio nkan ti mo nje niyan o ma gbagbe o ru arojile e se o da bo
1: Ǹjẹ́ o fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kàǹkàsí àtàbí olókùn léà after federal government guest kọlẹ̀ Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́ come and experience undiluted praise deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ apostle ìrántí àwáyé kí ọ rọ́kọ̀ fire apostle Francis Olúmídé Claudio bàbá ìjẹun ní ìtumọ̀ reverend Ọmọní Ìlọrin àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn dálẹ̀ ìpè ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn àárọ̀ sago méjìlá ọ̀sán every Tuesday lẹ̀kọ́ Bíbélì Bible study bẹ̀rẹ̀ lágo márùn ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́ every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe the will of God must prevail lago mẹ́sàn àárọ̀ títí dago méjìlá ọ̀sán first Friday of every month ní ìṣòro àsọtẹ́lẹ̀ máa ń wáyé aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere léyìí ọ̀sọ́ka the Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ pè sórí 0816 3050 610 má kàn bọ̀ nípa Ọlọ́run nìkan wá ní ìrírí ìbápàdé.

0: ọjọ́ máa gbọ́ ni.
1: Ọ̀la màkẹ́ máa láàárọ̀ dé.
2: Àríyé láàríyé
1: o. Alẹ́ ló dé òbèrè mòye o.
3: Ó dé ó balẹ̀ bàgẹ̀ sórí àdàbà. 88.9 FM lálálẹ̀ Thursdays. 8:30 PM Bàbá Ìlara on FM. Ẹ tún pé kí n gbọ́. Bàbá Ìlara on FM. O káre láyé ètò kan ṣoṣo bí ogún bí ọgbọ̀n. Lédè Ìlara mọ̀kí tẹ̀ríà. Ọmọ yín Akinyemi Michael. Tí gbogbo èèyàn ń pè ní Bàbá Ìlara. Yóò máa túkọ̀ ètò. Lédè ìbílẹ̀ Ìlara Pọ́nbélé. Gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run. Ẹlẹ́sìn àbáláyé ilé-ìwé Hotel Bakery. Ẹni fẹ́ ṣòkú ẹ̀gbà ìṣílẹ̀ ìfinijóye. Ọjọ́ ìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ ìpolówó ẹ̀ wá sórí ètò Bàbá Ìlara on FM. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe MC lójú ago. Bàbá Ìlara gbọ́n sókè.
4: Ìpàdé mi ọmọ Akinyemi Michael lórí ètò Bàbá Ìlara on FM. Lágo mẹ́jọ sáago mẹ́jọ àbọ̀lé jíjọ Thursday. Kété ènìyàn alẹ́ gbàrà òkè. Ìlara mọ̀ kí ìjàrẹ́ ìbulẹ̀ ìpógun èrò ìṣàrun ìrẹsẹ̀ ààyè tí.
5: Ìkọta ìbùjí àárọ̀ mẹ́mọ ládùn.
4: Láti mọ̀ rí o. Ìjọ ètò tẹ́rẹ́ alẹ́ yìí o. Yá gbẹ́lárugẹ kí gbé kolówó ọjà rìn rán sórí ètò òun o.
3: Fún ìpolówó ọjà ẹ pé Bàbá Ìlara sórí 0806023072.

0: lati bere pepe la won baba nla wa tin fi ewe ati egbo dabira to sin je fun won ni gbogbo ona lati ma wa je ki ogun awon baba nla wa yi parun la se gboro samule lona igbalode se ni moju ogun ni pobi nire nje ti gbo nipa AAT Trado Medical and Natural Health Clinic ile isegun ibile to wa ni number 73 osinle quarters legbe ibo church akure ni pele ondo dibi ti won tin se toju ti won sin po ogun ibile po lona igbalode ohun oniruru ona bayo lati kojo opolopo ogun tin ja ida laye se o ti sare sare o dabi eni pe ko si ona bayo fun omo gbianju lati se abewu si AAT Trado Medical and Natural Health Clinic to wa ni number 73 osinle quarters legbe ibo church PO Box 1585 akure ni pele ondo fun alaye siwaju si e pe Adebayo Samuel sori 08034447184 08034447184 tabi ke lo sori ero kayelujara won www.agbamiayetrado.com AAT Trado Medical and Natural Health Clinic ibi tan tin fewe ategun dabira bi tatijo
1: ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́rùn tọ́mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
2: fújẹ́ǹtò tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi. Ọtí ẹlẹ́rìí dòdò ti lẹ̀yẹ àti tòkè òkun fún gbogbo àwọn tó gbáláfẹ́. Gbogbo ìgbàlọ́tí tutù yìn. Débẹ̀ kó dasọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọn gba yìí ó tún gbáláfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, fújẹ́ tòtẹ́ tún nílé pé fújẹ́ tọ́lángàz. Mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọ́n fi ń ṣí. Pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment. Ẹ máa bọ̀ ní fújẹ́ǹtì ọ̀la gas. Ara ọ̀tọ̀ gan ni car wash wà. Abala ọ̀tọ̀ ni fújẹ́ǹtì cookie gas náà tún wà nbẹ̀. Ní laundry department tí wọ́n eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
1: Yàrá ibo l'address ni o.
2: Fújẹ́ǹtì ọ̀tọ̀ wà ní kilometer 26 Iléṣẹ́ Àkúrẹ́ Express Road. Ládojúkọ Road Safety Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ̀ yìí
3: 02-8508-0821-203-850-28.
4: Fújẹ́ǹtì ọ̀tẹ̀ níbẹ̀ la lọ.
5: Ǹjẹ́ o ṣetán láti gba máàkì eléyìí tó dáa jù nínú ètò ìdánwò jamb rẹ kí o sì wọlé sílé ìwé gíga? Àkókò náà rèé níbi ilé ẹ̀kọ́ Basam College of Advanced Educational Studies. Ṣíṣe ṣàgbékalẹ̀ ètò ẹ̀kọ́ jamb olóṣù méje pẹ̀lú àwọn olùkọ́ tó rí wọn pé bẹ́ẹ̀ làwọn àkọọ́lẹ̀ eléyìí tí a ti ní nípa àṣeyọrí aláìlẹ́gbẹ́ wa yóò máa ṣe ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ láti ṣe dáadáa nínú àwọn ètò ìdánwò yín. Bákan náà ni wọ́n tún bá ní ṣe forúkọ sílẹ̀ ètò ìdánwò WAEC, NECO, JAMB àti NAPTEP pẹ̀lú àmọ̀ràn fún àwọn akẹ́kọ̀ọ́ láti mọ irúfẹ́ yòówù fásitì tí wọ́n lè wọlé sí. Bẹ́ẹ̀ tún ni ètò ìkẹ́kọ̀ọ́ wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ìdánwò WAEC, NECO, NAPTEP àti JAMB. Ìpele ìkẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ni yóò máa bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn òwúrọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́, tí ìpele ìkẹ́kọ̀ọ́ kejì yóò sì máa bẹ̀rẹ̀ ní aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́, bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé sí ọjọ́ àbámẹ́ta ojoojúmọ́. Pábánbarì ẹ̀wá tún ni wípé ààyè ilégbèé wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá ń bọ̀ láti ọ̀nà jíjìn fún ètò ìkẹ́kọ̀ọ́ olóṣù méje ti JAMB, eléyìí tó máa ń gbéra sọ ní gbogbo oṣù kẹsàn-án ọdọọdún. Basam College fíkalẹ̀ sí number 38 Ajégúnlẹ̀ Street lẹ́gbẹ̀ẹ́ Freddy K nílùú Làrámọ̀kì, ẹ̀pẹ́ 0703-671-0638.

number kan dodo 883 medical ke le osile quarters la korele 0803 4447184 lo le 0803 4447184 ti kan dodo Fugent Oil and Gas at Fugent Hotel le 081 203 205028 lẹ́rẹ̀kan sí 081 203 205028 ti Basham College kọ́mọ̀ rẹ̀ bá fẹ́ ṣe ìdánwò jambu àbẹ̀ ìdánwò láti yọ yunifásitì lọ sọ́dọ̀ Basham College ìyàn lábọ́ láàtọ́ ọ̀sán náà lọ bí kọmọ wọn ayé òjú àti kẹ ni se for bayan ya gbegbagi omo kan e mo isiro kan ba bo kan ya se eto isiro le university se mo fa ile ya gbegbagi ato sona lati yo do ya sibi ko da number ko dodo Basham College le 0703 671 0638 le kan si 0703 671 0638 jo wa mi si waju

0: ajẹgbẹ́.
1: Ẹ̀yin èèyàn wa, a kí n káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
0: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́. Ọjà tuntun ta ilé
1: fẹ́ dá. Ilé ìtajà ìyá Chika. Lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọ yọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọ jò. Ẹyin tẹ́ ẹ ti di wọ́ọ̀dì sẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o. Àgbóhùn ìyá, àgbóhùn ọmọ o. Gbogbo aláboyún àtẹ̀yìn tẹ̀yẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí. Kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó. Kò séyìí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní nọmba 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀n lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bébí kárìà, bébí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ́sibítù níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika. Ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o. Ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ̀, Lókè ti pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pábánbárì wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika lókún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé àjẹmọmọdún àjẹmọmọdàgbà Cerelac lónírọ̀rọ̀ Nan tàbí SF Gold gbogbo ẹ̀ ló wà. Tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni. Ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà. Pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí. Wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn. Pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣídà Road kò lè dí yín lọ́wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta Ararọ̀mí gangan ní nọmba 1 ló wà. Kò síbi tẹ́ ò lè gbà débẹ̀. Ẹ máa bọ̀. Iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dí yín lọ́wọ́ o. Ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Ararọ̀mí Àkúrẹ́. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 08036258239. Ẹṣẹ́ a ó máa retí yín.
2: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tí wọ́n pè ní Retida Property Enterprise. Ẹ kúṣẹ́ ní Retida o.
3: Ẹ káàbọ̀ olóòtú. À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn yín pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé, generator, à ń ta phone, a tún ń ta solar.
2: À ń wo àwọn blenders lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi.
3: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣìn pátá tí ẹ lè lò ní ilé, òun la ní ní Retida.
2: Ayi says chest freezer gagara yìí ilé tó tóbi o.
3: Bẹ́ẹ̀ni, freezer ńlá àní Retida, àwọn ṣílà yẹn.
2: Àwọn washing machines tí a wà lápapẹ̀ yẹn náà ń bọ̀.
3: Ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine, àní. Àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn, ilé tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn, àní. Bó ṣe standing gas tó ní oven ni, bó ṣe standing gas eléyìí tí ò ní oven ni, bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ṣáàjì, tí iná ṣáàjì, tí solar náà ṣáàjì, àní gbogbo ẹ̀ pátá.
2: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ ní a ń gbọ́ pé ó ní bí ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tó lè máa ń rọ̀ wọ́n lọ́rùn. Ọdún owó dẹ́yìn gbígbà.
3: Bẹ́ẹ̀ni olóòtú, tẹ bá san 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira, mo fi ṣe àpèjúwe ni o. Tẹ bá san 40,000, a máa gbé fún yín. Ṣé wá rí 60,000 tó kù yẹn, ẹ máa mú bóyá oṣù méjì ni, àbí oṣù mẹ́rin, àbí oṣù mẹ́fà láti fi san. Oṣù mẹ́fà lélẹ̀yìí tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀ wa. Ẹ lè mú bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san, àbí oṣooṣù. The month tí èèyàn bá ṣe ń patronize ọ̀tá bá ṣe bó ṣe ń rajà sí, the month yẹn ló máa ní àǹfààní láti lè gbé ọjà
2: sí. Tó dẹ̀ ń sanwó kíá.
3: Tó dẹ̀ ń sanwó kíá. Ló ṣe máa ní àǹfààní láti gbé bí ọjà mẹ́ta pọ̀ bí ọjà méjì. Ó dìpẹ́ǹdì bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sanwó kíákíá. Àǹfààní tó wà fún àwọn customers wa ní àsìkò yìí ni pé àwọn kitchen kiri tó ṣẹ̀ṣẹ̀ dé báyìí tó ṣe
2: ó àwọn ọjà tuntun
3: tí ó ti kọ́ mọ̀ tó ṣe pé kò kọ́ mọ̀ ó wà ń lẹ̀ báyìí fún àwọn customer wa pẹ̀lú buy now pay later system.
2: Buy now and pay later system at Retida. And for the people that want to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure.

0: money sharing trading store ni oke odo money sharing ni awa fun ti e ba fe pe wa lori ero ayelujara
1: on telephone number
0: yes sir 08 6193 12 83
1: again
0: 08 6193 12 83
1: ito ojo odun tesiwaju bayi ati wa ni Ade Souvenir Homes to wa ni number 192 Arakale Road ni itosi Tipa Garage Junction nilu Akure o de nkan to be ba awon customers wa so lasiko yi ekuse ri Ade lo
0: yes I
1: kilo yi ba awon customers yi lasiko yi
0: ewo eyin customer mi mo ni ke lo fokan bale mo so fun yin pe te ba fe se party ni oku agba ni isomo loruko ni isile ni layo layo ni gbo nkan party ebun lori sirisi lanta ni le se Ade Souvenir Home ewo ko si ye te mu gede ise Ade Souvenir Home te ni ri ebun ra o ko si nkan ohun to kun loju agbe te ina o le ri pe ani to wa o lori sirisi ani dress lori sirisi ani pen lori sirisi ani o sirisi owo bottle salara ambara ani iron ani blender ko si yohun te ko le se Ade Souvenir Home ti e ni bandi ko si yohun te le fi raja o so price lanta emi o ki te yohun gbogbo awon customer me dem be also prices lanta te ba fe ra yin logun logun logbon logbon ile ise Ade Souvenir Home ni ke ma bo price ta ma fe won ton tuta owo la ma fe ina te fi se party o so fun yin pe ori seri seri seri seri seri seri seri I have 300 plus different items ninu 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa so pe ironi o e pa 1000 capacity ni all yin ni a to gbangba sun loye egba feed ni egba feed lo e fe kun gbogbo won general souvenir and ato bank batch lo re gbogbo won customer wa ton ba wa do po go mo pe yes ile se Ade Souvenir o ma ke party ade ke disappoint te ba de bi logun logun logbon logbon e ma re ko a wa ni ilu Akure ni 192 opposite Tipa Garage ni ilu Akure ni Arakale ade ni branch na ni Ondo Town ati wa ni 117 okay lisa opposite AUD primary school te ba de AUD primary school adoju ku e bayi ninu Ondo
1: e ba so phone number si awon e ma pe yin si bayi
0: phone number wa ni 07031031602 e kin tutu mo le kan si 07031031602 fun awon olomoge igbalode antebu igbalode aesthetic pleasing item we have trendy beautiful souvenirs you can reach us on Facebook Instagram TikTok Ade Souvenir Home
2: akiyin o e kaabo si ile ise jauni to wa ni number 57 oba osupa road ni hospital road nilu Akure be ti mo ile ise jauni fun oja to quality to de ni edinwo to rorun julo fun awon rugs lorisirisi quality rugs ni o shaggy center rugs lorisirisi patterns mobile center rugs window blind venetian blind plastic chairs and tables stone decks and chairs awon aga ikowe fawon omo ile iwe ti won fe ka kayege seri awon student chairs and desk wonyi lati factory wa ni o eyin to ti ko ile iwe yin tan e te o fe ki awon obi ki won damu ki omo se wahala nko aga kiri e wa fe ko aga ati desk si gbogbo yara ikeko to wa ile iwe yen e wa ba yin supply e to any length ko si iye te fe te o ni ba nbe awon security and metal doors feyin te fe ko si le yin design footmats lorisirisi awon office furniture titi dori awon cabinet awon banquet chairs and banquet tables feyin olo hoteli event centers gbogbo tabeyin to je wipe e ri aye te le ko awon banquet chairs wonyi si te ti se awon aye consultants si ile ijosin yin ni office yin ni si ile iwe yin ni te fe ko awon banquet chairs wonyi si ti won nilo l'office yi jauni ni ke kan si tori ko si kalo kabo loro ti won o eyin te ba wa debe te o ba ba ninu awon products ta daruko won yi atawon materials won yi a je wipe factory kokan o ti se jade ni won kale si number 57 oba osupa road ti won pe ni hospital road nilu Akure e kan si won e tun le ma pe won sori number ero ibanisoro iwonyi
3: 08153537777 tabi 07039126963
2: lẹẹkan si
3: 08153537777 tabi 07039126963 6963.
1: Orí ètò ọjà ọdún náà la wà báyìí, a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní bàbá òkè ogun.
4: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀rẹ̀ láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n á máa jẹ nǹkan lóríṣiríṣi, wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́, ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura, ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò, egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní kankan míì nínú, ewé àtegbò la papọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí ni wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rò òun ni. Bẹ́ẹ̀ ló ní bá ṣe wàhálà bí báyìí, a rí pò ti rẹ̀hún. Bẹ́ẹ̀ ló ní bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì tọ́jú pé bóyá ńgbà tí ó fẹ́ ṣe nǹkan àládà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí rún òun ni. Bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí, bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú, kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú, ta ní egbòogi 24/7 Aba Mistor yìí nínú ilé, lágbára Ọlọ́run, a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bàbá jí láàárọ̀ náà ká tó sun kóhun nínú kinní wa, ká kọ́kọ́ mú mi láàárọ̀, ká wá gbé egbòogi 24/7 Aba Mistor yìí, ká tún gbé sínú ara wa. A rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ ọ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi láà máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Aba Mistor wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Aba Mistor, wọ́n pe nọ́mbà yìí 09160 62 62 53.
2: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmini Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes, àsìkò yìí lẹ máa rira lẹ́dínwó, torí ọdún la fi ṣe. Àwọn aṣọ lóríṣiríṣi, Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers, lè fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dínwó. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmini ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less, tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmini Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ́ fi kó gbogbo ìfàyí kúrò ńlẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí, ẹ bọ̀ ní Yodmini. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmini Shoe and Boutique kalesi number 85 idojuko Akure City Hall, number 85 idojuko Akure City Hall, Obadeshida Road, Akure. Bakana ni won gba osise wo, won gba osise ati awon omose, awon staff ti o baba won jise ati awon omo ti fe kose ni factory. Telephone 080-345-20455 àti 080-32-297823. Christmas sales ọjà ọdún ní Yodmini Shoes and Boutique. Ó ti bẹ̀rẹ̀.
1: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ̀yà tí wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbó báyìí tó wà ní Democracy Park ní Ìsọ̀lọ̀ Junction nílùú Àkúrẹ́. Àyàbá kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
5: Ẹ ṣe olótú, ó máa kẹ́kẹ́ mẹ́ta, wà tún rí yín lọ́dún ìyá. Káàkiri máa ilé ẹbí tó ń bọ̀.
1: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ilé iṣẹ́ yìí náà, ó ń tẹ̀ ń gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
5: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba wọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́. Pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí, Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé agbọto fun won o ba olara mu alega won bi to pe ohun ti olorun fun mo atokun na o to wo ti olorun fun gbogbo awon lo wa bi o
6: atokun ya to bi lowo ojo olorun fun amaro o ka o bi lara ju okuri lo
5: ara o ka ko ina lara o tori pe igba mi problem ele wa lara okunrin se je tin si kiso obin kan lo ma wa ta ba de ti treat won olorun de ma gbowo mi sise fun won in fact inu won du ni mi sha ni e ma dupe lowo olorun emi ko lo se awako ni afa
6: mo wo yin se ni
5: lati se fun bo ko se ri ni e ma de sun e ma bo ni se fe mi alagbo olorun gbowo fe mi alagbo sise gan o fa sari wo ti o mo bi ti ile se wa wa o wa ni solo junction ni egbe democracy park wo sha bere pe fe mi alodo fe mi alagbo lo o ma mu ododo mi
6: ari pe oro ina awon bi ina ni lati so eku se o ile se femi alagbo
7: yes eku dede ro iyawo femi alagbo lo so ti office wa wa ni isolo junction legbe democracy park iyawo obirin ti o romo bi ko ma bo yin ile se wa o a fun won ni ogun to gbe won de ma ri omo gbejo ko to di odun to nbo
6: e ba so address ati phone number ta won ma pe yin sile kan si
5: phone number wa ni 070-653-2-683 office wa wa ni solo junction legbe democracy park ibelawa 070-653-2-683
6: ori eto ojorun na lawa ati wa ni ile ise ts furniture to wa ni dudu yemi lane eni oyimekuro nilu akure eku se ni ts furniture
8: ese atokun ile ise wa ni ts furniture nigeria limited ta wa ni number 2 dudu yemi lane opposite oyemekun grammar school awa na la wa ni waju works tele tele o sugbon lese wa ti fi kan le si number 2 dudu yemi lane opposite oyemekun grammar school ni bi ta ti se orisirisi aga orisirisi bed orisirisi chair dining table ni o dining chair ni o kitchen cabinet ni o wardrobe ninu yara re ni o eyi to je ti nigeria wa nbe eyi to je to ko ku wa nbe iwo na to je pe boya olorun ti saanu re pari ile re o fe se furniture gbogbo mu ile re latokede le to wa sori ero bani soro 080 34 70 88 72 tabi 091 67 82 39 80 080 34 70 88 72 ilese ts furniture nigeria limited lati fi gi dara orisirisi awon orisirisi chiare eleyi ti nigeria ni awon eleyi to ke okun ni nigba ti won le ba de lese wa ti won le ba wa wo o ri pe orisirisi nkan lati fi gi dara ti bi bayi eyi te ba wa raja losun to koja eyi te ba wa raja nigba to sun ti bere na gbogbo yin na lati ki o bo ba kole ayote ko wa silese ts furniture nigeria limited ta wa number 2 dudu yemi lane opposite oyemekun grammar school ta wa se gba office ti eni o fe se furnish office re pele se ts furniture a wa bo dara silese re to je pe ngba ta customer mi le ba wo be won ma gbe eh o gbe nkan gidi joko leyi to si je pe owo owo gara a ni fowo na a ni fowo ni olara bala wo ti e tin lo chair kan ninu ile re o wa ri pe chair yen ogun omo abo ti gbo je ni gbe wa sodo wa awọn ọbọ sọ di titun bẹẹ o si fẹ fowo kun ni tọ bayi ta ti se kalẹ ko se iti oro wa lọrun ni ileiṣẹ ts furniture awọn mẹẹ la wa niwaju works tẹlẹ tẹlẹ o ṣugbọn a ti ka fi dikalẹ si number 2 dudu yemi lane opposite oyemekun grammar school 080 34 70 88 72
9: Aba n sọrọ nipa awọn to n ṣeto irin ajo lọ soke okun America, Canada, European countries. A le fọwọ́ rọ Evershine Films and Travels Nigeria Limited. A le fọwọ́ rọ wọn sẹ́yìn. Atogbagba Sunoye. O ti lé ní ogún ọdún ta ti ń kó àwọn èèyàn lọ soke okun tí kò buwa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni.

0: UK nkan e ma je kan tan yin je o ile ise Vashayin Films and Travels Nigeria Limited o koja be e ma je ki enikeni fi enu fi egan ile ise yi ti wa ti pe olohun be duro ti wa ile ise to wa ni office kan soso ti o sakiri to de ti le logun odun ti won ti wa nbe ka dupe lowo olohun eni to ba mo pe gan janaku la so ipe tere o tun ko ile ise Ever Shine Films and Travels Nigeria Limited won koja be
1: ipe ile ise Ever Shine sori number yi 09036964322 like kan si 09036964322.
2: Eto ojo odun tesiwaju ati wa ni Ezedok Food bayi to wa ni Onyarugule Industrial Park nilu Akure e ka bo lori eto ojo odun
3: e se olotu adekun mo odun lati le se Ezedok Food Limited nilu Akure ta kale si Ondo State Industrial Park fomo Onyarugule Market ni bi ti won se new flyover si ibe lati ki o gbeyin ni bara wa opo ise o ba rowo yin o awon product wa lati gbede o Ezedok pounded yam flour iyan fufun lati se si gere fun tele je ati ni Ezedok coco yam flour no tun wa tan pe ni mani mag ara le se Ezedok Food Limited no ni ati ni Ezedok yellow yam powder fun yin lo to ti wa ni iyefun ta ko le ma ro be a ni Ezedok pa plus flour yi ati fun sise awon eroja si fun awon omo wa lati osu mefa ati ti de agbalagba be si ni a ni Ezedok banunu ni iyefun a ni obe iba iyefun na a ni soya milk na ta ti se laro oto na ta le ma mu ta le fi mu ti ta le fi mo awon oki ta se fura wa nile bẹ́ẹ̀ ọ̀nà àti ṣe irú náà irú gbígbẹ́ a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi a ṣe ilá ta ti gbẹ náà ewé gbígbẹ́ náà dẹ̀ wà náà ta ti ṣe náà a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi irú wà a ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ínmọ́ín gbẹ̀gìrì àti èkúrú a dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup a ń ṣe oríṣi àwọn spices bíi ginger garlic turmeric fenugreek fennel gbogbo ẹ̀ lání ni ilé iṣẹ́ wa cinnamon a ṣe oúnjẹ o lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ ṣíṣe là ń tà rárá o oúnjẹ láti ṣe sí ìyẹ̀fun tẹ́ ẹ wá lọ sèparí nílé yín òun là ń ṣe nílé iṣẹ́ Ezedok Foods Limited a tún máa ṣe cargo náà tẹ́ wá fẹ́ sẹ́ndì àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín à ń sẹ́ndì aṣọ abáyan sẹ́ndì oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo a máa ń gbé iṣu gan iṣu tútù tó wọ́n tí ì ṣe rárá a máa ń gbé lọ Canada US UK kan sí wa ní ilé iṣẹ́ wa nílé iṣẹ́ Ezedok Foods Limited bákan náà a tún ṣe àwọn ohun mímu náà nílé iṣẹ́ wa Ezedok Zobo kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún pàtí yín àbáyín brand ẹ̀ a kọ orúkọ yín sáré fi píkṣọ yín sí àti tiger nuts yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí bẹ́ẹ̀ ní àná wà o àwọn oúnjẹ a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní N700 fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní pàtí gàrí ni fùfú ni kúkúrú ni gbogbo ẹ̀ là ń ṣe nílé iṣẹ́ wa èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹ fún àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní ilé iṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn lè kọ̀ sí wa ní ilé iṣẹ́ Ezedok Foods Limited kankan pátá pẹ̀lú wọn kan bá wọn máa ṣe ní bag kan lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn tó bá ṣe fẹ́ tó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà ṣùgbọ́n yóò yàtọ̀ yé papọ̀ ó wà fún yẹn tá máa fún ìbọn kọdúṣọ yẹn náà kò gara jù nọmba wa ni 08035383997 èkejì ni 08035780726.
2: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà á ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ AU's Hotel ní Lisa Road nílùú Àkúrẹ́ ẹtìmọ̀ wọn sí plumbing materials kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀ ẹ kúṣẹ́ ní Sanchez Ventures.
4: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
2: o. Ẹ pẹ̀lẹ́ o.
4: Ẹ ṣe ó gbọ́ni sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé a níṣẹ́ méjì tá à ń ṣe ní Sanchez Ventures. Plumbing materials nìkan là wá ń tà níléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá, òun lè máa bá níléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, àní ti England door, àní ti Nigeria made, àní bulletproof door. Títí wá ṣe ìrẹ́ nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Tẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi lọ́ba ti church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Sanchez Ventures lẹ́tí máa rí. Iléeṣẹ́ wa lẹ́tí máa rí popping machine tó ẹ̀ pọ̀ automatic ni tó ń bá tó ń bọ̀ òyìn àbí kọ̀gá á stop fúnra ẹ̀. Tó bá ti rí a tó ń bá tún dé a tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ̀ ní bá ní.

0: iṣẹ́ tiwa. À ń ta nurses, à ń ta retains. Tí àwọn èèyàn bá fẹ́ kó bí hotel àbí àwọn tó ń ṣe wíwà ọ̀sán máa bọ̀ lọ́dọ̀ tiwa, à ń ta fún wọn ní price tí ò tiẹ̀ gara rárá. Iye tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta nìbàdàn ní iléeṣẹ́ Samson's Version sí ń ta fáwọn èèyàn. Tí èèyàn bá rajà lọ́dọ̀ tiwa, tó bá lu ṣẹ́kù, à á tún gbà padà, à á fún lówó, àwọn kó tún fi ra nǹkan mi. Tẹ bá ra nǹkan lọ́wọ́ wa, tẹ bá ní ìṣù lórí ẹ̀dá padà. Nǹkan tá a bá ti nílè fún ní garanti, ẹ ní bá níléeṣẹ́ Samson's Ventures. A wá ní àwà ní Old Police Headquarter ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí. Ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kàn máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín. Ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
1: Ẹ máa sọ phone number sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449. 08266793449 tàbí 09058888750.
2: Orí ètò ọjà ọdún làwà a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
3: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí, Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn. Kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba ìgbóǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún ìtẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ara HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fi gbà gbogbo wà ní ìlera gbangba gidigba ní gbogbo ìgbà. Ó jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé
2: onílé iṣẹ́.
4: Bàbá kẹrẹ wà dé. Balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú lù dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fẹ́ra ìdákọ́lẹ̀ arẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pípìpì má lè gbẹ́pẹ́ má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ pé tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kìí ṣe ti bàbá kẹrẹ wà.
5: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777.
4: Bàbá kẹrẹ wà wà pé mi dé bẹ̀.
6: Bazo ọlọ́mọdáró bùn àìsàn.
7: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kọ sí mi.
5: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
7: Fóònù nọmba mi 08164122777.
8: Kí la mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ́ ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ́ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
5: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
7: Fóònù nọmba mi 08164122777.
8: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tí bàbá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágula, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ru ẹ ni, oríkèríkè ara ń ru ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀ tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀,
7: ló máa ń fa kí kapretọ kó má le ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbà bẹ wọlé mọ kapretọ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọmọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọmọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa
9: kàn sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
10: phone number mi 08164 12 277
7: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ aṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
9: kọ sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́
10: phone number mi 08164 12 277 lẹ́ẹ̀kan sí 08164 12 277

0: gbogbo ẹni fẹ ìrànlọwọ lórí iṣẹ lórí ọmọ pẹlú èyíkéyìí ibi tó ti nílò ìrànlọwọ ẹ kú oríire o torí ọlọrun ìrànlọwọ tó ṣèlérí tó rán wòlíì torí ìran tí ò ṣe báyìí tó ń gbóhùn ọlọrun ketekete prophet Ebert Taiwo Ojo ti CAC Covenant of Mercy aka Majemu Anumbo wá sílùú Àkúrẹ́ the apostolic visitation to the city of Àkúrẹ́ October edition wo ògúdọ̀ míì sí ẹ ọjọ́ tó lápẹrẹ ni October 10, 10:10 7 a.m. to 11:30 a.m. láàárọ̀ ní St. Thomas Event Center bypass junction opposite NNPC filling station Ondo Road Àkúrẹ́ wòlíì kì í ṣàdédé wọ̀lú láì jẹ́ pé ọlọ́run rán ó rán wòlíì Elisha sílùú Jericho owó ilẹ̀ wọn sàn the team I will help you máa ràn ọ́ lọ́wọ́ lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ kó máa múṣẹ o lè rí wa wò lórí ìkànnì prophet Taiwo Ojo lórí gbogbo social media handles CAC Covenant of Mercy.com àti Covenant of Mercy TV lórí Fritoya TV channel fún ìbéèrè ẹ pé 0902-965-6110 wá ó rí ràn lọ́wọ́ gbà.
1: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
2: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
1: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngàn.
3: Oya ẹ máa bọ̀ wá o.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
1: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
4: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́.
1: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
4: Grace 08032474686.
1: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni àpapọ̀ olóyè àti àwọn ọmọ ìlú àpọ̀mọ Àkúrẹ́ fi ń fàsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba Aládé Tóyìnbó Ògúnladé Aládé Lúsì Déjì ìlú Àkúrẹ́ fún bí wọ́n ṣe fi olúwa tuntun jẹ. Olú Babatunde Olúsọjí gẹ́gẹ́ bí olú ìlú àpọ̀mọ Àkúrẹ́ ẹ̀ṣùn wa o bẹ́ẹ̀ gẹ́gẹ́ la máa ń pe gbogbo ènìyàn síbi ìjáde olúwa tí ó wáyé ní Friday ọjọ́ etí ọjọ́ kẹsàn-án nu oṣù kẹwàá ọdún yìí nílùú àpọ̀mọ pẹ̀lú iṣẹ́ àti àṣà wa. Ìkéde yìí wá látọ̀dọ̀ àwọn olóyè àti àpapọ̀ ọmọ ìlú àpọ̀mọ nílé lóko àkú oríire.
6: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tíṣe ìyanu kàǹkàǹkà bambabamba fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon Fasting and Prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdí ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbá ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talákòó àṣíà ni wọ́n fi wọ́n fún ẹlòmíì. Káyìí ìrẹni kò tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ́ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson lolúwabọ́dẹdẹ tún ti gbáradì pẹ̀lú àgbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: A ò máa tẹ ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
1: Àgbòyìn ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo ògbọ́n nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yẹn lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbìn kankan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi abia ojú.
4: Ìlera lọ́rọ̀
5: àlàáfíà tayo.
6: Ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ nílé ayé ta wà yìí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti já sọ́run àsàǹtẹ tí wọ́n sì dẹ́mi ara wọn légbodò látàrí àìlè sọ̀rọ̀. ọpọlọpọ lo jẹ pe won ku sinu aisa latari aile ke gbajare pe nkan bayi bayi na lo se mi lagu ara ọpọlọpọ lo jẹ pe won ti ku sinu ogun latari aile so so ona ti oro yoruba kan to je oro gbọn eleyi ti awon aga ma fo bode to si ti din ti o je oro to gbaju gbaja kaakiri na fun omo to ba je omo ile ko ro ojire eleyi ti o so pe aile soro ni bere ori kini iwo na pari e aile soro ni bere keyan ko ijamba ti o ye ko ja oluwe keyan si ko ja ara e aile soro o ni keyan ko idamu ti o ye ko damu yan to nkan keyan si ma ko ba yi ara re ko si ma damu yan ko ma fiyan sinu wahala ko ma fiyan sinu la lori ti o ye ko ma fi aye eni logbologbo aile soro ni bere ka wa ni gbe si aye oju kan na aile soro ni bere ka wa ninu igbe aye oju kan na titi ka mo si le te waju gbọ mi mo panuma bo ba panuma titi o fa aye ara re sinu igbe kun oju kan na ni aye re o ni wa ba kan na oro ri o ni dabi ejo to koja lori apata ti o se ni pa je nkokon se bayi na o ko gbọn daada lori eto fun toni yi lagbara Olorun ba namba ni ko kokoko ko le tori pe yo se olopolopo anfani o le titi o ba o se lala titi ibi kon na gbogbo en fori se lo yi si oro de dabi e ti sise bi erin to jeje diri namba ni ko ko le tori pe yo se olopolopo anfani ko lo mo di pe won si mo gba ti won pe number ni ko kole o on koju ailera lagu ara o ti su o ninu rin ajo bo tin ke gba jare na lele o ni mo tin nawo ti su mi o gbo number ni ko kole tori ko na abayo si nbe to ba ti joko tetere to ba ti fi owo oyo beke mu oro ayara re to ba ti gba kamu o pada lenu pe namba ni ko kọlu ya ba n pe namba baba
7: fun itoju ara ati ebi adura e pe baba ewenje eleda mashiri sori ero bani soro yi 08065745041 08065745041 tabi 090551355640905513 55164
6: baba ewe nje eleda mashiri na lo shuni go we to ten boy baba ewe nje eleda mashiri eleyi ti olorun oludumare nlo ni sa ti wa yi lati ba ni belorun lori ba ti moribo ku ninu la lori aye to ni ohun o ni je ka rona lo laye lori ba wa nu o ti je eyan laye o se titi o la kujo kankan o gbianju titi igbianju ori ojoju siri kan to lagba o ti ejoju siri kan to da to je pe o ti so ninu rin ajo oro na bayo to ba ti ka ogbera baba ewe nje eleda mashiri nipa ka dani limara ka ba ni wojutu si ailera lagu ara ailera to ni ohun o ni je ko gbaye gbadun to lohun ni je ko rona lo laye baba ewe nje eleda mashiri won ni fokan bale ma bo tori pe olorun lo da ewe Olorun lo da igbo o si ti fi ase si are ewe ati igbo o wa yonda e fawon ti o mo bi ewe se je ti egbo na si nje woni ogun ti o je ewi e loku kan en ti won so fun won na ni pe ewi ati egun ta lu ti o je a o ni nkan ti o ye ka to fi kun to je bi ewi abi egbo tori pe ewi ati egun to ba pe pelu ase olorun ti ti nbe lare ewi ati egbo yi yo sise wo san iwo ni ko mo ka wo gbera ogbo mo ka wo gbera o o nbe ninu iwe mimo ipe olorun ti da ewi ati egbo gege bi onje fun wa so wa mo ipe tolorun ba wa da ewi ati egbo gege bi onje fun wa olorun le fun wa ni mojele ko le fun wa ni nkan ti o se jamba fun wa en to gbe ejo adiso na ni pe baba je gege bi onje eh abe baba mu gege bi omi yo si ara wa lanfa nini ta wa nu fi le gbaye gbadun ti a si ma loku daada si lagu ara mo fi oro ara re sere mo fi ilera ara re jata ogbo eda to ba fi oro ilera ara re sere apo fi aye ara re sere onitohun afaima ko mo pada ba ara re nibi ti o fe o se ni laanu wipe opo ogo o na lo ti wa ninu okuto mo se ole ti ninu oni yi lasiko to ngbo mi yi sori bi ti opolopo ogo po si inu okuto ni o opolopo ogo ogo to ye ko di ogo agbaye ogo to ye ko di malebi oluoma o se ti wa wo esi lo o ti di runu okuto o ni faye isile o di gba o se lai se pe o mu ayan ma re se yin to wa je nle aye lai se pe o mu se lagboro lohun ludumare eyin obi e je won omo iwo obi to nso kun lori omo awon omo re o munu re dun se ni won ba o ninu je adua na ni igbesi adua la gbe won so irin ajo eyan bi ti wa ka fun wa loni yi ti o fi ye ki won na ma fi owo ojo be ke mu owa ya ara re gbogbo obi to fe je won omo edakun edakun e teti be le je ke gbo eto yi fun toni yi baba e wenje eleda mashiri na lo suru npo owo eto yi baba e wenje eleda mashiri won wa ni omo to so ni ipinle ondo ni opopona amoro se bi ni si ore legbe anko so mil ni omo tosho ni pinle ondo ibe na ni baba ewe nje eleda mashiri o na won fi se joko ibi ti won tin da won eyan lohun o da na iru ori wo mo gbe waye iru urawo wo ni mo gbe waye iru ise wo na lo ye kin se lasela iru oko wo lo ye kin fe iru aya wo lo ye kin fe eh kini rawo mi gbe wa yi kila awon ewo ogo mi awon ewo to le se adina gboku fun ije eyan mi laye bo ma ti ma kan si baba ewe nje eleda mashiri won wa ni opopona maro se bini si ore ni omo tosho ni pinle ondo anko so mil omo tosho ni pinle ondo ibe na ni baba ewe nje eleda mashiri fi se bujoko ma fu number won ko tori pe a wa lo sinu rin ajo eda kan eyan kan bi ti ata fe soro re fun toni yi to si kogbon be dagun o mo ti gbianjo ati je ki orun mo kun o abo n to gbe ro o tori pe to ba padanu eto yi abi to gbo kan ba wa so fun ke bye bye lo si lo ko ni dabi ko fi ti ara re gbo bi igba te yan fi gbo won so giri ni to ba gbo to ba se wa ngbo leyin ore yin oya ba npe number baba ewe nje eleda mashiri mo nbo e ku ikale
7: fun ti e bi adura e pe baba ewe nje eleda mashiri sori ero bani soro yi 08065745041 08065745041 tabi 09055 13 0905 5564090 5513 5564

0: tẹ̀wọ̀tẹ̀wọ̀ láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá mà sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ká lórí àtẹ̀gùn fi ṣètọ́jú èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà. Èyí àtẹ̀gùn òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tírúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu bẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá mà sí. Tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà yìí pé. Orí ẹni ọmọ gbáyé. Kí èmi ẹni ọmọ jálẹ̀. Wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀. Bárí tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún ma àìsàn gbára dálẹ̀ tí ò sì ní sirú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ ìwú ìtajà báyàn láyò tí ṣe tẹ́lẹ̀ ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá mà sí.
1: Bàbá wà lópópónà márosẹ̀ Bìní sí ọ̀rẹ́. Lẹ́gbẹ̀ẹ́ Anko Sawmill Omotosho nípínlẹ̀ Ondo.
0: Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá mà sí. Àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gùn bí ọkàn ṣe mojú ada.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: Abba ajo kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission.

mo kó nílé Mokago láṣàlẹ̀ yìí. Mo kọ́ ọmọdé, mo sì kẹ́yìn àgbààgbà. Obìnrin ọkùnrin oyún inú àṣẹ ìdí. Ibà gbogbo ni mo ṣe láṣàlẹ̀ yìí. Ibà gbogbo bi tó yẹ ká fi tó. Ibà gbogbo bi tó yẹ ká fi kàn. Mo ṣèbà láṣàlẹ̀ yìí. Ibi tá à ń lọ lónìí. A ní ká kira wa nílò ìwà ni. Ká fìwà kira wa nílò. Ká jára wa ní pàǹkẹ́rẹ́ ọgbọ́n. Ká mọ̀ bí onílé ti rí ṣe àlejò, bí àlejò ṣe rí ṣe onílé. Ẹ mọ̀ wípé láyé tá a wà yìí, òkò ńlá ń ṣaláǹgbá pìnṣín. Ká wo ìhà táwọn ajúnilọ ilé ayé tán kọ sẹ́rú wẹ́wẹ́ adarí hun. Kí nìdí gan tá a fi ní ìwà ẹ̀dá ilé ayé pé ó kan gógó? Òun náà ni a fẹ́ sọ lónìí. Àdìtú Olúdọlà tá a mú wá yìí, ìbéèrè láfi béèrè lọ́wọ́ ara wa láṣàlẹ̀ yìí. A mọ ohun tó le wá, ohun tọ́mọdé lè gbọ́ tágbà lè gbọ́ ni. Ká kàn fi kira wa nílò ìwà. Kó o fi mọ̀ bí mo ṣe jẹ́ sí ọ, bíwọ̀ náà ṣe jẹ́ sí mi. Mo ní ìbéèrè láàfin bíra wa. Àkọ̀rí Àdìtú Olúdọlà yìí la pè ní. Ìwọ́ tó ń gbọ́ mi yìí, ta ni ènìyàn rẹ? Ta ni ènìyàn rẹ? Bó bá dọjọ́ líle tàbí ìgbà kan ìpọ́njú, ta ni a lè pè ní adúró tì ní lọ́jọ́ líle gan? Nínú àwọn ọmọ ènìyàn

ló ń ṣojú ẹni tó tún ṣẹ̀yìn ẹni. Ìwọ kó o wá nǹkan fìdílé láṣàlẹ́ yìí, kájọ fi àdìtú yìí kábira wa léèrè wípé ta ni ènìyàn rẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀. Mo fẹ́ kó o gbọ́ kó o sì gbà láṣàlẹ́ yìí pé Ọlọ́run adẹ́dà àṣẹ̀dá, Ọlọ́run Olódùmarè nìkan ni adúró tini lọ́jọ́ gbogbo. Ènìyàn ilé ayé ó pọ̀ jáǹtì rẹrẹ, ó pọ̀ ṣálálú, ṣùgbọ́n ènìyàn wọ́n. Ẹ jábira wa léèrè lẹ́ẹ̀kan sí pé ta ni ènìyàn.

àrọ́jọ́ mú ṣòlókùn ta ní ènìyàn rẹ ènìyàn wọ́n gbogbo ẹni abíire nílé ayé wọn tó nǹkan ń gbọ́ ta ní ènìyàn rẹ gan mo lé nìyàn wọ́n kò séèyàn mọ́ ènìyàn ilé ayé ṣòro àdìtú olúdọ́là ikùn ara ẹni ló yẹ ká bá múlẹ̀ nílé ayé ká wá sọ ohun tá a bá rí fún inú ẹni onílé apá ọ̀tún ò fojú rewo ni ìmọ̀ràn ìkànnì tòsí ilé ayé ń gbà bíi ká jáde ká mọ̀ wọlé ni tọ̀ọ̀kan lè ń rò lọ́kàn sí ni gbogbo ẹni a ní ó kíni lẹ́yìn nílé ayé ẹ̀gún ṣaṣaṣa báyìí ni ń bẹ lọ́wọ́ wọn ń gbọ́ ta ní ènìyàn rẹ gan ẹni a ní ó fẹ́ ni lójú nílé ayé gbogbo wọn ni wọ́n kó ata sẹ́nu ta ní ènìyàn rẹ ta ní ènìyàn rẹ. Àwọn tí a tún lè pè ní igi lẹ́yìn ọgbà ńkọ́ ìwọ̀nba ni wọ́n fẹ́ràn ẹni mọ̀ òtítọ́ ni pé ara ilé ẹni ò fẹ́ ká kú bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kárùn ṣùgbọ́n wọn ò fẹ́ ká tún jẹ́ èèyàn re lójú wọn ìmọ̀ràn ìkà ní ń bẹ nínú ẹni abábínimọ́ gbogbo àwọn ẹni abínimọ́ ilé ayé mo fẹ́ kó owó lẹ̀tẹ̀ kó o ṣọ́lé ayé rìn lónìí ta ní ènìyàn rẹ àwọn ọmọ bàbá àsìkò yìí bí ẹni gbẹ́sẹ̀ lé tàkútì ayé lórí ọmọ ìyá gan òro dídùn fúnra wọn mọ́ ènìyàn ilé ayé wọn ṣọ́ra ó jẹ́ ìrántí odù kan nù fa ọ̀wárín méjì ó ní ọ̀wọ́n irin ní mábẹ́rẹ́ wọná ọ̀wọ́n omi ní mákèrègbè sọnù ọ̀wọ́n odò là ń dẹ̀sùn ọ̀wọ́n ọmọ ní mọ́mọ́ jalè tí mọ́mọ́ tí mú ní gbàgbàkúgbà jẹ́ ìsinmi ọ̀wọ́n oúnjẹ là ń pè níyàn ọ̀wọ́ ènìyàn nílé ayé ní mú ní fọ̀tà ṣọ̀rẹ́ ẹni tó dáni nìkan lọ̀rẹ́ ayé ọ̀rẹ́ ò sí níbì kankan ènìyàn kò sí ayé tá a wà yìí ti dèké gbogbo ọ̀rẹ́ ilé ayé ló kásẹ̀ kan rọ̀ kálukú wa ń ṣekú wa ń ṣẹyẹ ọmọ ènìyàn wa ń fi dúdú pàyìnrín wọ́n ń fi pupa pe funfun fúnra wọn ẹ̀sán ilé ayé ni ká sọ ni bọ́mọ ènìyàn ti ń rọ́rọ́ bí wọ́n ti ń gbẹ̀san gbódòrú mi kí n gbálàpàrọ̀ ọmọ rẹ lọ́la ni gúnmi ló dé lónìí kí n lọ́mọ rẹ lọ́lọ́ kí n lọ́mọ rẹ lọ́lọ́ lọ́la ẹni aṣọ lóko ní sọ ni lókuta èyí ajù lókuta ní júdàrọ́ lu ni ọmọ ènìyàn wá ránró ara wọn ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí mo níta ní ènìyàn rẹ ọmọ ìyá rẹ lènìyàn rẹ ni àbí ọmọ bàbá rẹ ọ̀rẹ́ rẹ ni àbí alábàágbé rẹ ènìyàn wọn kì í kúkú ṣe pé kò sí èèyàn gidi láyé tá a wà yìí oníṣẹ́ ere ni ò tó nǹkan ká tó tọ̀nàtọ̀nà ká tó tọ̀nàtọ̀nà ká tó rẹ́ni rere ọ̀nà jèbi ilé àwúrẹ̀ be ta ni ènìyàn rẹ mò ń bọ̀.

Adìtú Olúdọ́là, ẹ kú dédé àsìkò yìí. À ń bira wa léèrè láṣálẹ̀ ìgbéta ni ènìyàn rẹ. Ìṣọ̀wọ́ ẹ̀dá ilé ayé tó finú wénú, ìwọ lọ máa ráyé fún wọn jẹ. Ṣọ́ra kó o mọ́ finú wénú ilé ayé. Lásán lojú báni rẹ, ọ̀rẹ́ ilé ayé ò dékun àṣebi. Lásán lènìyàn báni ń ṣẹ̀fẹ̀ tí wọ́n báni ń ṣàwàdà. Ọmọ ènìyàn là ń wì. Ẹ̀fẹ̀ àbí àwàdà kò dékun ọmọ ènìyàn. Èèrà ò fẹ́ pòpò òròdínú. Èèyàn ti ń fẹni díjà ẹkùn ti ń tẹnu bọ̀ṣẹ́ṣẹ́ àpò. Ènìyàn ní polè kó wá jà, ọmọ ènìyàn á tún polóko pé kó wá mu. Bó bá rí nìyàn kó ṣọ́ra. Ènìyàn ti ń sọ̀rọ̀ àná de bákan míì kójú ó tó mọ́. Ọmọ ènìyàn ti ń gbé ní gungi, wọ́n á sì tún yọ àdátigi ọ̀hún nísàlẹ̀. Wọ́n á gbé ní gun àkàbà, wọ́n á sì tún yẹ àkàbà lẹ́sẹ̀. Ènìyàn ní gun yẹn rù. Ènìyàn ní sebẹ̀ yẹ̀pẹ̀. Ènìyàn ní faná ògúlùtú tí wọ́n fi ń dóra wọn. Ọmọ ènìyàn ló sọ gbádọ̀gbun igbá kan ògún lóko. Àbí kìí ṣe ilé ayé yìí? Ayé ti ń bàtàyé jẹ́ tí wọ́n fi ń tún tara wọn ṣe. Ayé ọ̀hún ò yé ẹnìkan. Ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí, mo fẹ́ kó o mọ̀ pé ẹni tí ilé ayé bá yẹ, òun lẹni tó ń funra. Torí ìfunra lògùn àgbà. Àṣò títọ ilé ayé ò pọ̀ púpọ̀ mọ́. Tààfi ní aṣò títọ ilé ayé ò gbógún. Ṣìkàṣìkà ibẹ̀ ò mọ́ níwọ̀n ẹgbẹ̀fà. Àpọ́nlé ọmọ ènìyàn ọjọ́ òní, wọ́n lè pọ́n ọ lé. Kò ní kí wọn ó mọ̀ tún de okùn ńlẹ̀ fún ọ lọ́jọ́ ọ̀la. Ìwọ ni kó o díjú kó o ṣe bí ẹni kú. Kó o wá wòye ẹni tí ó ṣèdárò rẹ. Gbìyànjú kó o bùrìnbùrìn kó o fẹsẹ̀ kọ́ gbàù. Kó o wẹ ẹni tí ó ṣe ọ́ pẹ̀lẹ́. Ó yá kó o rugi ńdàbú ńdàbú. Kó o wà wọn tí ó fẹ́ ràn ọ́ lẹ́rù. Bó o tiẹ̀ fẹsẹ̀ kọ́ nílé ayé, ó dá mi lójú pé èèyàn tí ó kì ọ nílé ayé díẹ̀ ni. Ènìyàn tí ó sì kí ni nílé ayé bá a bá kú sọ́run kò ní dárò ẹni. Ohun gbogbo nílé ayé ti dojúrú. Bó ti tọ́ la bá nílé ayé, bó ti tọ́ òun gan ò sí mọ́, bó ti gbà ló kù. Wá rí bó ti gbà òun gan kò dúró. Bí a ti fẹ́ lọ́mọ aráyé ń ṣe. Oníkálukú, àwa ń tanra wa. Gbogbo ẹni tá a gbójúlé bí aṣáájú, ẹ̀kọ́ ni wọ́n fi ń tanná fún wa. Ojú lásán, òun ni wọ́n fi ń jọ ẹni re láwọn tá a ń pè láṣáájú. Àwọn tá a pè ní olódodo iṣẹ́ ibi là ń rí lọ́rọ́ wọn. Ẹni tó ní kéèyàn ó mọ̀ jalè, àwọn ló ń gbé wúrẹ́. Ẹni tó ní ká má ṣàgbèrè ló ń gba ìyáláyá kiri. Pẹ̀lú gbogbo bá a ṣe ń pariwo ìwàásù nílé ayé tá a wà yìí. Àwọn kan la ṣáájú ìjọ, àwọn kan ní Kánò, àwọn kan ní ti Mùsùlùmí. Ẹ̀sìn ilé ayé lójoojúmọ́ ń ṣe lọ́mọ aráyé kan igi métí. Wọ́n kan igi mọ́ etí, wọ́n kọ̀ tí ìkún sólúwa. Ẹni tó lówó lọ́wọ́ kò fẹ́ kẹ́nì kejì òní.
ọ̀rẹ́ tó ti là ó ti sọ àáké sókè àjà kọ́mọ ènìyàn míì mọ́ bàárà àáké lagi. Àbí ọmọ aráyé wa ń purọ́ jayé ọmọ ènìyàn ń fojoojúmọ́ nira wọn lára bá a bá ṣe bi abẹ́nu wa tán àwa ọmọ ènìyàn a wà mọ́ pé orúkọ olúwa sí. Ẹ wo mo máa ń sọ lórí àdìtú olúdọ́là ńgbà gbogbo kò sí ohun tó kan olódùmarè nínú ayé tó ń dàrú kò sí ohun tó kan olódùmarè nínú ayé tó dojúrú ọmọ aráyé ló ń ṣera wọn bí ọsán ṣe ń ṣe ọrún ọmọ ènìyàn ló ń gbàbọ̀dè ìwà búburú táwa ń sá kíjokíjo agẹmọ olódùmarè ti bímọ rẹ̀ tán àìmọ́jó àwa ìmọ̀ ènìyàn ọwọ́ wa ló wà ọwọ́ wa ló wà jẹ́ ntúbiọ́ ta ni ènìyàn rẹ̀.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Hello, ṣe ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn.

0: Wednesday ati Thursday ọsẹ ni wo le Olorun alaye Olajide Sina Yomi Okoko Jesu ti ma dẹsẹ wa lu lori akori padi alagbara ni kutukutu la go meji o wa 7 a.m. ida pada obo awon apani to subu ninu ogo the aqua event hall la wo logo eyan yo ti ma to ipe ogo yan ti emi Olorun yo si ma da won pada si bi aye la baby ti ogogo ti ja won bo emi Olorun ti se to fe de to re gbogbo pada eyi ti ogogo ti ja o lo le e lojo Tuesday Wednesday ati Thursday ase dodo bi wo le Olorun alaye Olajide Sina Yomi Okoko Jesu yo ti ma soro ase loruko Jesu ti anu si ma sele la go meji owura ni kutukutu 7 a.m. aqua event hall how to pade gbogbo ni ma fara on lo ma so testimony loruko Jesu
1: Ìmọ̀rẹ́ Ọlọ́run Àpọ́nsù Ayọ̀ Babalọla.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ̀mú inú àwọn wò ní òtítọ́.
2: Adániwáyá.
1: Ìbáàrẹ́ o.
2: Ṣẹ́jọ́ sùn.
1: Gbogbo ẹtí tó lórí ọ̀fẹ́ àti gbóhùn yìí.
2: Bá a lè sàn.
1: Mo kéde. Ẹrù ikú òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọn ní gbé ká ọmọlé.
2: Ó mi jẹ́ sùn.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Adélayé o.
1: Ẹrù ọ̀ràn.
2: Orúkọ Jésù.
1: Tí òkùnkùn máa ń dì ní òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọn ní gbé ká ọmọlé.
2: Ó mi jẹ́ sùn.
1: Wọn ní gbé yálé rẹ.
2: Ó mi jẹ́ sùn.
1: Wọn ní yálé rẹ.
2: Ó mi jẹ́ sùn.
1: Ẹrù ibi.
2: Adéniwáyá o.
1: Ẹrù ikú ọmọ.
2: Orúkọ Jésù.
1: Wọn ní gbé yálé rẹ.
2: Ó mi jẹ́ sùn.
1: Wọn ní yálé rẹ.
2: Kò
1: ní yálé rẹ̀.
2: Á mi jẹ́ sùn.
1: Ta ló di ẹrù ọ̀ràn yìí?
2: Ayérayé
1: o. Ẹlẹ́rù ó yẹ máa gbé.
2: Á bẹ́ẹ̀.
1: Ta ló di ẹrù gbèsè yìí?
2: Á bí ẹ̀ṣẹ́ o.
1: Ta ló di ẹrù àìsàn ọmọ yìí?
2: Orúkọ Jésù.
1: Àìsàn.
2: Ẹ o.
1: Tí mo ṣe ọmọ.
2: Bẹ́ẹ̀
1: ni
2: sà.
1: Ní òpin ọdún.
2: Lókin ọdún ni o.
1: Ẹni yóò wá fi gbogbo ohun tó fi oògùn ṣiṣẹ́ fún.
2: Yes sir.
1: Láti January.
2: Ó ti kọjá.
1: Gbogbo tó fi làálà kọjọ.
2: Ẹbí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Láti January.
2: Ó yẹ sà.
1: Wọ́n ní àìsàn tó ṣọmọ yẹn.
2: Ẹ o.
1: Ní kò nà lé lórí.
2: Ó dẹ́nu wáyé o.
1: Dókítà á wí pé.
2: Ó yẹ sà.
1: Ẹ lọ mú 200,000 wá.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ìmí á wí pé.
2: Yes sir.
1: Ẹ lọ wá 2 million wá.
2: Ẹbí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Wọ́n ṣe 2 million.
2: Yes sir.
1: Síbẹ̀ wọn ní rí àtúnṣe.
2: Ayérayé o.
1: Ọmọ yẹn ò dẹ̀ ní rí wòsàn.
2: Jésù.
1: Mo kéde.
2: Jésù.
1: Àìsàn yóò ní yálé ẹ̀.
2: Ah, mẹ Jésù. Bàbá mi o.
1: Òkùnkùn ló máa ń dà síta.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Inú afẹ́fẹ́ ló máa ń dà sí.
2: Ayérayé o.
1: Ṣùgbọ́n àṣírí wọn ti tú.
2: Wọ́n ti tú o.
1: Tí mo rí lójú ìran.
2: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ́ o.
1: Ó túmọ̀ sí ń tó lágbára. Àwọn òkùnkùn.
2: Ayérayé o.
1: Wọ́n fẹ́ máa wọ ilé.
2: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
1: Àwọn abiyamọ.
2: Jésù.
1: Wọ́n ní wọ ilé rẹ̀.
2: Bẹ́ẹ̀
1: abiyamọ. Ẹrù ikú ọmọ. Wọ́n ní gbé ká ọmọlé. Wọ́n ní wọ́n ní gbé ká ọmọlé.
2: Ṣé
1: bá ti ní ẹlẹ́rù wà ní gbẹ́rù ẹ? Ẹlẹ́rù. Ẹlẹ́rù o. Ẹlẹ́rù o. Ẹlẹ́rù o. Ẹrù ikú ọmọ. Wọ́n gbé gbẹ́rù ẹ. Ẹrù ikú ọmọ. Ẹrù ìdààmú ọmọ. Ẹrù àìsàn lórí ọmọ. Ẹlẹ́rù ẹ wá gbé o. Ẹlẹ́rù ẹ wá gbé o. Sọ pé èmi kọ́ mo lẹ́rù ọ̀rẹ́.
2: Èmi kọ́ mo lẹ́rù ọ̀rọ̀.
1: Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ.
2: Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ o.
1: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ o.
2: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ.
1: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí.
2: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí o.
1: Mo yẹ gbé sórí fúnra yìí.
2: Mo yẹ máa gbé sórí fúnra yìí o.
1: Mo sì ti ẹ̀ gbé kalẹ̀ yìí o.
2: Gbogbo
1: kó sì ti ẹ̀ gbé kalẹ̀
2: yìí. Gbogbo kó sì ti ẹ̀ gbé kalẹ̀.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí o.
1: Látorí àkọ́bí mi.
2: Látorí àkọ́bí mi.
1: Bí àbí gbẹ̀yìn mi.
2: Bí àbí gbẹ̀yìn mi.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí.
1: Ẹgbẹ́ kan yín o.
2: Ẹgbẹ́ kan yín.
1: Àtẹ̀yìn àtọmọ yín.
2: Ẹtẹ̀yìn àtọmọ yín o.
1: Ó yẹ máa gbé.
2: Ó yẹ bẹ̀rẹ̀ sí ní pé
1: o. Ẹ máa gbé o.
2: Bẹ̀rẹ̀ sí ní máa gbé o.
1: Ẹ máa gbé o.
2: Ẹ máa gbé.
1: Ẹyin ẹlẹ́rù ọ̀rẹ́.
2: Omi
1: ìrántí di ẹrù ikú òpin ọdún.
2: Omi ìrántí di ẹrù ikú òpin ọdún.
1: Lórí

0: Joshua.
1: Kí ni ọsọ pé yóò mi náà takú ti ni.
0: Ẹjọ́ mi náà takú ti ni.
1: Filale ni jóná.
0: Filale ni jóná.
1: Ẹgbẹ́ ìdá. Ayé ẹlúwẹ̀.
0: Olùkọ́ Joshua. Bẹ́ẹ̀ bí mo.
1: Ayé ẹlẹ́dà lè bọ̀ wọ́n lọ sí ẹ.
0: Filale ni jóná.
1: Lẹ́kẹ̀kẹ́ lè rú ọ̀sẹ̀ náà lè kà. Mọ́lá lè yẹ kó sẹ́gbẹ̀lẹ́. Ẹnẹ́ kẹ́kẹ́ búrú ta. Rákó para ndè ni yàtà. Ayé ma náà kó sáyé. Èdè gẹ́gẹ́ bì. Wọ́n wá dáná káyì. Ẹnẹ́ mú wá ta náà lè. Èyá ká ló ń ba rú ta. Èyá ká ló ń bẹ dáná kẹrú bí ní ti ká. Ọwọ́ olúwa tó ní agbára. Jésù olúwa wa.
0: Mẹ́jọ̀sọ̀.
1: Sọ pé ẹgbẹ́ ìdá.
0: Ẹgbẹ́ ìdá.
1: Sọ pé ẹgbẹ́ ìdá.
0: Ẹgbẹ́ ìdá.
1: Ẹgbẹ́ ìdá.
0: Ẹgbẹ́ ìdá.
1: Ẹgbẹ́ ìdá.
0: Ẹgbẹ́ ìdá.
1: Mo dẹ̀ ń gbóhùn olúwa.
0: Kábíyè ṣọlọ́rọ̀.
1: Ṣé wàá dẹ̀ gbàdúrà
0: yìí? Bẹ́ẹ̀ni a sọ̀rọ̀.
1: Sọ pé ẹ̀yin oníṣẹ́ ọ̀ràn.
0: Ẹ̀yin oníṣẹ́ ọ̀ràn.
1: Ẹ̀yin kápẹ́ntà ọ̀ràn.
0: Ẹ̀yin kápẹ́ntà ọ̀ràn.
1: Tá a yàn láti kan kó sí ọmọ nítorí mi.
0: Tá a yàn láti kan kó sí ọmọ torí mi.
1: Ẹgbẹ́ ìdá yìí kú.
0: Ẹgbẹ́ ìdá yìí kú.
1: Ẹ̀yin kápẹ́ntà oníṣẹ́ ọ̀ràn.
0: Ẹ̀yin kápẹ́ntà oníṣẹ́ ọ̀ràn.
1: Tá a gbà láti kan kó sí ikú ọmọ.
0: Tá a gbà láti kan kó sí ikú ọmọ.
1: Nítorí mi.
0: Nítorí ìjẹ̀mẹ́.
1: Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa Jehovah.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa Jehovah.
1: Ẹgbẹ́ ìdá yìí kú.
0: Ẹgbẹ́
1: ìdá yìí kú.
0: Ẹgbẹ́ ìdá yìí kú.
1: Kó sí ikú ọmọ.
0: Kó sí ikú ọmọ.
1: Kò gbúdọ̀ yálé mi o.
0: Kò
1: gbúdọ̀ yálé mi. Kò
0: gbúdọ̀ yálé mi
1: o. Kò gbúdọ̀ yálé
0: mi. Ọ̀gá. Bàbá mi o.
1: Ìrántí mo rí lágbára. Mori àwọn àgbò.
0: Adániwáyé o.
1: Mo so wọn lẹ́sẹ̀
0: kan. Kábíyèsí Ọlọ́run.
1: Àgbò mẹ́sàn-án.
0: Àgbò.
1: Mẹ́sàn-án ni wọ́n.
0: Ayérayé Ọlọ́run.
1: Mo so wọn lẹ́sẹ̀
0: kan. Mẹ́sàn-án.
1: Kí lè léyìí.
0: Kábíyèsí o.
1: Ṣé wàá dẹ̀ gbàdúrà yìí?
0: Ó yẹ sà.
1: Mo gbóhùn yẹn ni o.
0: Adániwáyé o.
1: Ẹ̀yin ọ̀dájú abiyamọ òkùnkùn.
0: Ẹ̀yin ọ̀dájú abiyamọ òkùnkùn.
1: Tẹ́ sàánú ìkúnlẹ̀ abiyamọ.
0: Tẹ́
1: sàánú ìkúnlẹ̀
0: abiyamọ.
1: Tẹ́ sàánú Wọ́n bímọ tiwẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ṣùgbọ́n.
0: Ó yẹ sà.
1: Ọmọ lọ́mọ.
0: Kábíyèsí o.
1: Ní ọmọ rẹ níṣẹ́ dé
0: torú torú.
1: Ọ̀gá.
0: Ó yẹ sà.
1: Ìwọ́n náà ò ní fi ayé rẹ lẹ̀
0: o. Ó ní gbà fún wa ni o.
1: Ó ní gbà fún wọn o.
0: Àtọ́.
1: Mo máa ń sọ fún yẹn.
0: Ó yẹ sà.
1: Ẹni tí àjẹ́ bá pa lọ́mọ.
0: Àpagbé ni o.
1: Àpagbé ni. Bájẹ́ bá pa ìwọ fún rẹ̀.
0: Kábíyèsí o.
1: Àpagbé ni.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tí ó bá di ọ̀la.
0: Yes sir.
1: Tí àjẹ́. Tó bá gba Jésù.
0: Tó ronú kíwàdà.
1: Tó ronú kíwàdà. Yóò déjọba ọ̀run.
0: Jẹ́gẹ́.
1: Ga.
0: Kábíyèsí o.
1: Tí báyìí báyìí.
0: Wọ́n jáde dé.
1: Nígbà tí òye ò sùn.
0: Kábíyèsí o.
1: Tí òkùnkùn bá ti mú kéèyàn ó sùn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọmọ kú mọ lọ́wọ́.
0: Àkókò orúkọ rẹ̀ o.
1: Tí òkùnkùn bá mú kéèyàn ó sùn.
0: Tó bá ti sùn pẹ́rẹ́.
1: Tó bá ti mú kábíyàmọ́ sùn lọ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọmọ kú lọ́wọ́ abíyàmọ́.
0: Ọmọ kú o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ sà.
1: Ọmọbìnrin inú Bíbélì yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Òkùnkùn yìí ó sùn lọ.
0: Ó sùn fọfọfọ.
1: Ó sùn lé ọmọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọmọ dẹ̀ kú lọ́wọ́ rẹ̀.
0: Kú o.
1: Èyí tó sùn lọ.
0: Yẹ sà.
1: Wọ́n pààrọ̀ ọmọ lọ́wọ́
0: rẹ̀. Wọ́n pààrọ̀ rẹ̀ o.
1: Ẹ̀yà abíyamọ ń jí.
0: Ó jáde dé.
1: Jí lójú oorun.
0: Abíyamọ má máa sùn.
1: Ayé ọmọ yẹn ò yẹ kó rí báyìí. Ọ̀tá ló dé.
0: Ọ̀tá ló ṣe yìí o.
1: Òru ni wọ́n dé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n dé ní òru gẹjọ.
0: Ayérayé o.
1: Nígbà tí o sùn lọ.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Wọ́n fún èpò.
0: Ẹ́ o.
1: Sínú àlẹ̀ kámọ́.
0: Sínú àlẹ̀ kámọ́.
1: Nígbà tí ènìyàn sùn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀tá wúwá.
0: Wọ́n wọ́
1: o. Ó fún èpò sínú àlẹ̀ kámọ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ó bá tirẹ̀ lọ. Ẹni wọn lẹ sàmí.
0: Emilio.
1: Mo kọ́ ni.
0: Orúkọ Jésù.
1: Ìràwọ̀ ọmọ rẹ tó ti jí lọ.
0: Orúkọ Jésù.
1: Báyìí ló lúwa wí.
0: Orúkọ Jésù.
1: Adégbọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ Jésù.
1: Adégbọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ Jésù.
1: Ojú ọmọ rẹ tó jí lọ.
0: Adéwáyé o.
1: Adégbọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ Jésù.
1: Adégbọ́dọ̀.
0: Bẹ́ẹ̀ Jésù.
1: Ó tẹ́ ti gbà lórí ọmọ rẹ.
0: Orúkọ Jésù.
1: Ó tẹ́ ti rà lọ́wọ́ ọmọ
0: rẹ.
1: Nínú ẹrù ògùn ọmọ rẹ. Ibi tí wọ́n ti fi ṣe ìtajà.
0: Jésù.
1: Tí wọ́n ti ta ògùn ọmọ ẹ̀.
0: Ó yẹ sà.
1: Nínú ọjà òkùnkùn.
0: Jésù.
1: Àwọn oníbàárà òkùnkùn.
0: Kábíyèsí o.
1: Tí wọ́n ti ra ògùn ọmọ ẹ̀ lọ.
0: Kábíyèsí o.
1: Adégbọ́dọ̀.
0: Amẹ́.
1: Adégbọ́dọ̀.
0: Amẹ́.
1: Gbogbo ẹ̀sìnkì tó jí lára ọmọ ẹ̀.
0: Ayérayé
1: Ọlọ́run. Adégbọ́dọ̀
0: fún
1: ẹ̀. Amẹ́ Jésù. Adégbọ́dọ̀. ti won di meru ogo
0: adaniwayo
1: o mo re
0: oloro lajide
1: o ko ma lana
0: mejo
1: ma lana
0: mejo
1: ma lana
0: mejo
1: seru okuta ti won di meru
0: oloro
1: ko o mo re o ye ko ma lana ko ma lana seru okuta
0: oh yes
1: e mo fo
0: ami o
1: seru okuta e mo fo
0: amen
1: e mo fo
0: amen
1: e mo fo
0: amen
1: e mo fo
0: amen
1: e mo fo
0: mejo
1: mo kende ni sa
0: oh yes
1: o won oluwa ni eleyi
0: bani o
1: oluwa to la yin kedari
0: oh yes sir
1: ati le baloni ya ti fa yin kedari ati le baloni ya ohun oluwa ti sara ohun oluwa to la owo ina
0: yes
1: sir yo owo ina ohun oluwa ti me loro mi gugbo ohun oluwa to sara
0: yes
1: sir to fa yin kedari ati le baloni ya
0: oh yes sir
1: ohun oluwa yin jade
0: kabiyesu
1: tara tara
0: oruko jesu
1: na tina
0: oruko jesu
1: ijilile
0: oruko jesu
1: amini ko se eru aye si won gbe lori omo re eru ye tuka
0: meje so
1: o fo tuka
0: meje so
1: o fo tuka
0: meje so
1: e ba ko
0: papa mi o
1: so ti se tan
0: mo se do
1: eru aye
0: eru aye
1: ti won di meru ogo
0: ti won di meru ogo
1: omo mi
0: mama mi o
1: eru okuta
0: eru okuta
1: ti won di meru ogo
0: ti won di meru ogo
1: fun omo mi
0: mama mi o
1: e fo tuka o
0: fo tuka
1: e fo tuka o e fo tuka o so de won bi
0: Abu
1: ti n sun
0: ni. Oruwe.
1: Mo n gbọ́ wọn Oluwa Jehovah.
0: Kabiyesi o.
1: Ẹjọ́ bí ọmọ ẹjọ́.
0: Ooo.
1: Ṣé a bí ọmọ ní èyí.
0: Badisha.
1: Odidi ọjọ́ mẹ́ta.
0: Ẹ́ẹ̀
1: o. Ni màmá fi gbàdúrà.
0: Jọ́ọ̀ṣù.
1: Lórí àbí ọmọ.
0: Jọ́ọ̀ṣù.
1: Wo bí sà.
0: Ó jẹ́ wo bí ìyá lẹ̀.
1: Ti rí àwọn wòlíì.
0: Kabiyesi o.
1: Sí inú ayé.
0: Bẹ́ẹ̀ni o.
1: Láti jẹ iṣẹ́.
0: Ó
1: sí àwọn ìdílé. Ṣe tó máa dé.
0: Kábíyèsí o.
1: Tí àwọn òkùnkùn a máa wígbé.
0: Ẹ
1: jẹ́ ṣe ìràpadà lórí ọmọ yìí.
0: Ayérayé o.
1: Tí wọ́n ní olọ́mú àgbò wa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tí wọ́n ní olọ́mú ẹran dúdú wa. Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Kò ní débà o.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Kò ní débà o.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Kò ní débà o.
0: Mẹ́jẹ̀ sùn.
1: Wọ́n fi àìsàn sí ọmọbìnrin kan.
0: Yes sir.
1: Ọ̀gá.
0: Bàbá mi o.
1: Ó ta ilé.
0: Kábíyèsí o.
1: Ó ta ọ̀nà.
0: Adéluwayé.
1: Ilé iṣẹ́ méjì lóní.
0: Yes sir.
1: Wọ́n ṣe búrẹ́dì níbì kan.
0: Adéluwayé o.
1: Ilé iṣẹ́ kejì.
0: Kábíyèsí o.
1: Ó ti ń ṣe pure water.
0: Ẹ́ẹ̀.
1: Ló ṣe table water.
0: Jésù.
1: Ó ta gbogbo ẹ̀.
0: Ayérayé o.
1: Ẹ ló sà.
0: Yes sir.
1: Ó ta gbogbo ẹ̀.
0: Ó ta gbogbo ẹ̀.
1: Ilé mẹ́ta lóní.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ó ta ilé mẹ́tẹ̀ẹ̀ta.
0: Adéluwayé.
1: Gbogbo mọ́tò tó ní.
0: Ọlọ́run òkòtó.
1: Ó ta gbogbo ẹ̀.
0: Jésù.
1: Mo dẹ̀ ń gbọ̀ wọn Olúwa.
0: Ẹ
1: dá gbàdúrà mẹ́ta.
0: Kábíyèsí o.
1: Ó fa àìsàn alẹ́.
0: Ó fa àìsàn alẹ́.
1: Ó fa àìsàn ojú alẹ́.
0: Ó fa àìsàn ojú alẹ́.
1: Ó fa àìsàn.
0: Ó fa àìsàn.
1: Asọ́nidẹ́dú arin lẹ̀.
0: Asọ́nidẹ́dú arin lẹ̀.
1: Ó fa àìsàn.
0: Ó fa àìsàn.
1: Asọ́nidẹ́dú arin lẹ̀.
0: Asọ́nidẹ́dú arin lẹ̀.
1: Jẹ́de lára mi o.
0: Jẹ́de lára mi.
1: Ó fa àìsàn.
0: Ó fa àìsàn. Asọ́nidẹ́dú
1: arin lẹ̀. Jẹ́de
0: Àwọn
1: ènìyàn yà ó. Ẹni mi, ẹni jìmì jìmì náà. Àlọ́lẹ̀ kẹrẹbọ̀tẹ̀ wọ́wọ́. Wàrà ń bi tí wọ́n dá lẹ́jà. Lákúndé àránjẹ náà bí jà. Ẹni mi já ti. Wọ́n bí já. Wàlẹ́ àjà. Ráwú bì ní ta. Ìbí bíra mi. Ìbúra. Ẹbúra gbogbo àbújẹ nìyí. Lákúndé ọ̀pọ̀ wà ní ẹ̀jẹ̀ àrùn ẹ̀ndọ́sẹ̀. Ó fa àìsàn.
0: Bẹ́ẹ̀ni o.
1: Asọ́nidẹ́dú arin lẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àlórí rẹ̀ láwàṣẹ.
0: Bẹ́ẹ̀ni o.
1: Mo dẹ̀ ri pé.
0: Yes sir.
1: Ẹ àwọn èèyàn ń ta property.
0: Adéluwayé o.
1: Ẹ sà.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n ń ta property.
0: Wọ́n ta ohun ìní wọn.
1: Ọ̀gá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kò gbúdọ̀ dé bá o.
0: Jọ́ọ̀ṣù.
1: Mo mọ tí mò ń sọ.
0: Ó yẹ sà.
1: Arákùnrin kan ń gbọ́ mi.
0: Kábíyèsí o.
1: Orúkọ rẹ̀ ń jẹ́.
0: Yes sir.
1: Adékunlé.
0: Adékunlé lorúkọ rẹ o.
1: Félix.
0: Félix.
1: Adékunlé.
0: Adékunlé Félix.
1: Félix.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Adékunlé.
0: Ó yẹ sà.
1: Félix.
0: Félix.
1: Ìyàwó rẹ̀ ń jẹ́.
0: Yes sir.
1: Ìyàbọ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ìyàbọ̀ lorúkọ ìyàwó ẹ̀. Ọmọ rẹ̀ kan wọ̀.
0: Jọ́ọ̀ṣù.
1: Ní hospital.
0: Yes sir.
1: Àwọn òkùnkùn wípé.
0: Kábíyèsí o.
1: Wọ́n ti fún orúkọ àìsàn yẹn lórúkọ.
0: Adániwáyé.
1: Wọ́n ló ní ania.
0: Jọ́ọ̀ṣù.
1: Ania.
0: Ania.
1: Àti hepatitis B.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Hepatitis B àbí.
0: Yes sir, yes sir.
1: Oògùn yìí tí mo rí tẹ́ ń sọ pé ó ṣe nìyẹn.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọmọ yẹn ń bẹ lọ́spítà.
0: Jọ́ọ̀ṣù.
1: Adékunlé.
0: Adékunlé.
1: Félix.
0: Félix ni.
1: Ìyàwó ń jẹ́ ìyàbọ̀.
0: Ìyàbọ̀.
1: Mo rí ìran yín lójú ìran ni.
0: Ayé Ọlọ́run
1: mi. Kò sẹ́ni wá sọ fún mi.
0: Kábíyèsí o.
1: Olúwa wí pé.
0: Yes sir.
1: Ẹni tí èèyàn mọ̀ ni ọ.
0: Adániwáyé.
1: Ní ìpínlẹ̀ Ondo State. Ìpínlẹ̀ Ondo State.
0: Ondo State ló wà
1: o. O ti ná owó.
0: Kábíyèsí o.
1: Olúwa fi yé mi pé.
0: Yes sir.
1: O ní ilé epo.
0: Ayérayé o.
1: O ti ta ilé epo.
0: Kábíyèsí o.
1: Tó o ní.
0: Jésù.
1: Mọ́tò ẹyọ kan ló kù nídìí ẹ̀.
0: Ayérayé o.
1: Ẹ ti ń bá ìsẹ̀ yìí fínra. Ọmọ yóò kú lọ sípítà. Láti bí ọdún kan báyìí. Lẹ ti ná owó. Ọ̀rọ̀ owó kọ́. Wọ́n fẹ́ kó o ta ẹyọ kan tó kù nídìí ẹ̀.
0: Kábíyèsí o.
1: Tó o bá ta mọ́tò tó kù yẹn.
0: Ẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Bàbá mi o.
1: Ọjọ́ ó bá ta mọ́tò tó kù.
0: Kábíyèsí o.
1: Ilé tán wà báyìí.
0: Yẹ̀sà.
1: Ọmọ àtó ta.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tó bá ti ta ilé yẹn.
0: Yẹ̀sà.
1: Plan òkùnkùn ni o. Tó bá ta ilé yẹn. Àti mọ́tò ẹyọ kan tó kù. Ọmọ ìyá kú.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ṣùgbọ́n tí o bá ti ta ilé yẹn.
0: Yẹ̀sà.
1: Tí o ta mọ́tò yẹn.
0: Ta mọ́tò.
1: Ọlájídé Sínà Yomi.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Lórúkọ mi. Ọkọ̀ tó Jésù.
0: Ó Jésù.
1: Láyé pè mí.
0: Ọfà.
1: Bàbá orí òkè. Sí ó nì.
0: Ẹlẹ́mọ̀lẹ́kùn.
1: Ẹlẹ́mọ̀lẹ́kùn. Ìrẹ́ rẹ.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n gbé fàyè wá.
0: Ayérayé o.
1: Àkú Adalẹ́ bì ní.
0: Jésù.
1: Ẹni bá jẹ́ ẹni ẹ̀mí.
0: Ó Jésù.
1: Mo máa mọ̀ pé. Ohun ẹ̀mí ni èyí.
0: Kábíyèsí o.
1: Wà wù dà yín náà tì.
0: Bá
1: ẹ sà mí yẹn.
0: Bá mi jẹ sùn.
1: Ọmọ yẹn ò ní kú.
0: Bá mi jẹ sùn.
1: Ilé tó kù yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Wòlíì ni mi.
0: Ẹ ò kan fún.
1: Ohun Olúwa ní sọ fún ẹ.
0: Ó yẹ sà.
1: O ní ta.
0: Bàmí.
1: Oh my God.
0: Ayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayayay
1: Yo. Bam, big baby, what's on you?

0: alejo oníṣẹ́ ìyanu jẹ́ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì ọlọ́run aláàyè ọlájídé ṣínà yọ̀bí òkòkò jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rìn àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwúrọ̀ 7 a.m. ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo ní ẹkọ event hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn tí ẹ̀mí ọlọ́run yóò sì máa dáwọn padà síbi ààyè ńlá débi tí òkòkò ti jáwé bọ́ ẹ̀mí ọlọ́run ti ṣe tó fẹ́ dẹ̀ ẹ̀kọ́ rẹ gbogbo padà èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdógó bí wòlíì ọlọ́run aláàyè ọlájídé ṣínà yọ̀bí òkòkò jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ jésù tí ẹnu sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù 7 a.m. ẹ̀kọ́ event hall out of the gbogbo nípa fara hàn ló máa sọ testimony lórúkọ jésù.
1: Ẹyọ́ rẹ̀ ìlọrin.
2: Ìlọrin o.
1: Ọjọ́ Tuesday. Nínú ẹ̀kúà.
2: Ẹ̀kúà la fẹ́ lọ.
1: Ó là burú fún èṣù.
2: Ẹ yẹ sà.
1: Ọ̀gá.
2: Bàbá mi
1: o. Ó yẹ múra lè o.
2: Ó jẹ́ múra.
1: Tuesday tó ń bọ̀.
2: Tuesday.
1: Wednesday.
2: Wednesday.
1: Àti Thursday.
2: Thursday.
1: Tuesday, Wednesday, Thursday.
2: Ọjọ́ mẹ́ta ni o.
1: Ní ẹ̀kúà ọ̀.
2: Ẹ̀kúà ọ̀ sà.
1: Torí wẹ́dà ni o.
2: Ó yẹ sà.
1: O stadium ló yẹ ká lò. Ṣùgbọ́n torí wẹ́dà. Torí ojú ọjọ́.
2: Ó ṣe Jésù.
1: Ti oorun to n pa awon eniyan.
2: Yes sir.
1: So idi niyan.
2: Ẹ o.
1: Ẹkua ọ.
2: Ẹkua ọ ni o.
1: Ẹkua ọ.
2: Ẹkua ọ.
1: Ẹkua ọ.
2: Ìlọrin.
1: Ibo lo ti gbó yìí.
2: O yes sir.
1: Ẹkua ọ.
2: Ẹkua ọ.
1: Níwájú Yorùbá market.
2: O yes sir.
1: Yorùbá market.
2: Opposite Yorùbá market.
1: Ní government road.
2: Ẹ o.
1: Ibikíbi tó bá ti ń gbọ́ mi.
2: Yes sir.
1: Ní ipò wà ń bẹ̀.
2: Ha.
1: O máa lágbára.
2: O ṣe jẹ́.
1: Ẹkua event center.
2: O ṣe jẹ́.
1: Ẹkua ọ̀l.
2: Ẹkua ọ̀l.
1: Ibẹ̀ ni kò máa bọ̀.
2: Bẹ́ẹ̀ ni o.
1: Lọ́jọ́ Tuesday.
2: Ṣé máa bọ̀.
1: Wednesday.
2: Tuesday, Wednesday.
1: And Thursday.
2: Àti Thursday ni o.
1: Tuesday ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o.
2: O yẹ sẹ̀.
1: Ọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o.
1: 13. 14.
2: 14.
1: And 15.
2: Àti 15.
1: 13, 14, 15.
2: Yẹ sẹ̀.
1: 13. 14.
2: 14.
1: And 15.
2: Àti 15.
1: Ibikíbi tó bá wà.
2: O yẹ sẹ̀.
1: Rí pé.
2: Ẹ o.
1: O wá bọ́ lọ́run pàdé.
2: Ha.
1: Ní.
2: Yẹ sẹ̀.
1: Ọjọ́ Tuesday.
2: Ọjọ́ Tuesday.
1: Ní ìlú Ìlọrin.
2: Ìlọrin.
1: Ìlọrin.
2: Ìlọrin.
1: Àti agbègbè rẹ̀.
2: Kò bá ṣàmì.
3: Kò bá ti ṣàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
3: Mẹ́tọ́sí.

ti. Ó wá wá jẹ́ kí wọ́n bá the brand moto lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́ ilé-iṣẹ́ lálá. Ẹ má bọ̀ Bọ́lá Sprint. Kájú ẹ̀ Bọ́lá Sprint lọ́gọ́ lóríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́dọ̀ wa. Bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customization spread. Ẹ gbàgbé ẹ̀ ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6 Sùúrù Lérè lẹ́yìn MCN office along the deal with some water. Nípínlẹ̀ Ògùn la wà. Fẹ́kùnrin rẹ̀ láyé ẹ̀ máa 08059327878 7 0803516 1270 Bola Brain Sprinting at the beat.

0: Wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kà sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ pé tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fún òtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà
1: ilé iṣẹ́ bàbá kẹrẹ wà aka stand action koboko wà níwájú continental guest house nílùú àkúrẹ́ telephone 08164122777
0: bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
2: Bazo ọlọ́mọdáró bùn àìsàn.
3: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ ti èmi ni Babangana ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí stand action koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi
1: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
3: phone number mi 08164122777
4: kí là mọ̀ sí stand action koboko àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action koboko a ní ní olómi a ní oní pọ́dà ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò da ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi egun jẹ egun òòṣà jẹ òòṣà oògùn tèmi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbòrò ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara rẹ ẹyọ ẹ márùn ẹ mẹfà kí lẹ tó mọ bó ṣe ń ṣe ẹyọ ló ṣe ń mumi àbí tí bàbá yẹn rẹ ṣe ẹyọ tiẹ a máa ta ẹ a máa yún ẹ má fi dẹ́gun lọ gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ ara rẹ bóyá ara ń ta ẹ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ru ẹ ni oríkèríkè ara ń ru ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọn tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa
1: kọ sí mi ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
3: phone number mi 08164122777
4: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ àṣìṣe tí ògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò.

lọ́pọ̀ ìgbà tó bá wá ń béèrè lọ́wọ́ ara rẹ wípé kí ló ṣe kò dìgbà tó ṣe ayékáyé tó máa bínú sí èèyàn ẹ̀rí tí mo bá bọ̀ àní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n yí kó torí ire pẹ̀lú ẹ̀bùn lóríṣiríṣi eléyìí tó wà ń kalẹ̀ láìpẹ́ láìpẹ́ láì jìnà ni tẹ̀ bá wá wá sí ọ́fíìsì bàbá aláàánú tẹ̀ wá gbàmọ̀ràn bẹ́ẹ̀ láti

0: látẹnu àlàjì àgbàbàbà láàánú oríire ò ní fò mí ru bẹ́mi ti ń sọ̀rọ̀ èmi ọmọ yájú owó ẹ̀bí ní sọ oríire ò ní fò mí ru oríire ò ní fò mí dá sẹ́yìn náà bá mọ̀ pé ẹ fẹ́ kóríire ó fòyín ru kó fòyín dá tẹ bá ti ń kàn sálàjì àgbàbàbà láàánú lọ rè gbàmọ̀ràn lórí ìlera ara yín àti rírí ṣe láyé ọmọ nìyàn ẹyin ó di dandan ni kíkẹ́ tíkẹ́ẹ̀tì kéléyìn ó ṣe bẹ́ẹ̀ kó tẹ̀yìn lọ́wọ́ ó lè jẹ́ yìí ni ó lo mọ́tò ó lè jẹ́ yìí ni ó lọ̀kadà márúwá solar inverter tv oríṣiríṣi ẹ̀bùn tó pọ̀ lọ jábúrátá eléyìí tá a lè mẹ́nuba lórí agbègbè àní ó lè jẹ́ yìí loríire ó tàn sí oríire yóò kàn mí tèmi o ẹ̀gbìn fúnra yín àmọ́ fún gbogbo eléyìí tẹ bá fẹ́ pe bàbá fún bá ti ń bá lọ látẹ̀kọ yìí ọ́fíìsì bàbá nílùú àkúrẹ́ olóyè mẹ́kù tẹ́ délu ọ̀wọ̀ tẹ́ délu ọ̀rẹ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó bá lóun tẹ fẹ́ bá bàbá sọ ojú òpó gangan tẹ́ tọ̀ dọ́dọ̀ alhaji àgbàbàbà láàánú rẹ̀ nọ́mbà bàbá rè 00639708290 00639708290 ẹjẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí 00639708290 mo kí yẹ kú kalẹ̀ ọmọ yájú owó ebenezer ló kọ mi wà ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amílẹ̀ mẹ́rọ èdè caterpillar tí wọ́n lé aṣèbí náà ni mo fi ń kí yín ó dìgbà o.
1: ohun aláǹda kù kò lè ní kí kò lè ní ṣù ṣùgbọ́n tó bá fi dọ̀mọ́ ẹ̀.
2: ìfádé fàámọ́ra fàáfá àǹfààní ló balẹ̀ bàgẹ̀ sí lè ṣe aláàjì àgbà bàbá aláàánú spiritual home títí dinú ọdún tuntun rolúkúlùkù wọn láǹfààní láti jàwọn ẹ̀bùn kankan ibi tí yóò padà kẹ̀kẹ́ márúwá tẹlifíṣàn rédíò àti fóònù olówó iyebíye olúborí gbogbo ẹ̀ dọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ olómi tútù ọ̀nà kan gbòógì rèé láti fi sàmì dúpẹ́ ayẹyẹ ogún ọdún 20 years tí aláàjì àgbà bàbá aláàánú ti ń ṣèwòsàn fún tọmọdé tàgbà kò tán síbẹ̀ o mùsùlùmí kan láǹfààní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ọ̀sìlù mẹ́kà tí kìrìsìtẹ́nì kan láǹfààní láti lọ Jerusalem aláàjì àgbà bàbá aláàánú ló tó bẹ́ẹ̀ ẹ máa lọ sí èyíkéyìí ọ́fíìsì bàbá aláàánú fún ìtọ́jú ẹ gba káàdì yín ẹ̀túngba tíkẹ́ẹ̀tì a fi yí koto tí ó wáyé láìpẹ́ pídì mango òkè ọgbà nílùú Àkúrẹ́ ẹ gbọ́kadà ní Lafẹ́ Junction ẹ lọ gba àwòsàn kẹ́ ẹ gba tíkẹ́ẹ̀tì Inaco Plaza opposite Àlàáfíà Hotel ọwọ́ ẹ lọ gba àwòsàn gba tíkẹ́ẹ̀tì ní Bakusa Street tó dojúkọ ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ ẹ má jẹ́ kí káàdì àti tíkẹ́ẹ̀tì yín sọnu o òun la fi yí koto telephone 006-397-0829
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́.
1: Òkè láyé mi wá o.
2: Miracle of open doors. Idabayasa. Ọba tó fi àyè sí abẹ́ obìnrin.
3: God that put the space in the woman.
2: Tó gbé ọmọ jáde.
3: And brought that baby.
2: Gbogbo ẹyin tẹ́ mọ́ ń gbọ́ mi.
3: You that you hear me.
2: Lójoojúmọ́.
3: Every day.
2: Mi ìmọ̀ bí ó ṣe ṣẹlẹ̀.
3: I know that you have
2: no. Níbi ọ̀nà ti dí.
3: Yẹ́n ti bá ti bí.
2: Ìyáhálíà. Báyìí ni ẹni tí ó ní kọ́kọ́rọ́ síka. Jáfìlì wí. Ẹni tó ń ṣí. Tẹ́nì kò lè tì. Ẹni tó ń tì. Tẹ́nì kò lè ṣí. Ọmọ Ọlọ́run ni. Ìlú Àbáwúlẹ̀. O mẹ́ni tí mo sọ. Ẹni tó la ojú afọ́jú. Kì yóò lànà fún ẹbí. Ẹni lànà lágejù. Ṣé kò ní lànà fún ọ? Mo pàṣẹ. Gbogbo ẹni tó ọ̀nà dímọ̀ yìí. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
3: Book of Remembrance.
2: Wọ́n ṣì báyọ̀.
3: Ìsọkúnná.
2: Mìhá ìkàdá.
3: Hallelujah.
2: Rí bàlúà.
3: A
2: ti ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mọ́dékáì. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún. Wọ́n ṣì ìwé lọ́wọ́
3: báyìí.
2: Kan nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́.
3: Mi
2: ìmọ̀rún àmì tó máa
3: ṣe.
2: Ilẹ̀kùsí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà. Pé kán tilẹ̀kùn mọ́ ẹ̀. Kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀. Ìwọ́ ìrántí ti ṣí. Kán gbogbo ẹni tó ń gbọ́ mi. Lórí ètò yìí. Ní ìmọ̀gbà tó ti gbọ́ mi
3: bọ̀.
2: Ilé ọmọ tó tì. Wọ́n ti ṣí ìwé kan. Ọlọ́run sì rántí sára. Bí ó ti wí. Ó sì ṣe fún sára. Bí ó ti sọ. Sára sì lóyún. Lónìí, ìwé ìrántí, ó sì kàn ó jìyà mọ́. Ẹlẹ́kẹrin, ìyanu ìrànlọ́wọ́. My God, my God, my God, torí Olúwa Jehova, yóò ràn mí lọ́wọ́. Torí náà, mo gbé ojú mi sókè bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Rí àlẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a. Gbogbo ẹni tó ń gbọ́ mi. Ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí bóyá gbà. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Olúwa wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
1: Olúwa wà á ràn mí lọ́wọ́.
2: Torí pé
1: ènìyàn mi ní mi ò lágbára.
2: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn àwọn olóòfin fìràn lọ́wọ́ wá rí. Àwọn téèyàn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn ọ́ lọ. O lè dá nkankan. Nígbà téèyàn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́ tí. Mère ṣe ni. Mi mọ̀.
3: I don't know.
2: Níbi tí ìtìjú ti fẹ́ dìde.
3: Mo ṣe bí sẹ́tì fọ yú.
2: Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kẹ́rùn-ún.
3: Number 15 dẹ́kù.
2: Ìyanu ìdìdí òjijì.
3: The miracle of sudden lifting.
2: Ìdìdí òjijì.
3: Sudden lifting.
2: Ọ̀rọ̀ rẹ.
3: Your case.
2: Àwọn àdàbí pé.
3: Will that be like.
2: Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀.
3: But we know it before now.
2: Bó ló ṣe dókè.
3: How did he get to the top?
2: Torí òní rákòrò.
3: Because you don't crawl o.
2: Òní rìn.
3: You don't run.
2: Òní sáré.
3: You don't run.
2: Ṣe lágbe ẹ̀fọ́.
3: You don't fly. Amen.
2: A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyin tẹ́ wà ní Facebook.
3: YouTube.
2: Ẹ ṣí àbídíò
3: yìí.
2: Yẹrẹ kẹdùá. Mẹ́sàtò. Bẹ́ẹ̀lú àdáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á.
0: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
4: Ah, bàbá abẹ́ tari.
0: Bẹ́ẹ̀ ni sá.
4: Mo ti gbọ́ voice yẹ.
0: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ́ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ikọ̀ ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkankínníkan wá gbọ́mọ̀ yẹn. Wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn sá fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ̀ wá ṣe pé látọ̀dún yẹn pé wọn ò ní bí ìbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wá ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́mọ bọ̀ wálé, mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sábùjá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí ló kú, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ń lọ ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
4: Àwọn èèyàn máa bíbẹ̀ ta lórí òkè.
5: Ọ̀rọ̀ yìí ti dé dìdì.
6: Ó ti dé dìdì Ọlọ́run.

0: ẹrú ọlọlà mọ
1: o. Òkè láyé mi wá o.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January tá a wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ fún 17 years ní ilé Ìbò. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó, ó láwa lòun fẹ́ kóun máa da dúró bè wá. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra
3: àtúra. Lona, elé ìta yìí ń kọ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó?
2: 17 years.
3: 17.
2: Bẹ́ẹ̀.
3: Owó ìgbà wo lẹ wá sí bí?
2: January.
3: Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes.
3: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
2: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bíi January. Ẹnu January 6.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ tó wá ra ilé ẹ ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó láwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ̀, ẹ kílò ẹ̀dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
2: Since 2007.
3: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe kó wa tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ni o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè yìí.
4: Àṣìlè wí máa
3: ń. Let double grace work for you.
4: Ee náà orí ọ̀fẹ́ ṣe kó méjì
3: sí ọ̀pọ̀. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Amen.
5: Ọ̀rọ̀ yìí ti jẹ́ tuntun.

0: fi ọwọ́ síta gba ní ẹ̀ẹ́méje bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀ áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde ó sì wàá bá mi ó sì fọwọ́ kan ojú náà mo rí ohun kan tó jáde nínú ojú náà and I discovered that the light was clear and that was how I'm healed from that eyes there is power on this mountain I can testify and as one day I call on the God of authority that God disappointed me praise the Lord
1: hallelujah
2: ìgbà olójú ti ń dùn
0: sir o ti pẹ sir
2: o tó sùn mẹyọ
0: sir o ti lé lọ́dún mẹ́wàá omi ma nígbà tó bá di ìgbà oòrùn báyìí omi ma máa jáde lójú mo máa ń lo glasses mi tomi ma máa jáde tomi ma máa bí ìgbà tó bá ní èèyàn sọ fún omi ṣe máa ń dà lójú mi
2: kí lẹ wá rí sí i
0: sir bí mo bẹ ṣe ń gbàdúrà áńgẹ́lì yẹn wá ó sì fọwọ́ kàn mí lójú mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà mo de I now saw the light
2: and it's more clearer
0: clap
2: for Jesus
1: agbára ọlọ́run
2: the power of God
1: kò parí ogun tó kù
2: ó sì lè péré mọ́
1: lẹ́yìn ni mo jáwọ́
2: I enter into this zone
1: pẹ̀lú àwọn angẹ́lì oríire
2: with the angels of goodness
1: gbogbo ẹni sàmì
2: I made our statement
1: ẹ̀sùn oríire lọ
2: amen you are blessed today
1: ayé ìlà jáwọ́
2: we enter into this life
1: gbogbo ìdààmú ọjọ́ tó gbé
2: every long time problem
1: ẹ máa gbiná dà
2: ṣe fire
1: ẹ̀yin wàhálà tán ní òní solution
2: this problem is there no solution
1: ẹ máa gbiná dà
2: ṣe fire
1: yàtà farubi
2: in the name of Jesus
1: ohun olúwa tó sàrà
2: the voice of Lord that thunders
1: ohun olúwa tó mi agege
2: the voice of Lord that shake with that
1: ohun olúwa tó ní ọlá ńlá
2: the voice of Lord has get well
1: ṣẹbi níwájú olúwa
2: yìí we want this God
1: ní àwọn òkè yọ bí
2: ìdá all this night like that
1: ẹgbóni sókè lónìí
2: lift up your heads today
1: ẹyẹ ẹnu ọ̀nà
2: oh ye gate
1: a fẹ́ fọ àwọn ìṣẹ̀dá jáde
2: God to pull out some destiny
1: láti inú kòtò ayé
2: from that evil place
1: a fẹ́ gbé àwọn ayé jáde
2: want to lift up some lives
1: nínú ìdè tó pẹ́
2: from that long time point
1: baba
2: father
1: nítorí orúkọ rẹ
2: because of your name
1: a béèrè fọwọ́ ìtúsílẹ̀
2: we have a hand of the leaf
1: àṣà ti kọ́ pé ní orí òkè sí òní
2: ní
1: ìtúsílẹ̀ yóò wà yóò sì jẹ́ mímọ́ àwọn ọmọ jákọ́bù wọn ò ní ìní wọn
2: jẹ́
1: gbogbo ìṣẹ̀dá
2: tó
1: rí mi gbọ́ lọ́wọ́
2: yìí
1: níbi àdìọ́mọ́ àwọn ọmọ
2: israeli
1: àti ọmọ juda àjùmọ̀kọ́ wọn ní
2: ìgbẹ́
1: àwọn tó dì wọ́n
2: mú
1: sísè ó kọ̀ láti jọwọ́
2: wọn
1: ṣùgbọ́n olùgbàláwọ́ lágbára ní gbígbà yóò gbà wọ́n àti láti gbà wọ́n
2: bẹ́
1: wọn jáde
2: tí
1: wọ́n sínú ògo
2: ìyẹn
1: ló jẹ́ wá o bàbá alátìlẹyìn o ti fi ẹnu mi sí ọ̀rọ̀ o fẹ́nu mi ṣàṣẹ
2: òní
1: gbogbo tá a bá ti ń sọ kó máa rí bẹ́ẹ̀
2: gẹ́gẹ́
1: jẹ́ lórúkọ
2: jésù
1: gbogbo ìṣẹ̀dá tó gbó mi ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùtò ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà fún ẹ a ó pa ọ́ lẹ́rìn
2: lọ́wọ́
1: gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú àtúnṣinú ẹni sun ẹkú gbagba gbogbo ẹyí tí wọ́n ń gàn
2: ẹyí
1: tí ojú tì lọ́wọ́
2: ẹyí
1: tẹ́ ẹ̀rọ náà lọ
2: ẹyí
1: tí ènìyàn bájà báyìí ni olúwa
2: jehova
1: lórúkọ olúwa ẹgbẹ ìtúsílẹ yàda lábì ẹdábà lùkàdá dábà gbàdà ó dé o àkókò ìtúsílẹ mi ti dé o.

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkọ́ kan. 88.9 FM. Ẹ sọ fún Jókòó kó má ṣe bí ẹ̀lú mọ́. Àrùn ló ń laṣọ.